0: lèmi ni o.
1: Ní oṣù kẹfà yìí.
0: Ángẹ́lì oníròyìn ayọ̀.
1: Ó
0: yá máa tẹ̀lé mi lọ.
1: Ní
0: oṣù kẹfà yìí.
1: Mo
0: fẹ́ gbọ́ ìròyìn ayọ̀.
1: Àti
0: bá mi dámájẹ̀ mú ìròyìn ayọ̀.
1: Ó
0: máa farahàn láyé mi.
1: Ó máa
0: farahàn lé mi.
1: Ó máa farahàn
0: láyé àwọn ọmọ mi.
1: Ó máa
0: farahàn láyé aya mi.
1: Ó máa
0: farahàn láyé ọkọ mi.
1: Mo
0: fẹ́ kí ìwọ náà sọ tiẹ̀.
1: Ní
0: oṣù kẹfà yìí. Wàhálà àánú gbà. Ọkàn rẹ̀ abalẹ̀. Ogun aṣẹ́ fún.
1: Ó
0: ti bẹ̀rẹ̀ oṣù yìí láyọ̀.
1: O
0: ò ní parí ẹ̀ sínú ẹkún. Mo gbàdúrà nínú àwọn tó máa kú lóṣù
1: yìí.
0: Ayọ̀ orúkọ rẹ̀ kú ọ̀mẹ́.
1: O
0: ò ní di òkú.
1: O
0: ò ní dòkú.
1: Ọmọ
0: rẹ̀ ò ní dòkú.
1: Ọkọ
0: rẹ̀ ò ní dòkú.
1: Aya
0: rẹ̀ ò ní dòkú. Wàhálà àánú gbà. Bẹ́ẹ̀ lolúwa wí. Kò ní yí padà.
1: Ògo
0: ni fún Ọlọ́run lókè ọ̀run. Ọlọ́run gbọ́ àdúrà. Jésù Olúwa wa.
1: Àmì lórúkọ Jésù.
0: Gbogbo ọmọ Ọlọ́run tó ń gbọ́ mi. Ní àárọ̀ Thursday.
1: Mo
0: fẹ́ kẹ́mi àtiwọ́ pàdé. Ní ilẹ̀ àánú yanjú ẹ̀. Aago mẹ́sàn-án àbọ̀ àárọ̀ ni.
1: Ó
0: máa lágbára sà. Ìwọ náà wà ń bẹ̀. Ìlérí Ọlọ́run máa ṣe.
1: A
0: fẹ́ bẹ̀rẹ̀ àdúrà oṣù tuntun ni o.
1: Rí
0: wípé ìwọ náà wà ń bẹ̀ ní ọjọ́ Thursday. Ọkàn rẹ̀ abalẹ̀ ìlérí aṣẹ o àánú ayanjú ọ̀rọ̀ rẹ̀ pè mí sórí nọ́mbà
1: yìí
0: 08032404977 àláfíà fún ọ.
2: Ní gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ó fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa. Kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó Diamond 88.7 FM. Ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá, ìfikùnlukùn, lẹ́ka amúlùúdùn, eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o. Diamond FM. Ìkànnì tó ń tàn yẹrin yẹrin.

0: Oluwawa, ami oju rere, ko bale o, ami ranlowo, ko bale o, e pe Jesu, igi to n sun aini fun mi je, oya gbeda, every tree that is bringing out poverty,
1: to n so ise jade,
0: ati ko pe, igi kiki ti baba mi ti
1: be lorun gbagbe,
0: a fa ti, wa ni mo fa won
1: si,
0: gbogbo igi aini, ninu aye mi, Egbedan. Oluwawa.
2: Orukọ mi ni Abike Ogunlana lati Ijebu Aye pe mo dupe lọwọ Ọlọrun pe baba wa Samu Ojo eni jabo ẹni ṣubú ara ẹni ṣubú ẹmí ṣe rí májẹ ọrẹ májẹmú tó ní ká máa dá yẹn mo fi ṣeré ń jọ́nà ni mo dẹ̀ lọ dá ọrẹ yẹn
3: kọ
2: ọrẹ ẹmí tó fi ṣeré ni pé yẹ kí n tẹ dánwò.
3: ẹ fẹ́ dánwò ọ̀yà
2: n bá dánwò mo ṣe kò pẹ́ ṣe àbúrò mi tó wà lóyìnbó tí ò rántí mi ṣe ló fi hundred and 50,000 ránṣẹ́ sí mi.
3: èlò rẹ dá.
2: Té 1,000 péré mi.
3: 1,000.
2: Ọkọ àbúrò mi tó gba pension ṣe ló fi 50,000 ránṣẹ́ sí mi.
3: Ó jẹ́
2: 100,000. Ó di 100. Mo tún wá ṣe lẹ́lẹ́kejì ẹnì kan ṣe tó fún mi ní 100,000. Bí mo ṣe gba ṣe rí ó tẹ ó jọ mi lójú ìyàlẹ́nu bí ẹni ńláta ni. So mo dúpẹ́ lọ́wọ́ authority àdúrà yín gbà lórí wa o. Ẹni ṣubú ara ẹ̀dẹ̀ ni ṣubú
3: ẹ̀. Ẹ̀dẹ̀ máa lọ wájú.
4: Amen.
3: Jesus.
4: Amen.
3: Gbogbo ẹni tó ti dá ọrẹ sórí òkè yìí, ẹ kàn náà wọ́n tún sókè.
4: All of you that have given up in on this mountain, lift up your right hand.
3: Ní ìlọ́po billions.
4: In billion fold.
3: Ọlọ́run kò san padà.
4: Amen. The Lord will pay you.
0: Oni ni ọjọ́ kìíní.
4: Today is day one.
0: Oni ni àwẹ̀ bẹ̀rẹ̀.
4: Today I fasted ló ń lo ayalẹ̀.
0: How many are going higher?
4: Oran Ọlọ́run sí.
0: I send God unto you.
4: Ó kú olójú kan.
0: Hey, make you move out of stagnation.
4: Àwọn kankan bẹ.
0: There are some things.
4: Kò lè ṣẹlẹ̀.
0: No, they will never happen.
4: Àfi tó o bá sa ipá.
0: Except to try your best.
4: You need to take steps.
0: O máa gbé gbèsè sá.
4: To make some things
0: happen. Láti mú kí nǹkan mi ṣẹlẹ̀.
4: Àkókò tá a wà yìí.
0: The time we are in.
4: Àwọn tó lógo fẹ́ gba ògo.
0: Owners of glory want to take their glory.
4: Bó ṣe ń gbọ́ mi.
0: As I hear me.
4: Ogúndọ̀ gba àwẹ̀ yẹn.
0: You need to join the pastor.
4: Yóò da fún ẹ.
0: Oní lọ́jọ́ ajé.
4: Wàrà dé jẹun.
0: Ọ̀nà rẹ̀ là.
4: Yọ̀wọ̀ ìsọ̀kù.
0: Ọ̀nà rẹ̀
4: sùn. Yọ̀wọ̀ ìsùn.
0: Ogo rẹ̀
4: dìbò. Your glory activate.
0: Iyọ̀ rẹ̀ dà.
4: Where is your source?
0: Tí mo máa ń gbàdúrà
4: sí. That I do pray on.
0: Ojoojúmọ́.
4: Every day.
0: Àti owó.
4: And that money.
0: Ọwọ́ rẹ̀ rẹ̀ o.
4: Use your
0: hand.
4: From today,
0: in your finances,
4: are you a coro?
0: Amen.
4: Bitterness is removed.
0: It's so
4: already.
0: Otilowo.
4: You have money now. You have wealth now.
0: Otiloro.
4: You have greatness now.
0: Amen.
4: Otilola.
0: Amen.
4: Otiloro.
0: Amen.
4: This sort.
0: Oh my God.
4: Bíbẹ̀ lẹ́yìn
0: ni yóò ayé. Bàṣẹ yìí àti sọ́tọ̀ tó wà.
4: Láti òní lọ.
0: From today.
4: Gbogbo ẹbí rẹ.
0: All your family.
4: Àtàwọn tó súnmọ́.
0: And those close to you.
4: Nípa rẹ.
0: By you.
4: Ó làlùyọ.
0: They can pray to you.
4: Wà á jẹ́ yín.
0: You be great.
4: Wà á jẹ́ yín.
0: You be great.
4: Wà á jẹ́
0: yín. You be great.
4: Wà á jẹ́ yín.
0: You be great.
4: Ìyanu ṣẹlẹ̀ sí.
0: Miracle follow.
4: Mo ti gba lẹ́tà yọ.
0: Mo ti gba lẹ́tà yọ. Mo ti gba lẹ́tà yọ.
4: Mi ò lè ṣẹ́rù ààyè mọ́.
0: Ẹni náà ni n tó fẹ́ sọ.
4: Nítorí tí wọ́n á sọ́kì tó ṣe.
0: Nínú àwọn àdúrà tá a ti gbà sẹ́yìn.
4: I'm the proud people.
0: Ẹja gbọ́ tiẹ̀.
4: Let's hear from me.
0: Ká wa lọ parí.
4: And then we'll go around.
0: Má parí sẹ́yọ̀ yìí.
4: O fi ní ju
0: ọkọ̀ sí sọ. Àti owó ìní
4: ìpàdé. And the money at the
0: end. Òní ọjọ́ kìíní.
4: Today be the one.
0: La mọ ru ẹbọ.
4: We give sacrifice.
0: Open heaven.
4: For open heaven.
0: Bẹ́ẹ̀
4: ọ̀rẹ́ so your offering.
0: Papọ̀ sojú kan.
4: Gather them together.
0: Orí máa jókòó torúkọ.
4: God have been sitting with your
0: name today. Ẹ jẹ́ kọ́tẹ́ ní iná.
4: But let's hear from Mr. Jesus.
0: Àwọn ọ̀nà àdúrà
4: tó. And enter to the main prayers.
5: Adeleke Dele Adesanya. Mo jẹ́ ọmọ ìjọ orí rédíò. Mo gbé Lẹ́kọ̀ọ́. Taxi driver ni mí. Mọ́tò tí mò ń wà, mo gbà ní Apple Chase. odun keji ti mo so wo moto ton moto wa be se nda mu mi bi mo se lo le mechanic mo lo le ri wire mo se wo December ba to di December 25 last year mo wa pinu mo ti ma ngbo radio mo ni baba ton pe l'authority je ki n lo mu ejo mi ki lo fi su ba wa sori oke apo yi monte ni e meje mo wa so fo lohun mo ni wo lohun to je pe lotito ati ododo awon to jeri eni ma ra moto mi fun mi to ma paro moto yi mo ni oluwa ba mi gbe dide ni odun ta ma bo si fun iya lenu olorun igba to di January 3rd mo lo ba ikan mo ni oga mo ti ta moto mi o ni kini mo a fe se nsin ah mo ni mo fe ke ran mi lowo o ni ki lo wa moto mo ni ru moto o o di to ba wu mi n koko lo wo koropẹ mi ri koropẹ o wa di jo mo wa pada lo ba mo wa so pe oga mi ri moto o ni to ba di lola ki wa ba on office mo wa lo ba office o wa gbe mi sunu moto e a lo si bega cement adebe adebe to tin ta moto oni baba fowo kan nu awon moto yi fowo kan yi to ba wu e nbe ko sowo n ba fowo kan moto ayas boss white 40 million o de sowo ye lese kese
3: 14 million
5: o de sowo ye lese kese lati gba yen ara moto e ni January 8 ati gba yen ti mo ti wa sori oke yi laye mi ti yi pada so mo fo pe fo lorun mo yin olorun logo pupo pupo olorun atubo ba mi so agbara pastor wa aba so di otu
3: amen e ke hallelujah
6: baba e ni fojo alejia
3: amen
6: in Jesus name
3: amen
6: congratulations sir
7: ara yi ti de didi

0: oya na wu ebi oni soji
1: o yes
0: bo ba ni soji lara
1: eh
0: aye le pan kan mo
1: yes
0: e ki gbe so pe oluwa mi o mo tawon aburo ategbon mi o
1: oluwa mi o mo tawon aburo atawon ebon mi o
0: sugbon emi o
1: sugbon
0: emi o iya jije ti su mi
1: iya jije ti su mi
0: ye kilo su e bayi kilo su e
1: iya jije ti su mi
0: oluwa mi o mo tawon ore mi o
1: oluwa mi o mo tawon ore mi o
0: sugbon emi o
1: sugbon emi o
0: idamu ti su mi
1: idamu ti su mi o
0: nowo e mejeje
1: yes
0: so pe oluwa
1: oluwa
0: mo ti bawon eyan yo laye
1: mo ti bawon eyan yo laye
0: ejo bemi na yo
1: ejo bemi na yo
0: so le meta nti e
1: oluwa mo ti bawon eyan yo laye ejo wo bemi na yo oluwa mo ti bawon eyan yo laye ejo wo bemi na yo oluwa mo ti bawon eyan yo laye ejo wo bemi na yo lorukọ jesu
0: ogo ti o le ku
1: ogo ti o le ku
0: anu ti o le jabo
1: anu ti o le jabo
0: e doju e ko mi
1: e doju e ko mi o
0: gbogbo eyan se ti ready
1: yes sir
0: eni kan wa e pe oju rere la meje nkan fe sele
1: oju rere
0: aha
1: oju rere
0: aha
1: oju rere
0: ri ka
1: oju rere
0: side
1: oju rere oju rere oju rere oluwa
0: yes
1: olorun apostoli
0: yes sir
1: olorun olulana
0: heaven
1: ma bajide lede
0: yes
1: e ma kigbo so pe oluwa
0: oluwa
1: to ba je pe anu eyo kan lo ku lodo re
0: to ba je pe anu eyo kan lo ku lodo re
1: e doju anu ko mi
0: e doju anu ko mi
1: oje sami le meta
0: amen amen amen
1: ni ko jesu
0: oluwa lo fe gbe ogo akobi jade
1: amen je pari woni bi te wa
0: so pe ogo akobi le baba mi da
1: ogo akobi le baba mi da
0: e gbe le mi lowo bayo
1: e gbe le mi lowo bayo
0: ai ka saida ma ili ka pa
1: ai
0: ma zo toli aka po ni en no wo mejeje
1: yes sir
0: so pe edidi ogo ti mo gbe waye
1: edidi ogo ti mo gbe waye
0: te ti gbe fo me lo mi
1: te ti gbe fo me lo mi
0: e da pada fun mi
1: e da pada fun mi
0: so pe on temi o fi jeyan
1: on temi o fi jeyan
0: te ti yo lara mi
1: te ti yo lara mi
0: lati kekere
1: lati kekere
0: iro le pa
1: iro le pa
0: e dogo mi pada
1: e dogo mi pada
0: so pe emi o logo re
1: oluwa gbogbo mi fun mi
0: ah
1: emi o loko re oluwa gbogbo mi fun mi
0: tori pe
1: awon godi nkika
0: won ti
1: gbogbo mi fun mo won
0: eh
1: awon godi nkika
0: won ti
1: gbogbo mi fun ara won emi o loko re oluwa gbogbo mi fun mi
0: oje soro
1: emi o loko re oluwa gbogbo mi fun mi emi o loko re oluwa gbogbo mi fun mi
0: tori pe
1: awon godi nkika
0: won ti
1: gbogbo mi fun ara won
0: eh
1: awon godi won ti gbogbo mi fun ra won
0: baba
1: emi olugbe re oluwa gbogbo mi fun mi
0: pe oluwa
1: oluwa
0: gba eto mi fun mi
1: gba eto mi fun mi
0: e so le meta o
1: oluwa gba eto mi fun mi oluwa gba eto mi fun mi oluwa gba eto mi fun mi
0: lorukọ jesu e ki gbe tele woli
1: so pe oluwa
0: oluwa
1: ẹyin ojú ẹni tó fẹ́ yanjú mi
0: ẹyin ojú ẹni tó fẹ́ yanjú mi
1: ah
0: iná ń jò mí o
1: yes sir
0: oluwa o
1: ẹyin ojú wọn dàda
0: ẹyin ojú wọn dàda
1: ẹni fẹ́ yanjú ọmọ
0: rẹ ẹni fẹ́ yanjú ọmọ mi
1: ẹyin ojú ẹ ẹyin ojú ẹ ẹyin ojú ẹ ẹyin ojú ẹ ẹyin ojú ẹ ẹyin
0: ojú mi
1: yes sir
0: oluwa wa
1: ah mi jesu
0: orúkọ yín
2: orúkọ mi ni Stephen Yusuf arúgbó ọjọ́ ṣeun àránú ayé mi àsìgbàsí mo ti ń ra àróró yìí mi ì rí ìdààmú mọ́
0: òróró arúgbó ọjọ́ wa
2: bẹ́ẹ̀ ni sà mo ra àróró yìí mo pin sí méjì mo gbé fún ọmọ mi gbà tí ọkọ ẹ ti pè mí pé ọmọ mi nídìí ẹ̀jẹ̀ ọmọ mi náà pè mí màá mi mo nídìí ẹ̀jẹ̀ o wọn náà máa fún mi ni mo ní lórúkọ jésù arúgbó ọjọ́ òní jẹ́ kó fún ẹ ní ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ máa máa pọ̀ sí ni ẹ̀mí mi wà ń bẹ́ ọkọ ẹran tónìkì fún sí ni ọmọ mi máa pè mí wọ́n ṣe pè mí níjọ́ Tuesday nìyẹn mo dọ́dọ̀ mọ́ mi wọ́n ní àwọn wà lọ hospital o wọ́n dẹ̀ ní ṣáde a ní ìdí ẹ̀jẹ̀ mo ní lórúkọ jésù ọmọ mi ò ní ní jẹ̀jẹ̀ ẹ má pè mí mo ti ń bọ̀ wá mo ṣe débẹ̀ báyìí mo bẹ̀rẹ̀ sí fi òróró yìí ra lára mo ní ṣe òfin pakùn ẹ kó tó dípò débi ó ní bẹ́ẹ̀ ni mo ṣe fi ń pa lára mo fi ń pa níkùn mo ní lórúkọ jésù arúgbó ọjọ́ ọlọ́run prophet peter kò ní jẹ́ kó gbé ó jẹ́ ó ẹjẹ́ ọmọ mi kó máa pọ̀ sí o ẹjẹ́ ọmọ mi kó máa pọ̀ sí bó ṣe di ní òru ní nǹkan bíi 12 after 58 ṣá ọmọ mi bó ṣe bí ìmọ̀ tán tí mo gbàdúrà mo ṣe ń pariwo ṣá ń wò pé ta ló ń jẹ́ arúgbó ọjọ́ ní hospital aisha ta ló ń jẹ́ arúgbó ọjọ́ àwọn nǹkan ṣá ń bá mi pé kí ló dé ìyá yìí ẹni sùúrù bó ṣe ń bú mi náà tún kí mi ọmọ mi ṣe bí ìmọ̀ tán mo ṣe di pé òyì ń gbé nìyẹn àwọn nọ́ọ̀sì ní ṣẹ̀bá sọ fún yín pé kàrẹ̀ jẹ́ kalẹ̀ ó dẹ̀ ní negative nẹ̀jẹ̀ ọmọ mi gbà lè rí oscars gan mo ní arúgbó ọjọ́ ọmọ yìí bó ṣe da ní àkàndá láàrin àwọn ọmọ mi má jẹ́ ń dààmú lórí ẹ̀ a fẹ́ kówó fún wọn wọ́n ní ká má kọ́ fáwọn àwọn lè rí mo ṣe lọ bá nínú tẹ́lẹ̀sì yẹn torí ó náà fẹ́ tọ́ bó ṣe fẹ́ ṣubú nìyẹn mo ṣe pariwo máwọn mẹ́ẹ̀ẹ́fí sílẹ̀ àkọsí ọkọ tó máa ṣọmọ mi mo ṣe mú ọrọ ọrọ àdúgbò tí mo dá sílẹ̀ nù mo dá sílẹ̀ nù tó jókòó sí mo kàn fàájì mo ní
0: ṣáàdíà
2: mi ní gba ẹ̀jẹ̀ fún ẹ ò ní gba ẹ̀jẹ̀ kankan pẹ̀lú ògùn ọlọ́ọ̀ ní gba ẹ̀jẹ̀ kankan yá dìde ó ní máa mi mo ti ń rí náà ojú mi ti ń là bó ṣe sùn sórí ibi tó ti máa ń bímọ ẹ̀wọ̀n ni kò rẹ̀ sì síbẹ̀ mo ṣe tún wọnú ilé mo tún gbàdúrà mo ṣe lọ fàájì mo ní máa bọ̀ wájú mi bì kí n máa rí ẹ mo ṣe fà wọnú ilé nìyẹn mo tún fi pan gbogbo ara mo fi pan gbogbo ojú mo fi pan gbogbo ẹsẹ̀ mo ní lórúkọ jésù arúgbó ọjọ́ jẹ́ kí ẹ̀jẹ̀ ọmọ mi máa pọ̀n sí ẹ̀jẹ̀ jésù ó yẹjú kó máa pọ̀n sí bó ṣe di ní àárọ̀ tán wá ṣe tẹ́sì
0: arúgbọjọ supply ẹ látàrí òróró arúgbọjọ kẹ́nìkan pariwo mi tó wà yẹn pé mi ò gbẹ̀jẹ̀ ọmọ mi ò gbẹ̀jẹ̀ máa bọ̀ kí n tọ́ sí ẹ á ru ọ lágbára sí nínú jésù ó yá dinná sí i di alágbára take it.
3: Ṣé bí o ti ń ṣe.

0: sọ pé
1: àánú tẹ̀mí ti ń dúró de láti jọ yìí.
0: Àánú tẹ̀mí ti ń dúró de láti jọ yìí.
1: Ọyá mọ sáré bọ̀ lọ́dọ̀.
0: Ọyá mọ sáré bọ̀ lọ́dọ̀ mi.
1: Ríkà polimo sáì.
0: Mọ
1: sábọ̀.
0: Mọ sábọ̀.
1: Mọ sábọ̀.
0: Mọ sábọ̀.
1: Mọ bọ̀.
0: Mọ bọ̀.
1: Mọ bọ̀.
0: Mọ bọ̀.
1: Ire mi.
0: Ire mi.
1: Ire mi.
0: Ire mi.
1: Ire mi.
0: Ire mi.
1: Mọ bọ̀. Mọ bọ̀.
0: Mọ bọ̀. Mọ bọ̀. Mọ bọ̀. Mọ bọ̀.
1: Mọ
0: bọ̀. Mọ
1: bọ̀.
0: Mọ bọ̀.
1: Mọ bọ̀.
0: Mọ bọ̀.
1: Mọ bọ̀. Mọ bọ̀. Mọ
0: bọ̀. Mọ bọ̀.
1: Ẹ túbọ̀ gbé ankẹ́tìfù yẹn sókè.
0: Yẹ́sà.
1: Ọgbọ́n mi lórí rédíò, ankẹ́tìfù arúgbó ọjọ́ tí mo fọ́ ń kọ́.
0: Yẹ́sà.
1: Nà sókè.
0: Yẹ́sà.
1: Sọ pé Olúwa.
0: Olúwa.
1: Ẹ fi ìdí ọ̀tá mi jálẹ̀.
0: Ẹ fi ìdí ọ̀tá mi jálẹ̀.
1: Ìgbéraga rẹ ti pọ̀jù.
0: Ìgbéraga rẹ ti pọ̀jù.
1: Ó halẹ̀ mọ́ mi.
0: Ó halẹ̀ mọ́ mi.
1: Olúwa gbé sókè.
0: Olúwa gbé sókè.
1: Ẹ bá ń fọ̀ mọ́lẹ̀.
0: Ẹ bá ń fọ̀ mọ́lẹ̀.
1: Ẹ gbé àjẹlé wa sókè.
0: Ẹ gbé àjẹlé wa sókè.
1: Ẹ bá ń là mọ́lẹ̀.
0: Ẹ bá ń là mọ́lẹ̀.
1: Ẹ gbé ìkàlẹ̀ wa sókè.
0: Ẹ gbé ìkàlẹ̀ wa sókè.
1: Tẹ́ ẹ bá ti dórí àpáta.
0: Tẹ́ ẹ bá ti dórí àpáta.
1: Ẹ bá ń fọ̀ mọ́lẹ̀.
0: Ẹ bá ń fọ̀ mọ́lẹ̀. Ọ̀tá
1: mi ò lè mọ ìsinmi mọ́.
0: Ọ̀tá mi ò lè mọ ìsinmi mọ́.
1: O ṣàánú fún mi.
0: O ṣàánú fún mi.
1: O rí pé mi ò lẹ́sẹ̀ lọ́rùn.
0: O rí pé mi ò lẹ́sẹ̀ lọ́rùn.
1: Mi ò róbirú ẹni kejì.
0: Mi ò róbirú ẹni kejì.
1: O wá ń gbógun tì mí.
0: O wá ń gbógun tì mí.
1: Ẹ̀mí ẹ̀ ló fi dì.
0: Ẹ̀mí ẹ̀ ló fi dì.
1: Gbogbo ènìyàn mo gbọ́ nǹkan kan.
0: Yẹ́sà.
1: Ó ní ká wọ inú iṣẹ́ wòlíì kan lọ. Ká wá against iṣẹ́ àwọn àjẹ́.
0: Bẹ́ẹ̀ni.
1: Sọ pé ẹ̀yin àjẹ́ o.
0: Ẹ̀yin àjẹ́ o.
1: Kí ni mo ṣe fún yín?
0: Kí ni mo ṣe fún yín?
1: Tẹ́ fi ń ṣèpàdé lórí mi.
0: Tẹ́ fi ń ṣèpàdé lórí mi.
1: Ara o.
0: Ara o.
1: Ara Ọlọ́run o.
0: Ara Ọlọ́run
1: o. Ọyá lọ tú wọn ká.
0: Ọyá lọ tú wọn ká.
1: Lọ tú wọn ká.
0: Lọ tú wọn ká.
1: Lọ tú wọn ká.
0: Lọ tú wọn ká.
1: Lọ tú wọn ká.
0: Lọ tú wọn ká.
1: Lọ tú wọn ká.
0: Lọ tú wọn ká.
1: Lọ tú wọn ká.
0: Lọ tú wọn ká.
1: Lọ tú wọn ká.
0: Lọ tú wọn ká.
1: Lọ tú wọn ká.
0: Lọ tú wọn ká.
1: Lọ tú wọn ká.
0: Lọ tú wọn ká.
1: Lọ tú wọn ká.
0: Lọ tú wọn ká.
1: Lọ tú wọn
0: ká.
1: Lọ tú wọn ká.
0: Lọ tú wọn ká.
1: Lọ
0: tú
1: wọn ká.
0: Lọ tú
1: wọn ká.
0: Lọ tú wọn ká.
1: Lọ tú wọn ká.
0: Lọ tú wọn ká.
1: Lọ tú wọn ká.
0: Jésù Olúwa wà.
1: Àbí Jésù.
0: Tọ́pẹ́ Olúwa.
1: Olúwa o. Ẹ lọ gbẹ ìtọ́ mi jáde gbòòrò.
0: Ẹ lọ gbẹ ìtọ́ mi jáde gbòòrò.
1: Ẹ lọ gba owó mi jáde.
0: Ẹ lọ gba owó mi jáde.
1: Ẹ kó ire mi wá.
0: Ẹ kó ire mi wá.
1: Ire mi ti ń bẹ ní ìlà oòrùn.
0: Ire mi ti ń bẹ ní ìlà oòrùn.
1: Ọyá máa sáré bọ̀.
0: Ọyá máa sáré bọ̀.
1: Ire mi ti ń bọ ní ìwọ̀ oòrùn.
0: Ire mi ti ń bẹ ní ìwọ̀ oòrùn.
1: Ọyá máa sáré bọ̀.
0: Ọyá máa sáré bọ̀.
1: Ire mi ti ń bẹ ní àríwá.
0: Ire mi ti ń bẹ ní àríwá.
1: Ọyá máa sáré bọ̀.
0: Ọyá máa sáré bọ̀.
1: Ire mi ti ń bẹ ní gúúsù.
0: Ire mi ti ń bẹ ní gúúsù.
1: Ọyá máa bọ̀.
0: Ọyá máa bọ̀.
1: Pariwo pé mo gba ire mi o.
0: Mo gba ire mi o.
1: Mo gba ẹ̀tọ́ mi o.
0: Mo gba ẹ̀tọ́ mi o.
1: Ẹ sàmìlẹ̀ mẹ́ta.
0: Àmì àmì àmì lórúkọ Jésù.
1: Ṣé ọ̀nà tó ti ń gbọ́ mi ò jìnà sí lọ́rin? Mami, ìjọ mọ̀ pé o lè fọwọ́ rẹ tú gbogbo ọmọ tó bí ilẹ̀ kógun wọn dẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ lónìí. Ǹjẹ́ ìwọ mọ̀ pé àti o lè tú gbogbo àwọn àbúrò ẹlẹ̀ àtẹ̀gbẹ́ kídìlẹ̀ yín ó dẹ̀ dòmìnira? Ìran jáde sí mi gbàgàdà. Dádì, ìjà mọ̀ pé fúnra yín ẹ lè tú gbogbo ọmọ yín lẹ̀ kẹ̀dẹ̀ jọ ń jọmọ láyé kẹ̀dẹ̀ mọ́ ku àkùrùn. Ìran jáde sí mi clearly. Ó ní gbogbo èèyàn ẹ lọ ra èso. Èso ọsàn. Ọsàn yẹn iye ọmọ tó bí ni o. Àti wàǹtí iye ọmọ tí yẹ bí lọ̀sán tí wò ó rà báyẹn. Àtẹ̀yìn brọ́dà iye ọmọ tí bàbá yín bí òun náà lẹ́ rà. Gbogbo ọmọ tí bàbá rẹ̀ bí jẹ́ márùn-ún. Ọsàn márùn-ún ló rà. Ẹ̀yin ènìyàn tẹ́ ẹ bá ti wá gẹ̀ẹ́tì ẹ̀ ẹ wà lọ́wọ́ pólíbàgì kan. Pólíbàgì yẹn ó ní kẹ́ bá ń kó ọsàn yẹn sí ẹ máa gbé bọ̀. Ìran jáde ó kílẹ̀ lójú mi. Ẹ gbé wá sí arúgbó ọjọ́ ìkìlọ̀ pàtàkì. A ti gbé ìpàdé Wednesday Wednesday tá a máa ń ṣe. A ti gbé síjọ Friday. Friday la ó mọ̀ ṣe ìpàdé arúgbó ọjọ́ báyìí. Ẹ sọ fẹ́ni tí ò gbọ́. Àárọ̀ Friday ni. Aago mẹ́jọ àárọ̀. Àgbéwò aago kan gẹ́rẹ́gẹ́ kálukú ó ti mọ̀ sá lọlé. Ẹ̀rí ti pọ̀ jù. Torí Olúwa kò fẹ́ ìlé arúgbó ọjọ́ rí. Gbogbo ènìyàn ẹ má mọ̀ ẹ̀jẹ̀ kan dé yín mọ́lẹ̀. Mami ẹ wá gba ògùn ọmọ yín padà. Everybody wá ra ògùn ọmọ ìyá ẹ̀ padà. Kí ló dé tí gbogbo yín ní bùkátà? Bùkátà 2 million. Ẹsẹ̀ ṣẹ̀ ń tagbe. Ẹsẹ̀ ń tọrọ. Kò sọ ọmọ kánú ọmọ ìyá tiẹ̀ tó tiẹ̀ lé wípé ṣé 2 million yìí? Aya mo send yẹ. Ògo gbọ́dọ̀ fọ̀n padà. Egungun ìgbẹ́ gbọ́dọ̀ yìí. Àárọ̀ Friday ẹ kú ọ̀sán. Ìkejì rèé. Olúwa ní gbogbo kẹ́ra àádùn. Àádùn tán máa jẹ yẹn. Ẹ máa mú yẹn náà bọ̀. Ṣùgbọ́n ọ̀sán yẹn gbọ́dọ̀ jẹ ọmọ tẹ bí. ajo pade ni church arugbo ojo ni josan kila nko gangan bere parugbo ojo lo lo side of a garage lo wa e ma bo ni lorin yi eyin eniyan e ni mofo ninu aye kan yi

kọ́rọ́ ẹ̀ tí ni ó kẹ̀dẹ̀ tí sẹ̀ sàápà bí àti lápá tọ̀hún ṣé bíbí kọ́ bọ́jọ́ba yọ akárí ayé àrùn kálẹ̀ kálẹ̀ kálẹ̀ kálẹ̀ ó gángangán ní tòṣùmàrè á jẹ́ pé ká tún máa já rà wá bẹ́tà kí rà wá débẹ̀ gẹ́gẹ́ bó ṣe máa láǹfààní. Láti máa gbẹ̀yìn tèmi rìnrìn àjò nẹ́nà mi ròyìn eré ìdárayá tí kò ní wọ́n ní wọ́n pé tàbí ṣùgbọ́n kankan náà ló dúró kòkòrò dúró kakaraka kọ̀ǹfàmù ni bó ṣe ń balẹ̀ ajá balẹ̀ gùdùgbẹ̀ bí ẹ mú kọ́lọ́kọ́ láì tẹ̀tì láì wararo tọ́ pinpin látòrílẹ̀dé wa nàìjíríà títí dé kọ̀rọ̀ kọ́ńdù ilẹ̀ áfíríkà tó fi mọ́kẹ́ òkun láì fololo fọ́hùn ó yá ní pápápá láti bẹ̀ ọlọ́ba jimason màkéké màkébà ẹsikálábì gbébọ́dì ó yá dáàtì ẹ̀mọ̀ ọmọ ìyá mi kó má bàá dàbá mà ó yá dédé ẹ̀yìn olólùfẹ́ liverpool up liverpool never walk alone ẹ máa kẹ̀dẹ̀kú bí nǹkan ṣe ń lọ ní pápá ìṣeré afi kí n má tọ̀yìn kì í ṣèròyìn mọ́ nítorí pé má jẹun gbọ́ kankan ò sí ń bẹ̀ ẹ ti padà fòrò lé àádọ́rí àpọ́ndánrán àádọ́rí pọ́ndánrán ọmọ orílẹ̀-èdè nàdẹ̀nà àánísílọ̀ ẹ ti fòrò lé kúrò gẹ́gẹ́ bí olùkọ́ nìyẹn lẹ́yìn oṣù mẹ́tàdínlógún ẹ̀yẹ 23 months nìyẹn o èlé tó já wípé ó ń kú bí ọdún méjì èlé tó já wípé yóò jẹ́ wípé owó ti gbaṣẹ́ gẹ́gẹ́ bí olùkọ́ni èèyàn tó ti láǹfààní láti gbaṣẹ́ gẹ́gẹ́ bí olùkọ́ni ètò sì gbàdé ife ẹ̀yẹ èèyàn líìgì níṣẹ́ ìgbábọ́ọ̀lù 2024-2025 ṣùgbọ́n tó wá padà parí sípò wòrè ipò karùn-ún lórí àkàsọ tábìlì ìfẹsẹ̀wọnsẹ̀ 18-32 oje ẹ̀yẹn 38 league matches òun ló fi ṣe kíre òun ló gbá níṣà ìgbábọ́ọ̀lù tó kọjá lọ ẹ̀yẹn nínú ìdíje league nìyẹn o òun ní ìjáwó olúborí nígbà 17 ẹ̀yẹn 17 bákan náà ó gbá ọmì mélòó ọmì mẹ́sàn-án ló gbá o ẹ̀yẹn 9 gbèrò ayé ó pàdánù ìyẹn ìfẹsẹ̀wọnsẹ̀ 12 níṣà ìgbábọ́ọ̀lù 2025-2026 èyí tó tẹnubodò tẹnubipo ìyẹn lọ́jọ́ òní ṣùgbọ́n tá a bá wá ń sọ̀rọ̀ nípa gbogbo àwọn àpapọ̀ ìfẹsẹ̀wọnsẹ̀ nínú ìdíje gbogbo eléyìí anislaw tó kó liverpool sọ̀dí láti gba láti ọjọ́ kìíní oṣù kẹfà ọdún 2024 eléyìí tó ti gbaṣẹ́ gẹ́gẹ́ bí olùkọ́ni ikọ̀ agbábọ́ọ̀lù liverpool ní sàn-án èlé tó jẹ́ wípé lónìí ọjọ́ kìíní oṣù kẹfà òun ló jẹ́ dèdè ọdún méjì gérége èlé tó jẹ́ wípé ó gbaṣẹ́ gẹ́gẹ́ bí olùkọ́ni ikọ̀ agbábọ́ọ̀lù liverpool gẹ́gẹ́ bí nǹkan ṣe ń lọ kí n má tọ̀yìn kí n má fòlòlò fọ́hùn liverpool wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ṣe bẹ́ẹ̀ èèyàn báwọn olùkọ́ni kan sọ̀rọ̀ ṣùgbọ́n ẹni tó dùn rẹ̀ tó jọ bí ìpókún jù lọ́wọ́ ta wà yìí olùkọ́ni tó fẹ́ fi pa agbábọ́ọ̀lù bọ́mọ̀ sílẹ̀ ni èèyàn Adoniraola wọ́n ti ń bá ń sọ̀rọ̀ wípé àlàyé wa jẹ́ àdírọ́pò èèyàn fanisílọ̀ eléta fòrò lílọ tí wọ́n sì tún ṣe kíre tí wọ́n fọwọ́ sí júwèé lé fún bákan náà ẹ jẹ́ ń gbé yín débẹ̀ dédé ẹ̀yìn olólùfẹ́ liverpool ó ti tún dájú ṣaga o wípé ibrahim konate àjọ̀nù agbábọ́ọ̀lù ẹ̀yìn lápá ẹ̀yìn ọmọ bíbí orílẹ̀-èdè faransé yẹn yóò fi liverpool lẹ̀ ẹ̀yìn tó bá ti lọ di òpin oṣù tá a wà yìí lẹ́yìn ọdún márùn-ún eléyìí tó ti gbórí wọ pápá ìṣeré anfield ètò ẹ̀ bá gbàgbé abẹ́ ti gbàgbé kí n gbé yín débẹ̀ wípé ọdún 2021 òun lọmọ ọdún 37 náà 27 years of age tó darapọ̀ mọ́ liverpool láti inú ikọ̀ agbábọ́ọ̀lù RB Leipzig pẹ̀lú èlò 35 million pass ló fi gbórí wọlé ngbà náà pẹ̀lú àdéhùn ọlọ́dún márùn-ún èyí tá àdéhùn ọ̀hún yóò ṣe bẹ́ẹ̀ dópin yóò dẹ̀lẹ̀ ṣe kíre yóò tẹnubodò tẹnubipo èèyàn ní oṣù tá a wà gangan tó bá ti lè dòpin oṣù yìí èlé tí yóò jẹ́ pé yóò padà di free agent láti dán darapọ̀ mọ́ ikọ̀ agbábọ́ọ̀lù èlé tó bá wù ú gẹ́gẹ́ bí nǹkan ṣe lọ àjọ̀nú agbábọ́ọ̀lù náà ó láǹfààní láti gbá bọ́ọ̀lù nígbà
mẹ́tàlélọ́gọ́sàn 183 appearances olóní fún liverpool lára àwọn àṣeyọrí èlé tí ibrahim konate tó ní láàrin ọdún márùn-ún nínú ikọ̀ agbábọ́ọ̀lù liverpool ó ní wípé ó gba dẹ́fẹ̀ yẹ ó gba dẹ́fẹ̀ yẹ líìgì ìyẹn premier league bákan náà ó gba fa cup ṣe má carabao cup méjì ọmọ ológun ńlá làyẹn ó kẹ̀dẹ̀ tí wá sọ̀rọ̀ ẹ̀dágbére rẹ̀ èèyàn lójú òpó ayélujára agbáwòrán gbé fídíò eléetamọ ìsí instagram èèyàn láti kí gbogbo àwọn olólùfẹ liverpool àtàwọn tiẹ wípé ó dìgbà kan èèpọ̀ ń ti ṣetán o láti gbé bọ́ọ̀dì kúrò èèyàn nínú ikọ̀ agbábọ́ọ̀lù liverpool ó tilẹ̀ jẹ́ wípé ó ló dùn wípé ìfẹsẹ̀wọnsẹ̀ lè tí wọ́n gbá kẹyìn òun bẹ̀ ló yẹ kó ti láǹfààní láti sọ̀rọ̀ ìdágbére ó ní ṣùgbọ́n ààyè òfin bẹ́ẹ̀ sí èèyàn ń gbà náà ó ní ṣùgbọ́n o ó ní lọ́wọ́ ta wà yìí àwo ṣe ta wo ti relé o ó ní kò dùn mọ́ òun ó ní ṣùgbọ́n ó nílò láti ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí alayé ṣe sọ̀rọ̀ ṣàlàyé ó lè mí láǹfààní o èèyàn láti gbẹ̀yìn tèmi débẹ̀ jáyín bẹ́tà ó dá pápápá lórí ọwọ́ liverpool yẹn ẹja máa fi kíra wa wípé akú oṣù tuntun oṣù aláyọ̀ oṣù ìdùnnà eléyìí tó tún ṣe bẹ́ẹ̀ tó tún bá wa lọ́wọ́ kan làgà síkálẹ̀ eléyìí tó jẹ́ pé lónìí gangan òun náà ni oṣù kẹfà ọdún 2026 tó láǹfààní láti bẹ̀rẹ̀ kákíra wa oṣù ọ̀hún yóò jẹ́ oṣù ayọ̀ yóò jẹ́ oṣù ìdùnnà yóò jẹ́ oṣù ìgbéga fún ẹnì kọ̀ọ̀kan wa láṣẹ ọlọ́run ọba ibi ó kéré ó tóbi kò kẹ̀ní jẹ́ ìpẹ́ ẹnì kọ̀ọ̀kan wa láṣẹ ọlọ́run ọba nìyẹn o ó dá bá ṣe ń lọ́nà oṣù yìí pẹ́nàtì wa ò ní jẹrin àní gbá pẹ́nàtì lọ́tọ́yìn àwọ̀ búùtù àní pẹ́nàtì wa ò ní jẹrin láṣẹ ọlọ́run ọba ó ti rí bẹ̀bẹ́ ló sì máa rí o àkó oṣù tuntun happy new month èèyàn fún gbogbo ẹnì kọ̀ọ̀kan wa nìyẹn ètò lágbó sport láti ìkànnì.

kale awa toni joshua eyan meweda eyin timi le wa gbanu pamopo se ni le so mi laarin gbogbo awon akoroyin akaroyin re daraya le de yoruba ti apambele ajo olohun oba lo pori be o de gbagbagba eyin ti an gboro aye mo dupe gbo okun ope olori adada tan ope olori adare re ari mo ba koko yi la kokpo na eyan ki gbogbo eyan ololufe ikoni to tawon yo yi diamond fm niyan o lati gbogbo ile kile nile ilorin ilu ogbomoso o mu aran lati ipinle ekiti eyin ti lesa je ma gbogbo koro kan du eyan ipogbo ikan gbogbo ile te ti darapo mo wa ni bi eto diamond fm uefa champions league final watch party gagaga eyi to waye lojo saturday e cheun pupo pupo ajo sepo wa oku ni baje e se ogbero enu obade bi eyan lojo saturday oni o mo ne tori po gbenu tan tin ba ni ki wa ma du ko yin ni kokon ejeje koda ọjọ́ lọ lọ́wọ́ kan làgà sí kalẹ̀ àmọ́dé bọ̀ ṣùgbọ́n gbogbo ẹ̀yìn olólùfẹ́ manchester united manchester kòbàkòbà tẹ́ wá mo dúpẹ́ mo mọ̀ lóore ẹ̀yìn olólùfẹ́ chelsea ẹ̀yìn ti blues gbogbo yín mo dúpẹ́ ẹ̀yìn ti barca ẹ̀yìn ti liverpool ẹ̀yìn ọmọ galatico ẹ̀yìn ọ̀yìn ọmọ real madrid gbogbo yín la dúpẹ́ lọ́wọ́ yín o ẹ̀yìn ti manchester city kódà tẹ́ mọ́ àwọn olólùfẹ́ kwara united àbí bílẹ̀ àti bẹ́ẹ̀ lọ gbogbo wọn ni wọ́n pẹ́ jù kódà tó fi mọ́ àwọn ọmọ ọlọ́dún gangan ẹ̀yìn àwọn olólùfẹ́ arsenal gbogbo wọn ni wọ́n gbórí wọlé o a dúpẹ́ lọ́wọ́ yín akẹ̀dẹ̀mọ́ lóore bó tilẹ̀ jẹ́ wípé àwọn ọmọ ọlọ́dún yẹn ó kọ́ padà rò wọ́n local champion ti won je yen o na lo pada ro won o ami eye adefe ye league won pada gba amon de bo sugbon pe e ti e wa pe ko ra yin wa logun logun te ko ra yin wa logbon logbon a dupe mo lore o ajo sepo wa o ni baje o ya gbogbo eyin ta ti o je pe lanfani lati pada wole e dako e ma binu e ma bi se binu ati gbogbo eyin te ba ni ikusunu kan tabi omi abe yin e dapo e ma bi jebe na e fi yede nu ni o ne tori po omode meko je o ma ra lowo a dupe amo lore gangan ba kan na e je ma dupe pataki eyan lowo gbogbo awon ti won se gire se won lanfani lati kawo ti wa se won satileyin fun wa eyan lori feto yen gangan niyan lona ka bi lona mi ope pataki lowo ile ise femtech a dupe amo lore a fa separate media a dupe amo lore o ba kan na ee eagle network eyan ilorin east gangan a dupe amo lore egbe ti satileyin fun isejoba gomina abdulrahman abdulrazak ti n se alaga ìgbìmọ̀ gbogbo àwọn gómìnà ẹ̀yàn lórílẹ̀dẹ̀ nàìjíríà ee eagle network adúpẹ́ o ọ̀nàrẹ́bù ọ̀pẹ́ yẹmi abubakar ẹ̀ ṣeun gangan adúpẹ́ bákan náà kọmíṣánná ń gbà kànà fọ́rọ̀ iṣẹ́ òde ọ̀nàrẹ́bù abdulkawir olódodo tó jẹ́ olùdíje dúpọ̀ ilé ìgbìmọ̀ aṣojú ṣòfin látẹ̀kùn ìdìbò ìlọrin southern ìlọrin east adúpẹ́ àmọ́ lórí o 50-50 food 50-52 food te mo fortune bread thank you very much adupe o ope wa pataki o lo sodo tuyi pharmaceutical company limited adupe amo lori baba lalubarika te mo fi olu pharmacy e seun pipo pipo ngbogbo gambari ogbe ni oye depo ni gbogbo kwara polytechnic eyan le lorin baba amo lori o da boba to di later a ma lanfani lati ma kawon ti asapa waju lawon ti won chat ẹyin fún wa.

wé pé àjọ̀nù agbábọ́ọ̀lù lápá iwájú ọmọ bíbí ilẹ̀ wa nàìjíríà ẹ̀yẹn paul onachu nínú ikọ̀ agbábọ́ọ̀lù transfer ẹ̀yẹn lórílẹ̀‐èdè turkey ọmọ yẹn ó ti tún gbàmẹ̀yẹ kan lánàá gẹ́gẹ́ bí goal of the season.

ní bá tẹ̀lé fún. Ti gbọ́ ti jù àmì títí tí. Àtúpalẹ̀ dé. Ẹ̀kọ́ ń bọ̀ kì. Ẹ̀jọ̀ kí ìròyìn. Níbi tá ti mọ fọ́gbà yẹn ga. Àwọn ìròyìn ilẹ̀ wa kálé kákó káàkiri àgbáyé. Gẹ́gẹ́ bó ti ń gbóná. Yorùkú lálá láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ wa. Bí ẹ̀kọ́ àjìmúlòrọ̀. Níkànnì gbóhùnsáfẹ́fẹ́ Diamond 88.7 FM Ìlọrin. Àtúpalẹ̀ kẹ́tẹ́pẹ́ ìròyìn tó dúró tán dín gidigba. Aago mẹ́jọ òwúrọ̀ ni gbogbo ọjọ́ ajé Monday. Tí ọjọ́ ẹtì Friday ni àtúpalẹ̀ ó mọ̀ dé sí ti gbọ̀ yín. Bọ́bá wa di ọjọ́ Saturday. Tẹ̀mọ́ ọjọ́ ìsinmi Sunday. Aago mẹ́jọ òwúrọ̀ ni àtúpalẹ̀ ó mọ̀ gbéra sọ. Níbi táwọn ọ̀jọ̀gbọ́n tó mọ ti fún tẹ̀dọ̀. Ohun tó ń lọ láwùjọ wa. Wọ́n ti mọ bá wa fojú sunukun. Wo àwọn kókó tá a ti ṣáájú mẹ́nuba nínú ìròyìn. Àtúpalẹ̀ ọ̀bọ̀bálà bókè kókó là bókúta. Bẹ́ẹ̀ yẹ bá gorí òrùlé ojú atólé ojú atoko. Àtúpalẹ̀ ọba ló la dé orí èjìgbàrá ilẹ̀kẹ̀ níta àwọn ìjòyè.

0: Vitamin drops and syrup. Adidi se fun awon ipoko ati awon wewe bi won se ndagba. O ni awon vitamin to se pataki ninu fun idagba soke, abo ara ati opolo to ji pepe. Nafdac fun telu. Afrabite je oja Afrabchem Limited ti won se Panda Paracetamol.
1: Ode ka bo pada lati eka polowo oja wa ke bi a se lanfani lati te waju lori eto atupale royin domire dododo
2: atupale royin
1: ode je nkawe e sapa waju sugbon ire
2: pele
1: o ya ko ri oja
2: pele
1: oja nbe lori igba
2: oja sarijata oja jagbese jo tori olohun jo won ti fikun minimum wage
1: yes melu
2: won ti fikun minimum wage
1: eh won ti fikun
2: jo olohun gbese.
3: The men of Ithaca Vision Incorporated, in conjunction with CAN and PFN, presents Ilorin Leadership Conference with the theme, Take Your Portion. Conference comes up on Wednesday 10th and Thursday 11th June 2026. Wednesday 9 a.m. to 2 p.m. and 5 p.m. to 8 p.m. While on Thursday, it's 9 a.m. to 2 p.m. Venue, UMCATC at Jashaipur Road, Ilorin Kwara State. Reverends Samson and Stella Ajetomo be your hosts and other anointed servants of God to bring you into the fullness of God for your life, family, and ministry in this season. Don't miss this time of impartation and revelation. For inquiries, call 0808-085-4818. There is a portion for you in Christ. Don't miss it. Jesus is Lord.
1: Domire dododo.
2: Atupale iroyin.
1: O sin te sagba waju lapa bi gangan niyan o. Gẹ́gẹ́ bí nǹkan ṣe ń lọ, mo ní ìròyìn tó jẹ mọ́ ti ọ̀rọ̀ ètò òṣèlú ń bẹ̀ náà mo gbóríwọ̀ lẹ́ka ìkóròyìn jọ ìkànnì ìgbóhùnsáfẹ́ dáyámọ̀ ìkànnì ìgbóhùnsáfẹ́ ṣánẹ́ẹ̀sì ń bẹ̀ mo ti rí ìròyìn ọ̀hún.
2: Omi ẹ̀kọ́ náà ni. Ibodò tí ń kà Dayamondi.
1: Dayamondi. Ó dá pé pàpà Atiku ó ṣe ìpàdé pọ̀ pẹ̀lú Ayatollah ìyẹn ní ìpínlẹ̀ Èkó lórí ìgbìyànjú àti lè mú pé kí ìpẹ̀tùsáwọ̀ kí ó wáyé. Igbákejì ààrẹ ń gbà kànà nílẹ̀ wa Nàìjíríà Alhaji Atiku Abubakar ó ní ó ti ṣe ìpàdé pọ̀ alátìlẹ́kùn mórìṣẹ́ o ìyẹn pẹ̀lú ẹni tó jẹ́ orogún rẹ̀ tí wọ́n jọ takàngbọ̀n nínú ètò ìdìbò abẹ́lé tani yóò gba tíkẹ́ẹ̀tì láti dúpọ̀ ààrẹ o ìyẹn nínú ẹgbẹ́ òṣèlú ADC ìpàdé ọ̀hún náà ni pé ó wáyé o nílé ọkùnrin náà eléyìí tí ó jẹ́ pàràkò yí olókoòwò Ayatollah èyí ti ń bẹ nílé rẹ̀ nílùú Èkó o gẹ́gẹ́ bí ìròyìn ṣe jẹ́ kó di mímọ̀ ìpàdé ọ̀hún ó ní ó jọ bíi pé ó ń bẹ lára ìgbésẹ̀ àti lè pẹ̀tùsáwọ̀ sáwọn ọmọ ẹgbẹ́ eléyìí tí inú bí o ní ìtẹ̀lé ètò ìdìbò abẹ́lé kò mẹ́sẹ̀ yọ ẹgbẹ́ òṣèlú ọ̀hún pàápàá jùlọ ìyẹn dúpọ̀ ààrẹ o nínú ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú Ayatollah ó jẹ́ kí ó di mímọ̀ wípé òun ti retí o kí ìpàdé ọ̀hún náà kí ó wáyé ìpàdé náà ó ní ó ṣe bẹ́ẹ̀ tí ó wáyé lẹ́yìn tí ẹgbẹ́ òṣèlú ADC ọ̀hún tí wọ́n parí ètò ìdìbò kò mẹ́sẹ̀ yọ ìyún abẹ́lé ẹgbẹ́ òṣèlú náà níbi tí Atiku Abubakar tí ó jẹ́ pé ó ti jáwé olúborí tó sì jẹ́ pé òní yóò máa gbé àṣà ẹgbẹ́ òṣèlú ọ̀hún lọ́wọ́ ìyẹn fẹ́lẹ́lẹ́ lọ́dún 2027 nínú ètò ìdìbò àpapọ̀ tí ń bọ̀ lọ́nà.
2: Ó dá ẹjẹ́ kẹ́mi náà mú nínú ìwé ìròyìn The Leadership tó jáde lójúmọ́ tòní. Ọ̀gá àgbà pátápátá fọ́jú ọlọ́pàá Ọlátúnjì Dísù ó ti ṣèkìlọ̀ fún gbogbo àwọn ènìyàn pátápátá lórí ṣíṣe àkálẹ̀ fọ́nrán àwọn òṣìṣẹ́ ọlọ́pàá lásìkò tí wọ́n bá ń ṣe iṣẹ́ wọn pàápàá jùlọ láti lò ó fún kọ́ńtẹ́ǹtì lórí ìtàkùn ayélujára. IGP ó ní kinní yìí ń bá nínú jẹ lórí ìṣọwọ́ tí àwọn èèyàn fi ń lu àwọn fọ́nrán àwọn òṣìṣẹ́ ọlọ́pàá eléyìí tí wọ́n ń ká sílẹ̀ ó tẹ̀wájú ó ní kíkọ́ àwọn òṣìṣẹ́ ọlọ́pàá sílẹ̀ lẹ́nu iṣẹ́ wọn ó lè mú kí ìgboyà wọn dínkù ó sì lè mú kí wọ́n máa ṣerí iṣẹ́ wọn ṣe ó ní pàápàá jùlọ wọ́n ní wọn kìí ká gbogbo ohun tó ń ṣẹlẹ̀ tán wọ́n kà á ààyè tí wọ́n fẹ́ tí àwọn fẹ́ múlò eléyìí tó sì lè ta epo sí aṣọ àlà àwọn òṣìṣẹ́ ọlọ́pàá lórílẹ̀‐èdè Nàìjíríà. Ó sọ̀rọ̀ yẹn lásìkò ìpàdé pọ̀ pẹ̀lú àwọn ọmọ ẹgbẹ́ ìkọ̀kan tó ń gbógun ti ìwà ọ̀daràn eléyìí tí oje iko awon oniroyin leko iwo daran iyun crime correspondent association of nigeria apekuru won ni ccan nilu abuja leadership lo se ri e
1: o da ni titori akoko wa oro iroyin to je moti eto o silu nbe na mo si wa won ni olawepo asim o di eniti yo ma gbe ase gbe o selu akọ party lowo odupo are lodun 2027 dokita gbenga olawepo asim o ni o je ipo ti ogonboro lowo ta wa yo ele di yo je omo oye dupo are na be gbe o selu akọ party ni itele bi egbe o silu na bi won se se eto idibo abele won ka kiri awon ipinle iyan lorile de nigeria di nation lo gberoyan bodi
2: o de je sade mele iwa omodun meji din ni ogoji amerin din ni ogun iyun 16 years ni won ni o se be o padanu emi re lasiko ti o nluwe ninu odo pelu awon ore re iyun ni joba ibile okrika nipile rivers won ni sele sele ni o saturday won je ko di bimo ipe ah isele isele latari bi odo ti won ti se lo luwe o ti se kun akufaya latari asiko ojo ti awaye ti won si dede be si ni wa omo na ko to ipo omo na ti re si sale odo o ti se be egbe mi mi e je ntumu wa gege bi ajo dss eh won ti se na wa gbe niyan marun kan ti meji ni won je omo ile ni je republic ti won fura si wipe awon ni won ran awon iko agbesumo mi lowo pelu awon ohun ija ogun gege bi ajo awon iko agbeboja se lo se akolu si ile eko saint mary catholic school to nbe ni papiri iyan ni pile niger ni ojo kokan le ni ogun osu kokan la odun to koja imi ti won ti se be gbe awon akeko ati awon osise ti won lo bi odunru 300 students and workers igbe salo ajo lopa ni won wa se ni won se awari awon ohun ija ogun latowo awon afurasi towo te ohun to fi mo awon ibon AK-47 ati awon ibon mi na be be lo channel si lo gbe jade
1: oda ni papapa a ma lo si abala lameto nitori ijoba akoko lameto awon tin be ninu yara igbon saifeye alagba adesina adegbite lati ile eko fasiti ilorin eka ti won tin ko nipa ere ori itage ti mo cinema agbelewo eja ko orin akowole leyin na alafani lati ma ki awon arale akeyin nbe

0: tọ ẹ káàbọ̀ padà alẹ́jọ́ wa bá wa kí àwọn ará ilé.
1: Ó kí àwọn ará ilé pé a kú ọjọ́ méjì ọjọ́ mẹ́ta o, a sì tún kú àṣeparí ọdún iléyá ilé ìtàṣẹ ṣetán láìpẹ́ yìí. Ẹ̀mí wa yóò máa rí ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé o. A dúpẹ́ pé ilé ó lọ ní àlàáfíà bó tiẹ̀ jẹ́ pé àwọn kan wà ń bí fún wa lẹ́ran títí dìsìn ṣùgbọ́n a gbà so akéwà àkàbọ̀ sórí ètò.
2: Ora lámẹ̀tọ́ wa ohun náà ni ẹ ti gbọ́ ohun a bẹ̀rẹ̀ sí ni mú àwọn ìkókó eléta mú wa lákọ̀ọ́kọ́ ó ní ọ̀rọ̀ ìkóni ní pampamara láwọn ilé ẹ̀kọ́ kan ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ààrẹ Tinubu ó ti ní pé kí wọ́n gba àwọn òṣìṣẹ́ ọ̀dẹ aṣọ́gbó tí wọ́n tó ẹgbẹ̀rún kan ṣiṣẹ́ tẹ́ mọ́ ikọ̀ dìgbòlùjà tactical rescue rescue team kí wọ́n gbà wọ́n ṣiṣẹ́ ní ìpínlẹ̀ ọ̀hún lórí àti lè dóòlà àwọn olùkọ́ ti mọ àwọn akẹ́kọ̀ọ́ ti ń bẹ ní gbẹ̀kún àwọn ajínigbé yìí ṣùgbọ́n àwọn kan wá ń sọ wípé ó ṣe wá jẹ́ ìpínlẹ̀ Ọ̀yọ́ nìkan pé a kì í ṣe ìpínlẹ̀ Ọ̀yọ́ nìkan ni irúfẹ́ nǹkan báyìí tó ti ṣẹlẹ̀ pé wọn ṣe kúkú ṣe lápapọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà.
1: Sẹ́rí ọ̀rọ̀ ètò ààbò lórílẹ̀‐èdè yìí ó lágbára pàápàá jùlọ ẹni tó bá jẹ́ òbí yóò mọ wá wò wípé a ní ní eré orí ìtàgé a máa ń kọ́ àwọn ọmọ wa ní kinní kan ni à ń pè ní bóyá béèyàn ṣe ń ṣeré ní acting class ara àwọn nǹkan tá a máa ń kọ́ a máa ń lo oríṣiríṣi ohun tá à ń pè ní theory ìyẹn máa ń ran àwọn èèyàn tó bá fẹ́ àwọn akẹ́kọ̀ọ́ lọ́wọ́ láti mọ̀ nípa ipa tí wọ́n ń kó nínú eré tẹ́ bá fi wọ́n sí. À ń pè kinní kan ní magic if eléyìí yóò gbà wípé tó bá jẹ́ pé wọ́n ni kinní ìṣẹ̀lẹ̀ sí bóò ló ṣe ṣe ẹ̀yin méjì lẹ́jọ́ ń sọ̀rọ̀ lọ́wọ́ lórí ìtàgé lójijì àbí ẹnìkan lẹ́jọ́ ń sọ̀rọ̀ nínú ilé ẹnìkan bá bu ìgbájúlù ọ láì nídìí kí ló ṣe bóò ló ṣe rí lára rẹ óyá bó bá ṣe rí lára rẹ óyá react ẹ mọ́ bínú ẹ̀yin ara lé torí react yẹn bóyá kó náà sá kó gbégbèsẹ̀ kí ni mo fẹ́ fàyọ́ǹbì ni wípé ọ̀rọ̀ ṣe ni wò lélẹ́yìí jẹ́ káwa náà wàá fi wọ́n ní fina ju ara rẹ kó wo bó ṣe rí kó tó fi jọmọ làkejì ẹni tó bá mọ ntẹ ọmọ jẹ́ lára òbí yóò tó sì mọ tá à ń pè ní ìdílé yóò mọ nǹkan táwọn wọ̀nyí tí wọ́n ń la kọjá lọ́wọ́lọ́wọ́ báyìí pàápàá jùlọ nírú àsìkò tá a wà tó jẹ́ inú òjò ilẹ̀ ń su ilẹ̀ ń mọ́ àwọn ẹni ti wà nínú igbó báyìí ọmọdé wà ńbẹ̀ kódà àgbàlagbà gan ẹlòmíì ò dé inú igbó rí ẹlòmíì ò dóko rí ẹlòmíì kò pẹ́ bó bá àwọn tíṣà tó wà ńbẹ̀ ìgboro lẹ́lòmíì ń gbé ó kàn lọ ṣiṣẹ́ ńbẹ̀ ni kẹ́wọ́ oníkọ́lọ́mọ́jà pàdé tí ó jẹ wá wọ́n lọ ṣiṣẹ́ níbẹ̀ ni tọ́ bá ti ń padà nírọ̀lẹ́ báyìí àbọ̀sàn wọ́n tún padà sí ìgboro so ẹlòmíì gan iṣẹ́ ló gbé dé ibi tí wọ́n ti lọ kó wọn ní pápámọ́ra so ẹ wá wo nǹkan tí wọ́n ń là kọjá báyìí àtàwọn ìdílé wọn nílé so nàìjíríà à ń sọ̀fọ̀ lọ́wọ́ báyìí gbogbo wa lójọ kan àwọn kan ní ẹ kí wá ló jẹ́ nígbà tí ṣe pé ibi nìkan ni ẹ gbọ́ tí yorùbá sọ pé bí igi bá wó lugi tòkè lẹ́kọ̀ọ́kọ́ yanjú náà so tòkè yẹn tẹ́ ẹ bá rí yanjú ni ó wá ṣe àpẹẹrẹ fún eléyìí tó ń bọ̀ èmi ò gbè lẹ́yìn ìjọba o kódà ọ̀rọ̀ ìjọba ò tiẹ̀ kàn mí ní ọ̀tẹ̀ yìí ọ̀rọ̀ ara wa gan ló kan èmi nítorí pé ọ̀rọ̀ ètò ààbò yìí ó ti pẹ́ tó ti wà pẹ̀lú wa a sì ní láti padà sí àwọn nǹkan kan nígbà tá a bá tún ń tẹ̀síwájú màá máa sọ nǹkan tí ó yẹ ká padà sí ṣùgbọ́n ìgbésẹ̀ tíjọba gbé yìí a mọ̀ tún gbàdúrà fún wọn náà ni torí ẹ mọ̀ mọ̀ jẹ́ ká tanra wa ọ̀rọ̀ mọ̀ mọ̀ ń yíwọ́ ńgbà míì tó jẹ́ pé orí ló mọ bó ṣe rí o àwọn tó wà lókè ńgbà míì gan ọ̀rọ̀ yé wọn ṣùgbọ́n sẹ́ni tó bá wà lókè tó bá ní nǹkan ti yíwọ́ kí lẹ́yìn ara ẹni tẹ̀ ń tẹ̀lé lẹ́yìn kí lẹ́sọ̀ wàhálà ti dé nìyẹn so àwọn náà mọ̀ ṣe akínni wọn ò gbọdọ̀ ṣubú wọn ò sì gbọdọ̀ ṣe bíi pé wọn lágbára níwájú àwọn kàràǹbà ní ènìyàn yìí wọn gbọdọ̀ mọ gbé gbogbo ìgbésẹ̀ ìdí nìyẹn irú ìgbésẹ̀ yìí nìsín ẹ jẹ́ ká wo ibi tí ó yọrí sí torí ọ̀rọ̀ eléyìí ti kúrò lọ́rọ̀ pé ó yẹ ẹ lọ yìnbọn mọ́ wọn ẹ lọ yìnbọn mọ́ wọn torí àwọn ọmọ tí wọ́n kó ń kọ́
3: awon eyin na ko se ni o fe ku koda awon to ngbe ban lowo enikan mo gbo ri won ni iban owo won koda te ba yin ban lati bi yo koja ogbomoso eyin koda ko koja america iyin o mi anything ta lo fe ku awon go fe ku bi be ko won se mo gbe ban lowo eh so awon na won fi awon eyan te ko ye won fi nse ebigbe yan fi digagare mi are ni e ti gba so idi niyan so e je ka kun ijoba lowo bayi tori gbogbo wa ni okan wa ti poruru bayi o koda to fi awon omo ologun gan ten lo sinu gbonko
2: lameto bawo ko ba tun so o pe ki lo de ti ijoba fi duro di aoko yi ko to di pe won gbe igbese yi bi abaka mini meji tawon eni awi ti won ti ko awon eyan yi nigbekun o ma tin lo bi ose meji bi ojo merin din ni ogun 16 days pe ki lo de kini ijoba nwo ti won fi gbe igbese ni common kobo ni yaju yaju o to di pe oro idi iso atayan yan
0: eh ati wi pe opolopo ni won pariwo wi pe awon ti won je awon abi amo lori ilede nigeria n pariwo pe kini igbese ti aya re ilede nigeria n gbe aya gomina ipinle ogun ipinle oyo won ni awo gba kokon lenu awon ti won je obirin leta isejoba lati jade eta lori oro yi baba tun awo leda keji ewe a ri pe awon de asogbo ta nso yi kin se ko won se bere ko to di pe won ji awon yi ko ni ati n gbo wi pe awon ipinle kokan ti se agbekale awon de asogbo to ba je pe o de asogbo wa nsise looto nje o ye ki wo sele bayi tu sele kan omo tun si ma lo ose meji ka to ma so wi pe o de asogbo yi kan na ni won baba wa won ri
2: e ba mu lowo e ja de ka polo oja baba de lati e ka polo oja e ba fi sisi
4: duro na ku tura multivitamin yen beere lowo ara re nje o fun awon omo re ni asara lore to pe

0: with jollof, honor stew, even for porridge or spaghetti. Cook to impress with Pepe Terra.
1: Yeah, yeah, Pepe Terra.
2: Chai, my head, oh, Oga landlord. Why you dey shake like ceiling fan? Eh? My village people don't come again, oh. Ah, this one with your body hot so. You don't do test?
3: Yes, see result, oh.
2: Oga landlord, no be your village people, oh. Na malaria. You need Luta. Luta na better medicine. We dey knock down malaria. Oya see am. Take am.
3: Eh, hey. Thank you, Oga Luta. I don't dey can't pay.
4: Luta, brand of Artemeta and Lumifantrine, is another quality product from Hovid, marketed by Pharmatex Nigeria Limited. If symptoms persist after 3 days, see your doctor.
5: Everybody say thanks, Luta. Malaria's in vitro.
6: I'm in love, oh.
7: I'm in love, oh. Sonia Tomato Sachet. Yes, it's true. I love Sonia Tomato Sachet. The color is so red, so thick, so tasty. When I use it for my stew, jollof or spaghetti, the color shines brighter and food becomes tastier. Sonia Tomato Sachet makes meals delicious.
2: Chai, my hair do. Oga landlord, why you dey shake like ceiling fan? Eh? My village people don't come again, oh. Ah, this one with your body hot so. You don't do test?
3: Yes, see result, oh.
2: Oga landlord, no be your village people, oh. Na malaria. You need Luta. Luta na better medicine. We dey knock down malaria. Oya see am. Take am.
3: Eh, hey. Thank you, Oga Luta. I don't dey can't pay.
4: Luta, brand of Artemeta and Lumifantrine, is another quality product from Hovid, marketed by Pharmatex Nigeria Limited. If symptoms persist after 3 days, see your doctor.
5: Everybody say thanks, Luta. Malaria's in vitro.
8: Ẹ ṣeun ẹ̀ka àbọ̀padà láti ẹ̀ka àpolówó ọjà wa sì dúpẹ́ o pé ẹ yìí kúrò ń bẹ̀. Ẹ bá wa dá sí òun ni ètò àlejò mi, àwọn náà ni alàgbà Ọkásanmi Ajayi tí wọ́n ti fìgbà kan rí jẹ́ agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Kwara. Ọ̀rọ̀ ètò ààbò òun náà ni Ahmed Uba. Bàbá kó tó di pé a lọ sí ẹ̀ka àpolówó ọjà, lẹ́ẹ̀kan mò ń jẹ́ kó di mímọ̀ wípé lánàá ẹ ti mẹ́nu bà bọ̀. Ìjọba àpapọ̀ wọ́n gbé ikọ̀ dìde láti lọ ṣe àbẹ̀wò sí ìjọba ìbílẹ̀ oríire. Wọ́n jẹ́ kó di mímọ̀ látẹnu ẹni tí ń ṣe olùgbaninímọ̀ràn lórí ètò ààbò lápapọ̀ ní Òrùbàdù pé ààrẹ ó ti fọwọ́ sí pé kí wọ́n gba àwọn ọ̀dẹ̀ aṣọ́gbó 1,000 kí wọ́n sì ṣe àgbékalẹ̀ ikọ̀ kan tí ó jẹ́ ikọ̀ dìgbòlùjà lórí ìgbìyànjú àti tú àwọn tí àwọn ẹni bí tí wọ́n kó ní gbẹ̀kùn láti tú wọn lẹ̀. Ṣùgbọ́n àwọn ọmọ Nàìjíríà sọ pé ó ṣe wá jẹ́ ọ̀dẹ̀ aṣọ́gbó pé àwọn ọmọ ológun wa ń kọ́. Kí ló dé tí a fi gbéṣẹ́ fáwọn ọmọ ológun pé àwọn ọmọ ológun sì ní ìdánilẹ́kọ̀ọ́ ju àwọn ọ̀dẹ̀ aṣọ́gbó lọ? Èyí àkọ́kọ́ pé tá a bá wò ó nínú oṣù kẹrin kọ́hún pé ṣe bí orílẹ̀-èdè Nàìjíríà fáwọn ọmọ ológun ṣọwọ́ sórílẹ̀-èdè Bẹ̀nẹ̀ lórí ọ̀rọ̀ ètò ìṣèjọba ń bẹ̀ nígbà tó dàbí pé wọ́n ní kí ló dé tó fi jẹ́ pé ọ̀dẹ̀ aṣọ́gbó la fẹ́ tún nípa máa lò tá a bá wo lápá gúúsù ìwọ̀ oòrùn tá a sọ ẹ̀ wọ́n ní àmọ̀tẹ́kùn síbẹ̀síbẹ̀ ọ̀rọ̀ ètò ààbò kò rà jàjà.
9: Ẹ̀mẹ́ṣẹ́ ordinary or normally ìjọba máa fẹ́ kí àwọn aráàlú kọ́ mọ̀ pé àwọn ṣe ìgbésẹ̀ nípa nǹkan tó ṣẹlẹ̀. Gbogbo wa la mọ̀ pé ní Nàìjíríà system Nàìjíríà ó wà reactive other than proactive. Ká ní kí nǹkan yẹn tó ṣẹlẹ̀ náà ti kó àwọn aṣọ́gbó 1,000 wá sí

0: agbègbè yẹn bọ́s gbogbo ala mọ àwọn ibi tí ó kọ́gùn sí ibi tó máa jẹ́ kí ó wà easy fún àwọn pípín yẹn láti wá ká ní ìjọba ti ṣe àwọn ìgbésẹ̀ yìí sí gbogbo irú àwọn àdúgbò tá a bá mọ̀ pé ó máa difficult fún wọn láti wá nísìn ó ti ṣẹlẹ̀ ẹsẹ̀ wọn ń kó àwọn èèyàn lọ náà ó dá ní ọ̀nà kan
1: wọn tí ì kọ́ àwọn èèyàn wọn ni wọ́n fẹ́ gba àwọn èèyàn
0: wọ́n ṣe fẹ́ gbà ó bí 1000 ó dá láti restore confidence nínú àwọn tó kù ń gbòòrò ṣe yín sìn àwọn tó wà nílé ń sìn wọ́n á máa wo pé tó tán bá kọ́ àwọn èèyàn wá àwọn èèyàn sì lè wọ́n máa fún wọn ní ìfọ̀kànbalẹ̀ pé ètò ààbò at least ó wà lọ́dọ̀ wọn.
1: ṣé àwọn ọdẹ aṣọ́gbó ìwà lè ṣiṣẹ́.
0: Ètò ààbò tá à ń sọ ni pé kì í ṣe láti dojú ìjà kọ because ẹ mọ̀ pé ń sọ̀rọ̀ pé ó yẹ kí wọ́n kọ́ àwọn ológun wa. ṣé ibi tí ó wà lára ibi tí wàhálà yẹn ti ṣẹlẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà àtìgbà tí ìjọba ti decide láti jẹ́ kí àwọn sójà àwọn ológun kan máa ṣiṣẹ́ ọlọ́pàá ni wàhálà yìí ti bẹ̀rẹ̀. I'm just telling you the truth. Àwọn ọlọ́pàá ni wọ́n train fún internal security. Àwọn ìgbà kan ti wà lórílẹ̀-èdè Nàìjíríà tó jẹ́ wípé Metasina riot láyé ìgbà yẹn tó ṣẹlẹ̀ bí a ṣe kẹ́bì ni àbí bo ló ti ṣẹlẹ̀ ń gbà yẹn àwọn ọlọ́pàá ló kó ẹ̀lì wàhálà yẹn tó kí wọ́n pààyàn àìmọye ilé tó ṣẹlẹ̀ even lẹ́kọ̀ọ́ mo ti gbàgbé àwọn orúkọ tó ń pè wọ́n ń gbà yẹn ṣé bíi ti boko haram náà ní gbà yẹn náà but tí wọn ò worst tó ti boko haram but àwọn ọlọ́pàá ló ṣiṣẹ́ yẹn ọlọ́pàá Nàìjíríà ó ti lọ sí so many places ní even African area tó pé wọ́n ń ṣiṣẹ́ wọn like Congo ní gbogbo àwọn Liberia Somalia most of those places àwọn ọlọ́pàá lọ́dọ̀ àwọn military náà lọ bọ̀ ọlọ́pàá ni now ní Nàìjíríà gbogbo irinṣẹ́ tó yẹ kán fún ọlọ́pàá láti fi jẹ́ kán ṣe iṣẹ́ yẹn ọlọ́pàá ò ní àpò wọn ní opportunity láti ṣe nísìnyí àwọn military wa àwọn sójà wa tá ń wò gbogbo tí wọ́n bá yin knock out ní for example ní post office nísìnyí àwọn èèyàn ní sọ pé kán kọ́ ọlọ́pàá wa everybody a máa lọ́gun pé kán kó sójà wa kán kó sójà wa mélòó ni sójà ta ní Nàìjíríà àwọn sójà ti wà overstretched wọ́n ti wà overstretched and wọn ò lè jẹ́ káwọn aráàlú mọ̀ páwọn wà overstretched ògbé tán bá lè jẹ́ kán mọ̀ páwọn wà overstretched ìbẹ̀rù bójá tún bá àwọn èèyàn bó sáwọn sì believe nísìnyí pé kì í ṣe pé torí pé sójà lágbára àbí torí pé sójà ní nǹkan ju ó mọṣẹ́ yẹn ṣe ju ọlọ́pàá but wọ́n believe pé sójà sì ní irinṣẹ́ now àwọn èèyàn ti di wọ́n ti demystify ọlọ́pàá ní Nàìjíríà wọ́n ti demystify ọlọ́pàá máa wá bí máa ṣe sọ lédè Yorùbá láyé ìgbà kan tí mọ́tò mo pò bá kọjá nígboro everybody máa pé wọ́n ti fẹ́ dá wàhálà tó má ti lè jáde tó ń tẹ bọ́lẹ̀ nu unimog wọn tó ń ṣe pàdé tó ń sáré ṣe pàdé àwọn èèyàn máa sá lọ pé àánú wàhálà ti fẹ́ ṣẹlẹ̀ but nísìn ẹ máa ráwọn ọlọ́pàá àwọn aráàlú tó ń bọ́ ọlọ́pàá dun ìbọn so wọ́n ti demystify ọlọ́pàá sójà náà tó ń demystify lọ́wọ́lọ́wọ́ nísìn ṣé kan bí mo sọ yẹn nísìn wọ́n demystify wọn pẹ̀lú gbogbo posting tó ń fún wọn òun ni ò jẹ́ kán lè ráyè ṣe nǹkan ok tẹ́ bá tún kún wá sọ̀yọ́ ẹ kún wá sí ibi tí wọ́n tọ́pọ́n tí mi bá tún ṣẹlẹ̀ ẹ tún kún wọn àwọn ẹ̀gán ti mọ̀ pé ẹ mọ̀ pé àwọn tó ń ṣiṣẹ́ yìí wọ́n wà lójú kan wọ́n ń wo ibi tí àwọn máa tún strike but sójà ẹ ń fún wọn ní ẹ ń distract wọn tọ́ bá wọn ibi ìbí ibi ìtú ti dákẹ́dẹ́ ẹ máa wọ́n á sọ pé ṣẹlẹ̀ ń káyà má ẹ máa tún kún wọn ó ṣẹlẹ̀ lérùkú ẹ kó wọn lọ so gbogbo nǹkan wọn ó jẹ́ kí àwọn security wa kan ti wà overwhelmed so eléyìí tí ìjọba ṣẹlẹ̀ tó pé kán kó 1000 wọ́n ṣe lé wọ́n ṣe lé wọ́n kàn fẹ́ káwọn èèyàn mọ̀ pé ìfọ̀kànbalẹ̀ wà ni àwọn kọ́ ló lè ṣiṣẹ́ yẹn now nǹkan tẹ̀mí rí sí ni pé ẹ mọ̀ pé láìpẹ́ a rí pé Sunday Igboho
1: èrò ẹkùn
0: security ti gba security line kí ni pé kò ń dá èrò ẹkùn sílẹ̀ gbogbo aládẹ mu nǹkan tó ṣẹlẹ̀ nígbà àkọ́kọ́ tó dá wa tó lọ sí inú sáìdì òkè ogun tó lọ lé àwọn Fulani even lára wọn wà nìlọrin nígbà yẹn tó fi dá wa lálẹ̀ tó fi lé pé fẹ́ ṣe lé o fẹ́ ṣe tọ̀ tó fi sá lọ tó bá dé sí pé òkè wọn number one gbogbo ala mọ̀ pé nígbà tó pé ń dá èrò ẹkùn sílẹ̀ mo gbọ́ táwọn kan ti ń sọ̀rọ̀ pé ìdí yìí ṣe wọ́n dá tí wọ́n lẹ̀ white government jẹjẹ àwọn asa so wọ́n ti bẹ̀rẹ̀ sí ní militarize àwọn civilian láti bẹ̀rẹ̀ so mo rò pé wà lára nǹkan tí ìjọba fi sọ pé àwọn fẹ́ kó 1000 wá so that bí awẹ tẹ́bà tí yẹn bá fẹ́ ṣe but as far as I know iṣẹ́ yẹn iṣẹ́ ìjọba ni wọ́n mọ nǹkan tó yẹ kán ṣe tá a lè máa sọ lórí afẹ́fẹ́.
1: Àkókò wa ti lọ lórí ètò ẹ já sáré gba ìpè bíi méjì. Kó tó di pé a ó máa lọ 0913-655-6952 ìyẹn lójú òpó tẹ̀ lè tọwọ́ bí ẹ̀lú ẹ̀ káàárọ̀ ẹ ṣeun.
2: Ẹ pé tọ́lá ni jídá mọ̀dé fẹ̀ mú bàjẹ́.
1: Àmì ó yá ẹ bá wa mú.
2: Láyé ìṣọ́wá lájẹ́ àwọn sí bàbá ìta ni mo kí àwọn àlejò wa ọlọ́run ọba wa tẹ̀wọ́n síwájú. Ṣé ẹ rí ọlọ́run kó ṣàánú wa lórílẹ̀‐èdè yìí ni? Ọ̀rọ̀ kan náà ń pe tí mo fẹ́ tí wọ́n ti mẹ́nu bàlẹ́ kan. Ní ti ń pọ̀ tí kinní yìí tí olóṣèlú ní bẹ́ẹ̀ ni àbáwọn ta ni àbí agbára ìjọba ọ̀ká ni torí nísìnyí a máa níjọba mú ni mógùn kò sí ẹnìkankan tó lè takò ìjọba àwọn púpọ̀ yìí nísìnyí wọ́n ń takò ìjọba ní serebi tèmi ìjọba òde rí kankan tí ẹjọ́ ọwọ́ ta ló wà gan mo fẹ́ jẹ́ wọ́n ṣàlàyé rẹ̀.
1: Dada ago tẹ ti kó àwọn pápá mara ẹ kí a wo àwọn àtẹ̀ránṣẹ́ bí honorable yusuf abaya yusuf honorable abaya yusuf láti agaka ìsàlẹ̀ fúlàní wọn ní àwọn ọ̀rọ̀ ìjọba àpapọ̀ kí wọ́n gbé ìgbésẹ̀ láti mú àtúntò bá ọ̀rọ̀ òfin pa àwọn ẹni tí ajé ọ̀rọ̀ yìí bá ṣí mọ́ lórí kí wọ́n máa ṣe bẹ́ẹ̀ ṣe ìdájọ́ ẹsẹ̀kẹsẹ̀ fún wọn. Ọ̀dà ẹ ṣeun àdúpẹ́ fún ìdásí tiyín ẹ dẹ́kun àwọn àtẹ̀ránṣẹ́ ọ̀hún bẹ́ẹ̀ bá ṣe ń kọ́ ó ṣe ṣe kí má lè ka gbogbo ẹ̀ tán olúmọ fawaz àwọn náà wọn ní gbogbo èèyàn ní ọ̀rọ̀ ètò àìsáàbò yìí tí ó ṣe bẹ́ẹ̀ tí ó ń ṣe apá kan jọ̀mọ́ fún jẹ́ kí n tó wo ẹni tí ó tẹ̀lé wa engineer ok láti ọ̀fà garage ọ̀dà ẹ ṣeun ẹ jẹ́ kí a máa lọ lórí ètò ní àkókò yìí mo dúpẹ́ lọ́wọ́ alàgbà ọ̀kasànmi ajayi tí wọ́n jẹ́ agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ngba kan ri ni ipele kwara e se ogo mo dupe o
0: e se olotu
1: a ma ri yin balase olorun o da bi o se je lori eto e ba wa da si photo ni na nu a ma te waju lo na ngba to ba to di lola pelu akegbe mi ayodeji ayola loko temi o di gba kan e se pupo asimo lori o
3: thank you for everyone.
4: My hair do Oga landlord. Why you dey shake like ceiling fan?
5: Eh?
4: My village people don't come again, oh. Ah, this one with your body hot so. You don't do test.
5: Yes, see result, oh.
4: Oga landlord. No be your village people, oh. Na malaria. You need Luta. Luta na better medicine. We dey knock down malaria. Oya see am. Take am. Eh, hey. Thank you, Oga Luta. I don't dey can't pay.
6: Luta, brand of Artemeta and Lumifantrine, is another quality product from Hovid, marketed by Pharmatex Nigeria Limited. If symptoms persist after 3 days, see your doctor.
7: Everybody say thanks, Luta. Malaria's in big trouble.
8: Yes, so this is Jolly Johnny on the streets. How well do you know Maggi Chicken Flavor? Oh, yeah, spell celery.
9: S-E-L-A. R-I-E. Celery.
8: Bros, you want to turn to salary? Okay, spell turmeric.
10: T-U-R-M-E-R-I-C.
8: Yes, so.
10: Turmeric.
8: Correct. One carton of Maggi chicken flavor for you.
6: Maggi chicken flavor with onions, celery, and turmeric. My game changer.
11: Duro now, kotora multivitamin ye. Bele lo warare. Nje unfa omore ni ashara lori topi.

0: àṣeyọrí àti ìwánífẹ̀mí ìgbẹ́kẹ̀lé hàn nú ẹni pé àwòní tó ń kájù
1: ìfọkàntán òun ni gbogbo ọmọ bíbí ìpínlẹ̀ Kwara nínú ìṣèjọba gómìnà Abdulrahman Abraza tí wọ́n fi ń gbóṣù barabàǹdẹ̀ fún pé ó kú ọmọ ṣe láti wá mọ̀ gbà pẹ̀lú àrídájú ìdí abálẹ̀ tí wọ́n fi ṣàgbékalẹ̀ ọ̀kọ́ńbó kìkú dùgbẹ̀ ètò lórí rédíò èyí tí wọ́n pè ní ẹyírí ẹ̀wò níbi tí wọ́n ti máa ṣàgbéyẹ̀wò ohun tí ìjọba gbéṣe nípínlẹ̀ Kwara ẹyírí ẹ̀wò lẹ̀tọ̀ tí ó ti máa pa bí ìyàbìdú kókókókókó kọ̀rọ̀ lórí àwọn àṣeyọrí ohun mèremère tí gómìnà ìpínlẹ̀ Kwara Malam Abdulrahman Abraza ti gbéṣe nínú ìṣèjọba rẹ̀ abalẹ̀lẹ̀ kejì labala ṣẹ́rọ̀ ni níbi tí àwọn olùgbọ́ yóò ti máa pè wọlé láti fìdí ọ̀rọ̀ múlẹ̀ lórí ohun tí atọ́kùn ti sọ nípa iṣẹ́ tí gómìnà Abdulrahman Abraza ti ṣe ṣé bẹ́ẹ̀ lórí àbí bẹ́ẹ̀ kọ́ kájọ fojú lámì tọ́ wò ó
2: ètò yóò máa wáyé ní
3: Diamond FM 88.7 gbogbo ọjọ́ Monday aago 11:00 sí aago 12:00 wákàtí kan gbáko
0: níbi tí ó ti máa bá àgbà

0: ẹni pé kì í sábà wáyé bẹ́ẹ̀ pápá lórí ètò tá a pè ní
1: ẹyin rí ẹ wò
0: ṣùgbọ́n gẹ́gẹ́ bí iṣẹ́ tí aláṣẹ apàṣẹ gómìnà ìpínlẹ̀ Kwara Mọ́làmù Abdulrahman Abdulrasaq tí wọ́n rán wá sí gbogbo ọmọ bíbí ọmọ olùgbé ará ìpínlẹ̀ Kwara pé ó sì ń kankan méjì tá a bá ṣorí fún ni àdúpẹ́ ni Mọ́làmù Abdulrahman Abdulrasaq tí wọ́n jẹ́ aláṣẹ apàṣẹ gómìnà ìpínlẹ̀ Kwara tò ní tí wọ́n tún jẹ́ alága káfàtà gbogbo ẹgbẹ́ gómìnà tí ń bẹ lórílẹ̀‐èdè Nàìjíríà àwọn gangan tó wá ní olóyè ọlọ́lọ́ọba lóòlọrin sàdáwọ́nà ìlọrin
1: sàdáwọ́nà ngèrí
0: sàdáwọ́nà ìlọrin Mọ́làmù Abdulrahman Abdulrasaq wọn ni a dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ ìpínlẹ̀ Kwara ọ̀nà pẹ́ wọ́n pọ̀ ó sì yà sọ́nà bíi méjì mẹ́ta pàápàá jùlọ pẹ̀lú iṣẹ́ tó fi rán wa lórí ètò fún tààrọ̀ tí mo sì nígbàgbọ́ pé a farabalẹ̀ a jẹ a dúpẹ́ àmọ́ lóore gbogbo ẹ̀ tọ́nà ní kẹ fẹ́ wa dénúdénú torí bákan méjì lọ̀rọ̀ béèyàn bá fẹ́ràn ẹni
1: kì í wòran ẹni bẹ́ẹ̀ ni
0: a dúpẹ́ lọ́wọ́ àwọn àtọ́nà ìbílẹ̀dùmarè tó ní wọ́n pé tọkàntọkàn náà lè fi ń tẹ̀lé wa àmọ́ lóore ọlọ́run ìbílẹ̀dùmarè yóò bá wa dúpẹ́ fún yín
1: amen
0: gómìnà aláṣẹ apàṣẹ ìpínlẹ̀ Kwara Mọ́làmù Abdulrahman Abdulrasaq wọn ni àkọ́kọ́ the first àwọn kan dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ bíbí ìpínlẹ̀ Kwara fún ìfarajìn fún ìgbẹ́kẹ̀lé nínú ìṣèjọba àwọn pàápàá jùlọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí àwọn táwọn dáwọ́ lé tí ó bá ṣe pé àwọn ọmọ aráàlú àbáwọn tí ń gbèlú olùgbé ìlú tí wọ́n bá fi ààyè lẹ̀ ó ṣeéṣe kí àwọn ọmọ láṣeyọrí wọn lákọ̀ọ́kọ́ pẹ́ ó lọ sí torí pé yorùbá ni mi ò fẹ́ ó ṣàgbà
1: mọ̀gbọ́n bẹ́ẹ̀ ni
0: báwọn bá fẹ́ ṣe tẹ́ ẹ̀ bá fáwọn láàyè àti ṣe pé ọgbọ́n làwọn fẹ́ dá sí ìdí abárí ọpẹ́ àkọ́kọ́ lè fọ́ ni pé àwọn dúpẹ́ o gbogbo ìgbésẹ̀ ìdàgbàsókè ìlọsíwájú ìtẹ̀síwájú tọ́ba ìpínlẹ̀ Kwara lónìí wọn ni àwọn fi jin gbogbo ọmọ bíbí ìpínlẹ̀ Kwara olùgbé ìpínlẹ̀ Kwara ẹbí ará ọ̀rẹ́ ojúlùmọ̀ tẹ fún wọn lórí ọ̀fẹ́ láti jẹ́ kí ó ṣeéṣe wọn làwọn dúpẹ́ o wọn wá gbé ọpẹ́ wọn pàápàá jùlọ ìpínlẹ̀ Kwara bá a ti mọ̀ pé ìpínlẹ̀ alálàáfíà ni state of harmony dámọ̀ ìpínlẹ̀ Kwara ẹwà tó mi ọmọ àlùbí.
1: wọn kúkú ń dá yín lọ́wọ́ ọ̀gá mi.
0: gẹ́gẹ́ bí àṣà táwọn àmọ́ dá ni pé ọmọ àbátíjà kò sọ́mọ bú ńlọrin
1: bẹ́ẹ̀ ni
0: ọmọ aláìgbọràn ní ń bẹ o torí pé bẹ́ẹ̀ bá rọ̀mọ̀ kan tí martin ṣe jàgídíjàgán bì kan ẹ̀ tètè tọ́ka sí pé
1: ọmọ agboléwo ni
0: sọmọ alágbájá kọ́ lélẹ̀ níbẹ̀ ni wọ́n mọ kìtàn sọ mọ sọ Mọ́làmù Abdulrahman Abdulrasaq wọn ni àkọ́kọ́ the first wọn ni ká gbé ọdún iléyà tá a ṣe lọ ọdún iléyà ìtọ́lọ̀ ní kọ́ bẹ́ ìmí àti ìwọ láyò àtàlàáfíà orí ètò yìí ń jẹ ẹjọ́ àwa dágbére gẹ́gẹ́ bí aláìmọ̀kan bẹ́lẹ̀mí ọba gbà á tí ò sì gbà á ta ni tọmọ aráyè ọba ṣe tánàdé àjọ sọdún ọdún yìí ọlọ́run sì sàámi sí ó wá gbàdó èmi àti wọ àti gbọ ẹni tẹ́ ń gbọ́ wa bá a ti ń sọ̀rọ̀ ẹwà tó mi àlàbí
1: etí inú lo jo ń lọ
0: ọdún kọlá ni wọn gbẹlòmíì sí kòtò tí wọn sin
1: kábíyèsí ọlọrun ọba
0: àárọ ọjọ ọdún gangan àwọn kan gbẹmìmì
1: láìlà
0: ìjọ kejì ọdún aláwọn tí wọn sin o
1: bẹẹ ni
0: nínú ẹni tí ọdún tá a jọ wọ ọdún lọọkan báyìí tí ọba ó ní Abdulrasaq onígun ọmọ tí buhari mọ sí ọmọ ìyá túwó àkọ́kọ́ gbòógì ọmọ sẹ ọmọ babọ́ lò lójòkú ni alhaji Abdulrasaq onígun ọmọ ìyá túwó tẹ bá ń gbọ́ ọ̀túnba bọ́lá olójòkú Abdulrasaq onígun ó fàyè lẹ́ka tó sọdún léyà
1: iná lèláhì wa iná ilé ìrọ̀
0: ọlọ́run bí lẹ́dùmarè kọ́mọ wa tẹ sáfẹ́fẹ́ yìí ìyàwó àtọmọ àtẹbí ìyá àti bàbá tó fi sáyé kọ́lọ́run bí lẹ́dùmarè kọ́ bá wa dúró tiwọn akínmọ̀lẹ́bí Abdulrasaq onígun ọmọ ìyá túwó pé ibi tó ń kálukú bá ti dé bus stop tí ó dúró
1: kò sí ọgbà tá a fẹ́ dá sí i
0: ìdí abáre tá a ṣe wọ́n wò pé gómìnà ní adúpẹ́ àtẹ̀mí àti wọ́ àwa tá a lórí ọ̀fẹ́ láti sọdún ọdún iléyà ẹ̀ wọ́n náà wá dúpẹ́ lọ gbọ́ ọmọ ìpínlẹ̀ Kwara wàá pàjùlọ bọ́rọ̀ léyà bó ti lọ ní ìrọwọ́ rọsẹ̀ gómìnà wàá gbà ládùúgbà pé a ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé o
1: amen
0: wọ́n làwọn gbé látòrí ọlọ́lọ́ọba lùlọrin
1: ṣeéu
0: àdọ́kítọ́rin túlùkànáà ní gàǹbàrí mẹ̀rìmẹ́rìtàbà won la won baba ba dupe pe odo odun yi awon tun jo pe dupe sese ni o se ri pe oro wa tope looto
1: je bi gomi na se
0: ni ka dupe lowo wa e to tun jo mo o na ni eto doba ta man se ni gbulu lorin leyin odun leya ti eleyi to waye lodun yi lojo keji odun leya gomina ni awon ba ololo ba lu lorin yo lekan si o pe baba omo be ledumare ti pelu yin won ni yo ajogun alaafia to pe yin fun yin
1: amen
0: won lawon ki marimataba doctori sulukanani gambari emi lu lorin ti won tun je alaga kafata fun gbogbo loba lade ni ipinle kwara won lawon ba won yo han bon dupe fun ti eto doba ti o lo ni rowo rose awon ki gbogbo omo igbimo doba yin ti won le aseyori lori papa julo labi alaga won engineer Suleiman Oba Yaya alapansanpa ti won je alaga alaga committee doba ajo lori eto yin jejo tan sin salaye fun wa beto na bi o ti lo gomina wa ni beto na ti lo ni woro woro se ti o si dagidi jagan ti o si gba mi si omi o to emi ju o iwo oju mi won ni o si nnu e papa julo won lawon wa dupa o gbogbo awon omo ipile kwara tori pe baba sodun doba yi to ba ti lowo osilu kan na abi keji ise se common reboot ri o
1: be ni
0: tori pe ikankan na ni gbogbo wa ni ipile kwara abebe o na ni ololoba lu lo ni o wa ndupe pada fun gomina lati apase ipile kwara fun aduro ti won ati gbogbo ifowo so wopo won latari ki ogbo nta nso yi ko le ni aseyori eden sare fi kun gomina wa ni awon ba gbogbo Ansaru Islam Society orilede Nigeria l'Africa lapapo awon ba won kedun o fun ti baba wa Khalifa Adabi ati won jade laye laipe awon ni awon ki baba idile baba Sheikh Kamaluddin Al-Hadabi anki gbogbo Ansaru Islam Society of Nigeria worldwide be aku ara feraku baba wa Khalifa Adabi lele ti awon na ti won jade laye laipe appreciation ona wa funishi oro wa tope mu nbo

0: ó pẹ́ náà ni ọmọ ọjọ́run ní dàgbà ṣùgbọ́n ọmọ bàtíjà àtẹ̀yàn bá ti bá a dé ibi pé ń wọ 50 kọmọ dúpẹ́ fọlọ́run ọpẹ́ ni ẹ̀rù ń dá.
1: ọmọdé ọjọ́run òun dàgbà rẹ o orí jẹ́ òpẹ́ láyé kó sì bá ọ̀dà lágbà.
0: À ń bà ládùúrà fún alájà jẹ́mílàt dára sinmi àbákẹ́. Pọ́lọ̀ mi lùdùmọ̀ yóò jẹ́ ọ̀ṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé.
2: Àmì àṣẹ.
0: Wọ́n wá láwọn dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹnikẹ́ni bọ́dì nídìí kàbọ́nà kàbí kejì tí ẹgbà tẹ báwọn fi dúpẹ́ ayọ̀ tẹ báwọn fi ayẹyẹ ayọ̀ ọjọ́ òbí àwọn.

0: ọpẹ ọpẹ náà la mọ dún ọlọrun belédu mama ja dúpẹ túláàsì ẹ tẹ ń gbé báyìí ẹ rántí pé engineer abdulkawi olódodo tí wọn jẹ honorable commissioner for works and transport works nínú ìsìn ti dá transport ti dá dú abdulkawi olódodo tí honorable ọmọ tẹlẹ ọkọ wọn náà láìpẹ nigbati won ba bura farm na tan town na lo soju wa nle gbe ma sofin tembe lamuda eni akowi gege bi commissioner for works won ni awon so bi gomina ti so awon gbe nu so bayi pe akanse awon se ta won se lowo won ni se na odu o fun apere bi eyan ba lo ni gra ni bi police officer mess mo fe na ti road yen won da ona yen lowo one down na yen lowo but one down na yen o di owo corner kan o do owo corner se mo pe be da gan ma rin lo to ba re ra die yo te yo sin mi die
1: be ni
0: engineer ko wi olodo ni commissioner ni awon tin gbe agbegbe bi ti titi owo corner yi ti won ro pe awon eyan da se duro pe ise odu o won ise odu nbe o tori pe te yan ba ti ru se yen bi igba to se abo se ni won ni se yen yo jade en to ba mo ni agbegbe bi ti mi so yo jade si bi admiral filler nile ologbe gomina de ta bi je ni kon malam alabila wan won ni ibe ni titi yen o jade si won ni se lo pe ise odu pe ise ajambagu ni te n ba gbese ni bi awon ti gbe hun to wa doro ko na nbe hun won ni turi na won ni awon fin da won ara agbegbe adugbo be yen loju pe titi yen yo jade ti won si se bi won tin se bo
1: ise sin lo lori
0: ise sin lo lori o
1: boya ti mo foya
0: boya ti ba sisa mi kan alaja rafa olurun o da n ba gbegbe be oni won lodo ti won na alaja sisa mi rafa olurun be ba gbo oni titi o gba waju le odo yi yo jade si bi admiral filler o da ko bi olododo na commissioner awon ni won je ka mo be won si ni yo ri be to da be gbogbo eni ti e collector en te fi letter sowo papa ju te ti fi sibi to ye te si fun wa ni copy na pe ka ba yin sise to awa e na isaba ko to ba nu o opolopo awon office we na je kan mo pe ibi ti awon eyan n bere interlock opolopo ni won ti wa won elomiya ni won te ti gbe igbese sugba won o le kan de memo won won lawon fi da wa loju pe ka gba pe ti jobo ba ni dawo le nkan kan won o ni se rara o
1: bẹẹni
0: ṣùgbọ́n tí ò yí ọ̀pọ̀lọpọ̀ wa ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ tá ń sẹ yìí bọ́jẹ̀tì ni mò ń bá wa tọ́pọ̀lọpọ̀ iṣẹ́ yóò bá sì sínú bọ́jẹ̀tì tọdún tá a bá táwọn bá wà yìí kò sọgbọ́n tán fẹ́ dá sí ń gbọ́ wọ bàbá jíjà wọ náà kọ́ yìí ẹni ó gba sálárì gẹ́gẹ́ bíi baálé ilé tó ti wá wò pé iye báyìí láìra rẹ sí iye báyìí láìrè lùbọ́ lára sẹ̀mó iye báyìí láṣọwọ́ ná a sanwó lé a sì gbá sanwó tó ti gbé kalẹ̀ kẹ́nìkọ́ wá dé
1: kó
0: ní tamọ ìmọ̀ bíi mọ̀ ń jẹ tábò láwà sí ẹgbọ́nu gboni kó ti mú àwọn tó ti lálẹ̀ yìí gẹ́gẹ́ bí àkàwé ni o gẹ́gẹ́ bí àkàwé torí náà àwọn ní ká jọ ká bá ọ̀rọ̀ wá gbogbo àwa ta ní request pátápátá pé pẹ̀lú àṣẹ ìdùnmọ̀rẹ́ ọdún tí ń bẹ́ lẹ́yìn náà tó sásọ ṣẹbi 2026 la sì wà yìí oṣù kẹfà sì ni òní lọjọ kìnínní kí wọn sì tó gbẹjọba kalẹ ó di may kan
1: may 2027
0: lọhùn ọdún kan sì ń bẹ́lẹ̀
1: bẹ́ẹ̀ni ọ̀nà sì jẹ̀nà
0: ó tó fi mẹ́sẹ̀jì ẹ̀dẹ̀kan tá a rí nìyí ó ní àwọn gbogbo tẹ́ wíhun àwọn sàfẹ́ kó ṣe pé gómìnà náà lọ́ bá wà sí àwọn ọ̀fẹ́ kẹ́rin pé tí ń bọ̀ ni ó ṣe tọ̀dọ̀ ta wọn mẹ́rin wíwẹ̀ náà ni ọlọ́run mi lùdùmàrè yóò bá ẹ yírí ẹ wo lápètò ètò náà lẹ yírí ẹ wo.

0: Flash.
1: Oven àti blender tí wọ́n sì tún ta battery náà pẹ̀lú glass camera wireless land phone hidden camera power bank drone àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo ọjà tẹ bá sì rà lọ́dọ̀ wọn ló ní warranty lórí all their products are directly from company G Technology Electronic Solar Gadget tí wà ní àdójúkọ MTN office Taiwo Òkè Ìlọrin fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ máa pè sórí 0703 769 7777 G Technology Electronic Solar Gadget ti dé fún ìrọ̀rùn gbogbo ènìyàn.

0: Adio, kí ló dé tí gbogbo nínú ṣọ́ọ̀bù yín rùn báyìí? Ẹ sì tún lẹjọ kó ń bẹ̀, ẹ bẹ̀rù ìlera yín.
1: Kí ni kí n wá ṣe? Nígbà táwọn oníná mọ̀nàmọ́ná kọ̀ tí wọn ò múná wá, àwọn ẹja tí mo rà sínú freezer tí mo ń tà gbogbo ẹ̀ ló ti bàjẹ́ mọ́ bẹ́ẹ̀. Ilé fọrùn, àfi kọ́ lọ́mọdé ń rí gbèsè ni.
0: Abálájọ ìtì ọ̀gẹ̀dẹ̀ wánù tí ò tó ń tà lọ àdábẹ́. G-Technology Electronic Solar Gadgets làwọn tọrọ yẹn ń kàn sí. Níbi tí wọ́n ti ń ta àwọn nǹkan bíi inverter freezer, solar freezer àti fridge fún àwọn tó fi ń tajà tàbí àwọn tó fẹ́ lò nílé. Wọ́n tún ń ta solar AC, solar fan, solar generator, washing machine, oven àti blender. Tí wọ́n sì tún ta battery náà pẹ̀lú. Glass camera, wireless land phone, hidden camera, power bank, drone àti bẹ́ẹ̀ lọ. Gbogbo ọjà tẹ bá sì rà lọ́dọ̀ wọn ló ní warranty lórí. All their products are directly from company. G-Technology Electronic Solar Gadgets wà ní àdojúkọ MTN Office, Taiwo Oke Ìlọrin. Fún ẹ̀kúnrẹ́ àlàyé, ẹ máa pè sórí 0703-769-7777. G-Technology Electronic Solar Gadgets ti dé fún ìrọ̀rùn gbogbo ènìyàn.

0: ẹsìn funfun G-Tech ti gbéra nílẹ̀.
1: Ó ti lọ wò ó wá.
2: Ọlọ́run.
1: Ó ń jala lalala.
2: Ẹ wo ẹsìn funfun G-Tech.
1: Ọlọ́run.
2: Ó ti gbéra nílẹ̀.
1: Sọ pé ó ti lọ.
2: Ó ti wà nílẹ̀ bàbí.
1: Sọ pé ó ti lọ.
2: Ọlọ́run.
1: Àwọn eléyìí ti.
2: Kò sí nǹkan tẹ ẹ wá.
1: Èmi ò ti ẹ̀ mọ̀.
2: The G-Tech.
1: Tẹ́ ẹ̀
2: ní rí. Tó bá ti ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ sólà. Ṣé tẹ bá débẹ̀ tẹ́ sọ pé panel bóyá 200 watt ni.
1: Àbí
2: 300 ni. Ṣé ti 900
1: 400 500
2: ilé-iṣẹ́ G-Technology awọ́dẹ̀ sì fi dá yín lójú gbogbo yín lùsùwà pé pátá pé láṣẹ tẹnu mọ́ àníjà yín nìtàn mọ́ ṣe wáré tó jẹ́ hot cake táwọn èèyàn ti ń kó wa nífà nílé-iṣẹ́ G-Tech òní ti solar freezer yìí àwọn èèyàn ń kó wa nífà lórí solar freezer.
1: Sẹ̀kẹ̀rẹ̀ mi tẹ̀ wá mọ̀ sọ́mọ̀ pé a sọ fáwọn èèyàn pé tán bá tètè lọ ní last week pé àyè wà yóò sì rọ̀ wọ́n lọ́rùn pé discount kan ti tún wà lẹ̀ ta tó ń sọ fún pé ti ilé yá bonus
2: bẹ́ẹ̀ ni.
1: Àmọ́ bó yóò sì ẹ̀ sì tún wà lẹ̀
2: báyìí. Ọ̀gá wa ò ti sọyún torí ẹ mọ̀ pé a ti ṣe ilé yá tán báyìí.
1: Àwọn èèyàn sì ti jàǹfààní yẹn lọ.
2: Ṣùgbọ́n nǹkan tó dá mi lójú tí mo mọ̀ kedere ni pé kò sígbà tẹ délé iṣẹ́ G-Technology
1: tẹ̀
2: ní jàǹfààní
1: kan. Ẹ ra ànfààní kan. Nǹkan tí mo jẹ́rìí wọn sí nìyẹn. Ẹ sá ti ra ànfààní kan jẹ.
2: So kò sígbà tẹ gbélé iṣẹ́ G-Technology tẹ̀ ní ra ànfààní jẹ. Èmi wá fi ń dá yín lójú pé ẹ lọ sí iṣẹ́ G-Technology. Bóyá èyí tó wà ládojúkọ owó ni boys. Ní Taiwo òkè lẹ́gbẹ̀ẹ́ Eco Bank. Lókè téńté báyìí. Ẹ ti rí G Technology Solar Depot. Tó bá wá jẹ́ pé èyí tó wà ládojúkọ MTN Office. Òun ni ẹ fẹ́ lọ. Ẹ máa lọ bẹ̀ báyìí tààràtà. Ẹ ṣe kínni ẹ bá gbogbo àwọn ẹ̀wọ̀n
1: ìgbìmọ̀ àwọn àwọn àwọn bẹ̀
2: pátápátá gbogbo pátá òun lẹ́bà. Ìgbà tí mo débẹ̀ ní ṣe ìjẹta àbíjọ́wọ̀ ni tí mo rí solar freezer àmì solar generator wa. Èló náà ni solar generator
1: yìí. Èló ni.
2: 900.
1: Tí o gbọ́n pa.
2: 30,000 naira.
1: Ọlọ́run ọba.
2: Solar generator yìí wà ni o gbé freezer o tàn náà o. O tàn fáànù. Bẹ́ẹ̀ bá tún wá chaajẹ bóyá ilé ilẹ̀ ti láǹfààní tẹ̀ chaajẹ tí iná dé ẹ̀fínà chaajẹ ẹ̀fí panel chaajẹ tẹ̀ bá ń lọ ọ́fíìsì ẹgbẹ́ sínú ó wà mobile ẹgbẹ́ sínú mọ́tò ni. Kódà èèyàn lè gbé dání lórí ọ̀kadà tí èsì nǹkan tó tóbi.
1: Tí òòlù tí ẹ wò lágbára.
2: Tẹ bá tún ti gbé dọ́fíìsì ẹ tún kọ̀nẹ́ẹ̀tì ẹ tún máa lò lọ ni. So kò sígbà tẹ délé iṣẹ́ G-Technology tí àwa ò sì kíni tá a jà yín nítàn mọ̀ gbogbo tí ń jẹ tọ́lọ́hún. Ẹ lọ sí iṣẹ́ G-Technology tàbí kẹ pè wọ́n sórí aago wọn
1: 070-37-69-77-77.
2: Nọ́mbà tẹ́ pèlé iṣẹ́ G-Technology sí nìyẹn. Àbí kí a ti sọ fún yín tàbí kẹ́ máa lọ sí àdójúkọ MTN Office. Ní Taiwo òkè yẹn náà ni. Tẹ bá ti débẹ̀ gbogbo tẹ̀ wá pátá tó ní í ṣe pẹ̀lú ẹ̀rọ sólà agbára lọ́wọ́ Elédùmarè ẹ̀ṣẹ̀ kìíní ẹ̀lẹ́bà.
1: Ramọ̀wulẹ̀ dára wa láàmú.
2: Ẹ mọ̀ jà dára láàmú.
1: Ẹ já gbìyànjú ká lọ.
2: Ká máa lọ bẹ̀.
3: Iléeṣẹ́ G-Tech Solar ti dé pẹ̀lú àwọn ẹ̀rọ sólà lóríṣiríṣi tó jẹ́ tìgbàlódé. Láwọn ojúlówó ohun èlò sólà bíi solar freezer, solar generator, solar eye, different solar pan from 15,000 naira upward, solar panel, battery tó ní warranty ọdún méjì gbáko, solar security camera, solar security light fún community, ṣọ́ọ̀bù àti ilé gbogbo. Gbogbo ọjà tẹ bára lọ́dọ̀ G-Tech Solar. A bá yín kó wá sẹ́nu ọ̀nà yín. A tún bá yín install ẹ̀. Bákan náà lè ra èyíkéyìí ẹ̀yà ara solar. Jẹ́sì máa sanwó díẹ̀díẹ̀. Iléeṣẹ́ G-Tech Solar la gbádé fún bó bá kan tọ̀rọ̀ sólà. Wọ́n bá ní ṣe installation sólà sínú ilé, ṣọ́ọ̀bù àti ibikíbi tẹ́ ẹ bá fẹ́ lówó tí ò gún pa. Kódà ẹ tún lè máa sanwó ẹ̀ díẹ̀díẹ̀. Special discount wà báyìí fún gbogbo ẹ̀yẹ engineer àti installer pátápátá. Ó yẹ máa dàgìrì lọ sí iléeṣẹ́ G-Tech Solar lónìí. Lẹ́gbẹ̀ẹ́ Eco Bank àdójúkọ owó ni boys. Lẹ́gbẹ̀ẹ́ ọjà Aya Junction Taiwo òkè nìlọrin. Fún àlàyé kíkún ẹ pè wọ́n sórí aago 070-37-69-7777. Iléeṣẹ́ G-Technology Solar maximum respect ni fún iléeṣẹ́ wọn. Ẹ gbà bẹ́ẹ̀.
2: Maximum respect òní fún iléeṣẹ́ wa. nile seji technology respect wa beyan ba gbe nkan to tokale
1: to tokale
2: tori won ni to gun eni ba dani loju
1: eyan fi lori ni
2: a fi gbari ni so teyan ba wa fun gun eni teyan ba fi gbari yen o n so fun e pe iwo gan terisi
1: terisi
2: lori wo be
1: ori yen o le pa lai lai
2: ma sun le
1: eba
2: o ya ji pepe giran le ma lo si le seji technology
1: just keep on moving
2: ma je te ma bo ma je ka dele ti e kan be ko ma lagun bololo teyan ba ti jasi
1: to teyan ba ti jasi lagun bololo ma ti kana kandu si lese
2: wahala lo mo o ti se wahala niyan to ba wonu le elomi o ni mo boyo te se kankan to ba fe lo washing machine to fe fa aso
1: o ti ni
2: ina nepa wa ina nepa o si o
1: yo sin to se lakoko to fe
2: yo sin to fe se lakoko to fe yo tan ni bo ba se tan to ti washing machine ti roll a lo si sitting room a lo relax
1: ngba to ba se tan mo
2: smart tv tu ran
1: ni se ti
2: o na tin lo
1: gbogbo ti wa little
2: wa ma wa ma wo lo ni ko si pe ko si pe mo fe mo njade lo je mu charger dani kilo fi se
1: gbogbo ti duro
2: o fe jade nle phone wa 100% kila ndra wa la
1: phone mi ti fe ran ni line
2: de se po mo lo le o mo wa
1: ko ni di ki yen tun fun ala attention
2: e yo e lo igba mi teyan ba nlo le
1: e ba
2: e mo wa dugbo kiri ni e mo wo ton wo sise na wa ba
1: e na wa
2: sa won e ti won ti mu na lo ba sugbon teyan ba tin dara ko mo le se jite to ni sola
1: a ji ka re gan to ti male rekete
2: won
1: si ma wo pe iwo gan mo ba le ni o
2: awon obirin eyin obirin to je pe boya yin le discourage ba le yin pe ki la fe fi sola si o ri pe ba le re idu ni
1: iwo je ki point of collection Jackie o so sita so mo wi pe o ti ko mi po ni so leyin obirin
2: mo ni gbogbo awon obirin
1: awon obirin egbe
2: kan awon obirin ni
1: awon obirin ko nbe ba
2: awon obirin kan
1: eni ele lai lai o mo pe mo mo nto da
2: eyan ti ja so ro sola
1: mo ti ja
2: eyan o mo sun ti sola
1: aja ni o ti
2: sola eyan o to ni o
1: aja ni teyan ba yo tere re ka ji ka won ko wa o se to bayi to ba si je pe eyin obirin na le fe se
2: le fe se
1: e se la koko
2: irorun lo body iya gold lolorun se ogo jo ni ngba to install solar to gbe freezer re o ngan ba dele n so pe
1: inu re ko ma
2: a se ire ni oluwa
1: be
2: en ba si fe to wo pe ire ni oluwa lo to eyan no gbegbe se to ye ki yin o gbe olorun gan so pe beere
1: emi o si fun
2: ko ni sun kale ko ma wo
1: lai
2: lai bo ba ti sun kale to n wo olorun na mo pe
1: igbaye
2: rorun leleyi ni o ni beere a o fi fun o la fi so fun yin wipe e mo sun le rara e mo joko le eyin na gbe ra e ma lo si di technology ninu awon le ise tolorun ba mi to gba fun lowo lowo bayi o ni le se ji technology wa
1: tolorun
2: o si wa gbe kale si taiwo le to je pe gbugbo awa ta wa gbugbo awa ta wa nilu lorin patapata ko sese ni di an le kore badan
1: ante se wa lo sokoto o ti
2: wa lapo sokoto yin ke kan gbera ni ke tara sasa ke si gba ile se
1: ji technology
2: lo ke lo ba won dupo te ba ti debe te ba ti ba won dupo te ba ti ton wa fe paku o te fe paku e kan ni
1: lori
2: radio let it go e lo be loni bo mi se jojo
1: ko da ke le confirm e mo gbo wi pe se ke be nsoro nbe lo de wa nsoro
2: lo de wa nsoro nbe
1: do wu nsoro mo lo la wu yen nsoro
2: won ni ki a ma bo
1: ben
2: pe
1: lori radio la de
2: jo nke ton mo bi o pe ile aye yi la se ka to sorun ke yin ba to je gbadun le aye ke yin o se n to to lakoko to to
1: ori nta ye ba se je gan le yogun
2: lo n le yogbe fo
1: te lo sara na ate si gbogbe ti gbogbe do
2: yin olorun ba ngo te ba tun wa dele se ji technology e mo gbagbe awa o e kan ni de ke so pe mo fe re le mo fe ra bi mo fe ra bi won bere lowo yin pe gbogbo n te n ra yi se awon kan wo ni e fe fi gbe
1: pen
2: won mo nkan te fe fi gbe
1: kin le mo le mo awon itoni ti won
2: fun yin won fun yin pe
1: won se wa install e gbogbo awon panel gbogbo nkan kan te nilo ma ba yin
2: won e se bayi ke rin bayi ke mu po bayi kura to ba gba pe owo te fe na yi e mo e ko need ke na to be e ja ba yin se bayi
1: e ja ba yin se bayi
2: won tun la lo ye technology gbogbo won la yin lo ye ki wa se pe won tun wa ni ke ma mu consultation fee kan wa pe se be wa consult wa ra o e wa tun wa gbo o ti wa tun wa ni 24 hours la fi se lodo wa bo ba je loru
1: ko si gba te se pe won ta da yin lo
2: a gbe call yin a gbo nkan tawon client wa fe so so e fokan balẹ te e ba ra ni le se ji technology lagbara lowo olorun mi fi n da yin loju wipe e si rin e si si le se ya gbogbo gba te ba pele se gtech patapata onu o sikini won o da yin lo
1: esi ni le baja kule pade lai lai lodo
2: number te pele se gtech technology si oni 070 077 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 wa lagbara olowo olohun eh ni taiwo te ba ti debe ladojuko owo ni boys
1: legbe eco bank lori oke tente
2: e ti ba wa nbe eyin to ba wa je pe ibi tese eyin ya si oni adojuko mtn office
1: be ni taiwo kan ina la so ni pa o
2: e lo sibe te ba ti debe lagbara lowo olohun e ba gbogbo e ti o se kini ti o gurege ni rorun lagbara lowo olohun to eja ti kini ka tori ojo wa tin se kini ojo wa tin
1: nkan kan dawo efeto pa rojo musulukun
2: ojo arojo musulukun ojo to ti se kini ojo to tin lo die o niyan ri
1: bi oni yan se olobe se awa ta tun fayo je akwa ibinu oruko mi o yi pada bola ola oyi se ti won tipe tesi ti won mo si na ni o na ni oruko tititi mi e tun wa le din lo ati riwa bo ye fe ka gbegele ayo lagaduro lagajoko nc to sana wale to sha pra pra deco to yan ranti and so on and so forth I think we are there for you anytime any hour any second just call me not call us to rise ma pe secretary oye yin lo to an jo agbogbo epo wa jo do an ko wo lupo boni 070 0702 32 02 05 05 0705 0705 0702 32 05 0705 0705 0705 0705 0705 0705 0705 0705 0705 0705 0705 0705 0705 0705 0705 0705 0705 0705 0705 0705 0705 0705 0705 0705 0705 0705 0705 0705 0705 0705 0705 0705 0705 0705 0705 0705 0705 0705 0705 0705 0705 0705 0705 0705 0705 0705 0705 0705 0705 0705 0705 0705 0705 0705 0705 0705 0705 0705 0705 0705 0705 0705 0705 0705 0705 0705 0705 0705 0705 0705 0705 0705 0705 0705 0705 0705 0705 0705 0705 0705 0705 0705 0705 0705 0705 0705 0705 0705 0705 0705 0705 0705 0705 0705 0705 0705 0705 0705 0705 0705 0705 0705 0705 0705 0705 0705 0705 0705 0705 0705 0705 0705 0705 0705 0705 0705 0705 0705 0705 0
2: sekere e so baba abeji ti e ba won rode ibanuje ti mo si mo pe ode ayo gbogbo wa mo se number te pe sekere si ni o 08 1 08 1 38 88 88 44 44 44 40 40 number te pele se gtex ni yen to o tun di ojo mejo agba lowo eledumare le to da wa loju pe elemi o tun demi si
1: ayo na la tun fi pade gbogbo
2: oya sodiki omo baba mi alajiki o na
1: wa
2: lori
1: eto o na wa lori eto
2: ajo dari eto lojo oto ninu omo baba coach oya see ya kashia next week
4: Adio, kilo de ti gbogbo nu shop yin run bayi. E si tun lejo ko nbe, e beru ile ra yin.
5: Kini kin wa se? Nigba ta won ni na mana mana ko ti won muna wa. Awon eje ti mo ra sinu freezer ti mo nta gbogbo e lo ti baje mo be. Ilo forun. Abi ko lo mo je ri pese ni.
4: Abalajo iti ogede wanu ti o to nta lo adabe. Ti technology electronic solar gadgets la won toro ye nkan si. Nibi ti won tin ta awon nkan bi inverter freezer, solar freezer ati fridge fun awon to fin ta ja tabi awon to fe lo nile. Won tun ta solar AC, solar fan, solar generator, washing machine. Oven ati blender ti won si tun ta battery na pelu glass camera wireless land phone hidden camera power bank drone ati be lo gbo ja te ba si ra lodo won ni warranty lori all their products are directly from company G technology electronic solar gadget ti wa ni adojuko MTN office taiwo ke ilori fun apre alaye e ma pe sori 0703 769 7777 G technology electronic solar gadget si de fun irorun gbogbo eniyan
6: Mi babale ani

0: ìkànnì tó jalè jako tó tàn kárí ayé.
1: gbogbo anigboro ti mọ kí ló ń ha bùn.
2: àpapọ̀ mọ̀ pọ̀pẹ́ onímọ̀jì ìgbà tí.
3: látinú yàrá ìròyìn diamond 88.7 fm ìlọrin ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́.

0: ẹ̀kásán èyí ni àwọn kókó inú ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́ fún ti ọ̀sán tòní. Àwọn olùkọ́ni nípínlẹ̀ ọ̀yọ́ gùnlé ètò ìfẹ̀hónú hàn ṣùgbọ́n wọ́n gba àwọn tí wọ́n ń ṣe ìdánwò wáyẹ́kì láàyè láti tẹ̀wájú. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti pàṣẹ wípé kí wọ́n lọ dóòlà àwọn ènìyàn ìpínlẹ̀ ọ̀yọ́ tí wọ́n jí gbé. Akọlù ojú òfurufú àjọmọ ogun ilẹ̀ Amẹ́ríkà àti ilẹ̀ Nàìjíríà ti ṣe bẹ́ẹ̀ ṣe kópa àwọn ikọ̀ ISWAP 21. Lásìgbò tó bẹ́ sílẹ̀ nípínlẹ̀ Kwara ṣe kópa ènìyàn mẹ́ta tí wọ́n sì dáná sun àwọn ilé ìgbé mẹ́wàá. Lẹ́ka ti ilẹ̀ òkèrè gẹ́gẹ́ bí ètò ìdìbò ti ṣe ń lọ lọ́wọ́ láwọn àpàbí kan. Ẹ̀ka eré ìdárayá ikọ̀ Falcons ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní balẹ̀ síbi ìpàgọ́ wọn fún ìdíje ọlọ́rẹ̀ẹ́sọ́rẹ̀ẹ́ tako ilẹ̀ Senegal. Ẹ̀ka sàn ṣe tẹ́ darapọ̀ mọ́ wa nínú ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́ láti iléeṣẹ́ wa Diamond 88.7 FM Ìlọrin. Ìròyìn ọ̀hún lẹ́kọ̀ọ́rẹ́ ń bọ̀ lẹ́yìn ìdánudúró ráńpẹ́.
1: Ta ni mọ̀la tí o ti gbé ilẹ̀ yẹn lọ dà sójú agbára.
2: Bàbá Tanimọ̀lá, ẹ ti gbàgbé pé ẹni ní kí ilé ayé ó dáa. O nìkan kọ́ ni yóò jèrí ẹ, bẹ́ẹ̀ sì ni ilé ayé ò dùn fẹ́nìkan ṣoṣo. Ẹ kúkú mọ̀ pé
3: ìjọba ò ní dáwọ́ dúró láti máa dẹ́kun dída ilẹ̀ sójú àgbàrá tó ń fa ìṣẹ̀lẹ̀ omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù, ilẹ̀ rírì, ilé dídàwó àti àwọn ìjàm̀bá míì tó lè tètè sọ ni di aláìnílé lórí. Ẹ sì mọ̀ jẹ́ àgbàgbé pípẹ́ àgbàrá a máa gbé tọmọdé àti àgbà lọ. Ẹ sá fún ilẹ̀ dídà sójú àgbàrá.
4: Ilẹ̀ dídà sójú àgbàrá kò dára. Káyé fọwọ́ ara wa ṣera wa.
5: Ọ̀rọ̀ ìmọ̀ràn yín wá láti iléeṣẹ́ Diamond 88.7 FM.
6: Ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́ láti iléeṣẹ́ Diamond FM.
0: Ẹ̀ka bọ̀ padà ìròyìn ọ̀hún rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ láti ẹnu Ọláyinka Ajani Ajibade. Àwọn olùkọ́ni láwọn ilé ẹ̀kọ́ tó jẹ́ ti ìjọba ìyẹn ti ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti ilé ẹ̀kọ́ girama ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wọn kò ṣe bẹ́ẹ̀ lọ sí ẹnu ètò ẹ̀kọ́ lónìí ọjọ́ ajé gẹ́gẹ́ bí wọ́n ti ṣe gùnlé ètò ìfẹ̀hónú hàn. Èyí ló wáyé gẹ́gẹ́ bí ẹgbẹ́ àwọn olùkọ́ni NUT ṣe bẹ̀rẹ̀ ètò ìyanṣẹ́lódì aláìní gbèdéke. Ètò ìyanṣẹ́lódì yìí ni wọ́n gùnlé látàrí ìṣẹ̀lẹ̀ ìjínigbé àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ ìjọba ìbílẹ̀ Oríire ní ìpínlẹ̀ ọ̀hún. Ìgbésẹ̀ ìṣẹ̀lẹ̀ yìí ló wáyé ní ọjọ́ 15 oṣù karùn-ún ìyẹn ní àwọn ilé ẹ̀kọ́ kan tó ń bẹ níjọba ìbílẹ̀ Oríire. Gẹ́gẹ́ bí wọ́n ṣe jẹ́ kó di mímọ̀ yìí pé lásìkò àkọlù yìí ni àwọn agbébọjà ṣe bẹ́ẹ̀ tí wọ́n ṣe kó pa àwọn ènìyàn kan tí wọ́n sì gbé àwọn yòókù sálọ. Ìròyìn jẹ́ kó di mímọ̀ wípé àwọn ilé ẹ̀kọ́ bíi St. Louis Grammar School Mọ́kọ́lá, St. Patrick Secondary School Báṣọ̀run ni wọ́n rí wọn kò jẹ́ kí àwọn olùkọ́ àti àwọn akẹ́kọ̀ọ́ wọlé sínú ọgbà ilé ẹ̀kọ́ ọ̀hún, ṣùgbọ́n tí wọ́n gba àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n ń ṣe ètò ìdánwò WAEC àti àwọn olùkọ́ tí wọ́n lọ máa mójútó wọn láàyè láti wọlé sínú ọgbà náà. Gẹ́gẹ́ bí àwọn olùkọ́ yìí ṣe wá ń sọ níbi ètò ìfẹ̀hónúhàn ọ̀hún wípé ìfẹ̀hónúhàn yìí òun ni àwọn ṣe láti lè fi kéde fún ìjọba wípé digbí ni àwọn wà lẹ́yìn àwọn tí wọ́n jí gbé sá lọ àti àwọn ẹbí wọn. Wọ́n wá jẹ́ kó dìímọ̀ pé ètò ìyanṣẹ́lódì yìí yóò máa tẹ̀síwájú títí dìgbà tí ìjọba yóò fi gbé ìgbésẹ̀ eléyìí tí yóò jẹ́ ìgbésẹ̀ tí gbogbo ojú yóò rí lórí ìtúsílẹ̀ àwọn tí wọ́n bẹ lákàtà ìjínigbé náà àti ìgbésẹ̀ láti fi dáàbò bo àwọn ilé ẹ̀kọ́ gbogbo nípínlẹ̀ Ọ̀yọ́.

Ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni ó ti kéde ìgbésẹ̀ eléyìí tí wọ́n ń gbé lórí àwọn olùkọ́ àti akẹ́kọ̀ọ́ tí wọ́n jí gbé sá lọ, tí ààrẹ sì kéde pé àwọn banújẹ́ lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún, tí wọ́n sì ṣe bẹ́ẹ̀ bá àwọn ẹbí àti àwọn olùkọ́ àti àwọn akẹ́kọ̀ọ́ eléyìí tí wọ́n pàdé tí àwọn ènìyàn wọn bẹ lákàtà ajínigbé tí wọ́n bá wọn kẹ́dùn. Gẹ́gẹ́ bí ààrẹ ti jẹ́ kó dímọ̀ pé kò sí ọmọ kankan tí ó nílò láti máa bẹ̀rù ní yàrá ìkẹ́kọ̀ọ́ níbi tó yẹ kí ọkàn rẹ̀ ti balẹ̀. Bẹ́ẹ̀kan náà ni ààrẹ fi ìbànújẹ́ ọkàn wọn hàn sí àwọn ẹbí àwọn ènìyàn tí ọ̀rọ̀ yìí kàn nínú àtẹ̀jáde tí wọ́n fi síta lórí ìtàkùn X wọn lónìí ọjọ́ Ajé. Níbẹ̀ ni ààrẹ ti jẹ́ kó dímọ̀ pé ìjọba àpapọ̀ ń ṣiṣẹ́ kárakára láti rí wípé àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ wọ̀nyí ni wọ́n rí ìtúsílẹ̀ gbà tí wọ́n sì padà sílé láyọ̀ àti lálàáfíà. Gẹ́gẹ́ bí ó ti jẹ́ kó di mímọ̀ wípé àwọn tí ń gbé ìgbésẹ̀ akin láti rí wípé ìtúsílẹ̀ ó dé bá àwọn tí wọ́n bẹ lákàtà ikọ̀ ajínigbé yìí, eléyìí tí ó fi mọ́ bíbuwọ́lu àwọn ọdẹ aṣọ́gbó bíi 1,000, eléyìí tí wọ́n máa ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́. Wọ́n tẹ̀síwájú wípé ìbéèrè lórí ìdásílẹ̀ ojúkò àjọmogun sí agbègbè ọ̀hún, òun ni ìgbésẹ̀ tí àwọn sì ń bojú wò lọ́wọ́.

0: ìjọba àpapọ̀ ni wọ́n ti sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ eléyìí tí ó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n sì ti sọ̀rọ̀ lórí fífi àwọn àlàyé eléyìí tí a mọ̀ sí information lórí ọwọ́ tí ìjọba fi mú ìṣẹ̀lẹ̀ ìjínigbé àwọn akẹ́kọ̀ọ́ eléyìí tí wọ́n jí gbé sálọ nípínlẹ̀ Ọ̀yọ́ síta wọn jẹ́ kó di mímọ̀ pé àwọn àlàyé kan wà tó ṣe wípé ìjọba ò ní lè ṣe àgbéjáde wọn fún ètò ààbò tó yanrantí àti láti lè ṣe má dàbarú gbogbo ètò eléyìí tí ìjọba ń gbé láti lè fi rìsíìtì sílẹ̀ àwọn ọmọ náà olùgbàlámọ̀ràn pàtàkì sí ààrẹ lẹ́ka ọ̀rọ̀ ìtàkùn ayélujára dada olùṣègùn lásìkò tí ó ń bá àwọn aráàlú sọ̀rọ̀ jẹ́ kó dìímọ̀ pé kì í ṣe gbogbo ọ̀rọ̀ ni ìjọba lè máa sọ tàbí gbogbo ìgbésẹ̀ ni wọ́n lè máa fi sí orí ìtàkùn ayélujára nítorí pé kíni bí àwọn aráàlú bí wọ́n ti ń ka àwọn àlàyé yìí náà ni àwọn ikọ̀ ajínigbé náà ni wọ́n ń bẹ láwọn orí ìtàkùn ayélujára yìí níbi tí wọ́n ti lè máa rí olobó tàbí alamí lórí àwọn ìgbésẹ̀ tí ìjọba ń gbé eléyìí tí ó sì lè léwu fún àwọn tí wọ́n ń bẹ lákàtà àwọn ikọ̀ ajínigbé náà nígbà tó ń sọ̀rọ̀ ní ọjọ́ ajé ìyẹn lẹ́yìn àwọn ọ̀rọ̀ eléyìí tí àwọn ọmọ nàìjíríà ń sọ tako ìṣèjọba tó wà lóde lọ́wọ́ yìí olùṣègùn jẹ́ kó di mímọ̀ ó ní bí ẹ ti ń lo ìtàkùn ayélujára bẹ́ẹ̀ náà ni àwọn ikọ̀ agbésùnmọ̀mí náà ń lo ìtàkùn ayélujára fún ìdí èyí ìjọba mọ òdiwọ̀n ohun tó yẹ kí wọ́n máa fi sí orí ìtàkùn ayélujára ó wá jẹ́ kó di mímọ̀ ó ní àwọn òṣìṣẹ́ elétò ààbò wọ́n ń ṣiṣẹ́ kárakára láti lè máa fi rìsíìtì sílẹ̀ àwọn tí wọ́n bẹ lákàtà ìjínigbé náà ipe ariwo àwọn ọmọ ilẹ̀ Nàìjíríà kò ní lè gba àwọn àjọ elétò ààbò láàyè láti lè máa tu àwọn nǹkan tí ò yẹ kí wọ́n tu tàbí sọ nǹkan tí ò yẹ kí wọ́n sọ ipe fífi àwọn àlàyé àtìgbàdégbà sórí ìtàkùn ayélujára yìí ipe kò lè so èso rere fún ètò ìdóòlà àwọn tí wọ́n bẹ lákàtà ikọ̀ ajínigbé ó wá jẹ́ kó dìímọ̀ pé ìjọba ń gbìyànjú lórí bí àwọn akẹ́kọ̀ọ́ yìí àti àwọn olùkọ́ wọn yóò ṣe padà wálé láyọ̀ tí wọ́n ó sì lọ darapọ̀ mọ́ àwọn ẹbí wọn láyọ̀ àti lálàáfíà Gómìnà ìpínlẹ̀ Bauchi Bala Muhammed ti tako ìròyìn kan tí ó ń lọ wípé òun ti ń palẹ̀mọ́ láti kúrò nínú ẹgbẹ́ òṣèlú Allied People's Movement tá mọ̀ sí APM nínú ìròyìn tí ó jẹ jáde òun ni àwọn kan ti ń wòye wípé ó ṣe é ṣe kí Bala Muhammed fi ẹgbẹ́ òṣèlú APM sílẹ̀ láti lè lọ jẹ́ igbákejì ààrẹ ilé wa tẹ́lẹ̀ rí Goodluck Jonathan lásìkò ètò ìdìbò ọdún 2027 Muhammed wájẹ́ kó dìímọ̀ pé òun sì nífẹ̀ẹ́ láti jáde dupò gẹ́gẹ́ bí aṣòfin ni ilé ìgbìmọ̀ aṣòfin lẹwa tí yóò máa ṣojú apá gúúsù ìpínlẹ̀ Bauchi ìyún lábẹ́ àti ẹgbẹ́ òṣèlú APM lọ́dún 2027 ó jẹ́ kó dìímọ̀ pé òun ò nílé èròǹgbà pàápàá láti juwọ́ sílẹ̀ lórí èròǹgbà eléyìí tí òun ti gbámú yìí àtẹ̀jáde yìí wá jẹ́ kó dìímọ̀ pé gbogbo àwọn ọ̀rọ̀ eléyìí tí ó ń lọ kiri ká lórí ìtàkùn ayélujára eléyìí tí wọ́n fi sọ wípé ó ṣeé ṣe kí ó fẹ́ jẹ́ igbákejì kí fẹ́ jẹ́ igbákejì ààrẹ tẹ́lẹ̀ rí ìyẹn Jonathan lásìkò ètò ìdìbò tí ó ń bọ̀ lọ́nà ìyún lábẹ́ àti ẹgbẹ́ òṣèlú PDP ó ní irọ́ tó jìnà sóòótọ́ ni Mínísítà fọ́rọ̀ olú ìlú ilẹ̀ wa Lábújá Uye Sam Wike ni ó ti jẹ́ kó di mímọ̀ wípé àwọn olùgbé ìlú Àbújá lè fojú rí gbogbo àwọn àṣeyọrí ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu nítorí pé gbogbo àwọn ètò àti àṣeyọrí ìjọba ipe gbangba báyìí ló wà fún àwọn ènìyàn ìlú Àbújá láti fi ojú rí ó sọ̀rọ̀ yìí lásìkò tí ó ń takùrọ̀sọ ìyẹn nílùú Àbújá ní ọjọ́ ajé Wike ni ó jẹ́ kó di mímọ̀ pé àwọn kan sọ wípé ìjọba ò ṣe nǹkan kan ó ní àwọn ọ̀rọ̀ wọ̀nyìí ó ní ohun wa látẹnu àwọn tí wọ́n kàn ń wòye ṣùgbọ́n tí wọn ò ní òótọ́ ìyẹn fact ni ọwọ́ ó fi kún wípé bí ó sì jẹ́ pé ìjọba ò tíì ṣe gbogbo àṣeyọrí tí ó yẹ tán ṣùgbọ́n wípé àwọn ò ṣe àṣeyọrí kankan yẹn ó ní irọ́ pátá gbà nítorí pé àwọn àṣeyọrí àwọn gbogbo ojú ni ó lè rí Àjọ ọmọogun ilẹ̀ Nàìjíríà pẹ̀lú àjọṣepọ̀ àjọ ọmọogun ilẹ̀ Amẹ́ríkà tí orúkọ wọn jẹ́ AFRICOM ni a gbọ́ pé wọ́n ti ṣe bẹ́ẹ̀ ṣe kó pa àwọn ikọ̀ ISWAP 21 ọjọ́ bí wọ́n ti fi léde pé àkọlù yìí ló wáyé ní agbègbè Erege níjọba ìbílẹ̀ Kùkàwà nípínlẹ̀ Borno. Àkànṣe iṣẹ́ yìí ló wáyé ní ọjọ́ Sátidé èyí ò lẹ́yìn olóbó tí àjọ ọmọogun gbà wípé agbègbè tí wọ́n ti ṣe àkànṣe iṣẹ́ yìí wípé àwọn ikọ̀ ISWAP wọ́n ti péjọpọ̀ síbẹ̀ fún ìpàdé kan àbí omi gẹ́gẹ́ bí olóbó láti ẹ̀ka iléeṣẹ́ àjọ gẹ́gẹ́ bí olóbó láti iléeṣẹ́ àjọ elétò ààbò ṣe jẹ́ kó dé mọ̀ pé akọlù yìí ni wọ́n ṣe sí ibùba àwọn ikọ̀ ISWAP ọ̀hún tí wọ́n sì ṣe bẹ́ẹ̀ ṣe àṣeyọrí gẹ́gẹ́ bí wọ́n ṣe fi àkọlù ọ̀hún dabarú ibùdó àwọn ikọ̀ náà tí wọ́n sì ṣe bẹ́ẹ̀ ká àwọn ikọ̀ náà mọ́ ibi tí wọn ò ti lérò. Àjọ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara ti ń ṣe bẹ́ẹ̀ ṣe àwárí àwọn ènìyàn tí wọ́n lọ́wọ́ nínú làásìgbò tí ó ṣẹlẹ̀ ní iléeṣẹ́ Bàrùbá ìyẹn níjọba ìbílẹ̀ Bàrùtí gẹ́gẹ́ bí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣe ṣe bẹ́ẹ̀ ṣe kó pa ènìyàn mẹ́ta tí wọ́n sì dáná sun àwọn iléègbé mẹ́wàá. Ìṣẹ̀lẹ̀ yìí ló ṣẹlẹ̀ lásìkò àríyànjiyàn kan eléyìí tí ó bẹ́ sílẹ̀ láàrin arákùnrin Fulani kan tí wọn ò dárúkọ rẹ̀ àti àlùfáà kan tí ó jẹ́ olùkọ́ni lẹ́ka ti ìmọ̀ kéwú èyí ò Mohammed Ilyasu gẹ́gẹ́ bí wọ́n ṣe jẹ́ kó dé mọ̀ pé àríyànjiyàn tó ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì yìí ló wá ṣokùnfà bóòlù ìyàmì ní agbègbè náà. Alūkkóró fún àjọ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara Adétọ́rùn Èjìrẹ́ Adéyẹmí jẹ́ kó di mímọ̀ pé àwọn méjèèjì tí wọ́n bẹ̀rẹ̀ ìjà yìí ni wọ́n ní ọgbẹ́ ọta ọgbẹ́ àdá lára ṣakaṣaka ipe tí wọ́n sì gbé wọn lọ sí ilé ìwòsàn kó tó di wípé ẹlẹ́mìí gbà lọ́rùn àwọn méjèèjì. Ìṣẹ̀lẹ̀ yìí ni wọ́n ní ó wá padà burú jáì lásìkò tí àwọn ọ̀dọ́ kan tí wọ́n wọ ilé ìwòsàn lọ tí wọ́n gbé òkú ènìyàn kan tí wọ́n sì dáná sun òkú ènìyàn náà bákan náà ni wọ́n ṣekú pa ẹnìkan tí òun ń re kọjá lọ. Wọ́n ní ẹni tó tí wọ́n ṣekú pa òun lòun náà ti ṣe bẹ́ẹ̀ gba èkúrújẹ lọ́wọ́ ẹ̀bọ̀ra. Àjọ àwọn òṣìṣẹ́ ọlọ́pàá àti àwọn òṣìṣẹ́ ọmọogun ni wọ́n ti wá darí lọ sí agbègbè yìí láti lọ dá àlàáfíà padà. Ilé ìgbé Adó Fulani Alhaji Hasan wà lára àwọn ilé ìgbé mẹ́wàá tí wọ́n ṣe bẹ́ẹ̀ dáná sun lásìkò làásìgbò yìí. Ìròyìn ẹ̀kan ilẹ̀ ti gbọ́ láti iléeṣẹ́ wa dá Monday ti 8.7 FM Ìlọrin lẹ́yìn ìdánudúró ráńpẹ́ ìròyìn lẹ́ka ti ilẹ̀ òkèrè àti ti eré ìdárayá lámàmú àti ti gbọ́ yín à ń padà bọ̀ láìpẹ́.
1: Ẹ darapọ̀ mọ́ wa ní ìdàkùn káyélujára wa ìdàkùn ìbádọ́ rẹ̀ Facebook ìdàkùn abẹ́yẹfò Twitter àti Instagram lórí Diamond 88.7 FM Diamond FM Shining Supreme.

ẹka bọ padà ìròyìn ẹkúnrẹ́ ń tẹ̀síwájú láti ilé iṣẹ́ wa Diamond 88.7 FM ìlọrin ìròyìn láti ilẹ̀ òkèrè àwọn ènìyàn ilẹ̀ Ethiopia ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní dìbò fún àwọn tí yóò jẹ́ aṣojú wọn lẹ́ka ìṣèjọba olóòtú àgbà Abiy Ahmed òun ni wọ́n wòye wípé ó ṣeéṣe kí ó jáwé olúborí níbi ètò ìdìbò ọ̀hún tí àwọn olùdìbò tí wọ́n lé ní mílíọ̀nù lọ́nà 50 ìyẹn 50 million tí wọ́n ti gbé ń kópa ní ọjọ́ ajé bí ó ṣe jẹ́ pé ètò ìdìbò wáyé ní agbègbè tá a mọ̀ sí Tigray ìyẹn ní apá àríwá ilẹ̀ Ethiopia àwọn aláṣẹ kò dín mọ̀ pé èyí wáyé látàrí làásìgbò kan eléyìí tí ó jẹ́ ọlọ́dún pípẹ́ tí ó ti ń wáyé ní agbègbè ọ̀hún àwọn agbábọ́ọ̀lù lóbìnrin ìyẹn Super Falcons ní ìrètí wà wípé wọ́n máa dé síbi ìpàgọ́

lati ri Rashidat Ajibade, Chiamaka Unadozi ati Asisat Oshoala. Ki atun ma danu duro ninu iroyin ekore fun ti osan toni etun teti gbo awon koko to wa ninu iroyin na lekan si awon olukoni nipinle Oyo ti gunle eto iyanselodi keke bi awon ti won seto idanwo WAEC awon se lanfani lati tesiwaju ninu eto idanwo won Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti pàṣẹ ìdóòlà àwọn olùkọ́ àti akẹ́kọ̀ọ́ tí wọ́n ń bẹ lákàtà ìjínigbé. Akọ̀lójú òfurufú ilẹ̀ Amẹ́ríkà àti ilẹ̀ Nàìjíríà ti àjọ ọmọ ogun ni ó ṣe bẹ́ẹ̀ ṣe kópa àwọn ikọ̀ ISWAP 11 ní Ògún nípínlẹ̀ Borno. Lásìgbò tó bẹ́ sílẹ̀ nípínlẹ̀ Kwara ṣe kópa ènìyàn mẹ́ta tí wọ́n sì dáná sun àwọn ilégbèé mẹ́wàá.

0: àmì ọlọ́run muizi orin yìí dà. Àwọn kan náà jẹ́ ọmọ gbádùn ẹ̀ àwọn kan náà jẹ́ ọmọ gbá àwọn iléeṣẹ́ ńláńláńlá tí wọ́n ń dúró tí wàá dúpẹ́ bẹ̀rẹ̀ látòrí iléeṣẹ́ femtech.
1: Decoder.

ọ̀rẹ́ ẹja ṣe báyìí ẹja ṣe báyìí lórúkọ àwọn iléeṣẹ́ alálùbáríkà tí wọ́n dúró ti wà lórí ètò òun ni mo fi ń kí yín káàbọ̀ lórúkọ àwọn iléeṣẹ́ wa lóríṣiríṣi bẹ̀rẹ̀ látòrí iléeṣẹ́ femtech adúpẹ́ o ní ṣaláì mọ́ dúpẹ́ fún uni lọ́ní bread adúpẹ́ pẹ́ okun bẹ́ẹ̀ la ní ṣaláì mọ́ dúpẹ́ fún ọmọ híyá diploma center àwọn náà dúró ti wà gbágbágbá lórí ètò yìí akíyín o akíyín akíyín púpọ̀ ojú òní tiyín o ní irú gbé sọnù bí ó ṣe bí ọmọ àwa dúpẹ́ fún gadget shop adúpẹ́ fún gadget gadget wọ́n dúró ti wà ní gbogbo ìgbà wọ́n fẹ́ràn wa dáadáa wọ́n dúró ti wà ní gbogbo ìgbà ojú òní ti iléeṣẹ́ gadget àti gbogbo ẹ̀yìn alábàárà wa pátápátá adúpẹ́ àmọ́rírì gbogbo yín o iná ò ní tánwó yín lógo ọlọ́run iná ò ní tánwó yín lógo ọlọ́run mọ́ ń bọ̀ ẹ jẹ́ tó gbára kàṣírà.

8161-111-700. Àǹfààní ta wálé yìí láti iléeṣẹ́ Gadget Shop lájọṣepọ̀ pẹ̀lú Credit Direct. Ìgbìyànjú àwọn ẹlẹ́kọ́ni láti sọ àbàtà tó sọ dídùn fún wọn mú di búdò ńlá. Ó tún lè ṣàǹfààní fúnra tó ń bọ̀. Ìròyìn ayọ̀ rèé láti ilé ẹ̀kọ́.

Ìdíwọ̀ ìpolongo tó ń lọ lọ́wọ́ lórí owó fóònù ìgbàlódé smartphone, laptop, ìdẹ́gbẹ̀ngbẹ̀ electronics, àwọn ohun èlò solar àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Má ṣe jẹ́ kí farabàǹde olójoojúmọ́ lórí ọjà nílé-iṣẹ́ Femtech yìí fò ẹrú o. Kàn tẹ àtẹ̀jíṣẹ́ I lórí WhatsApp sí nọ́mbà yìí 0099996565. Kó o lè máa wà lára àwọn ẹni àkọ́kọ́ tí ó jí fọjà wa gbogbo. Rí i dájú pé ilé-iṣẹ́ Femtech ni o.

0: gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ó fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó Diamond 88.7 FM ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá ìfikùnlukùn lẹ́ka amúlùúdùn eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o Diamond FM ìkànnì tó ń tàn yẹrin yẹrin.
1: Home of hit music.
2: This is 88.7.
1: Your number one hit music station.

ẹkúrọ lẹ ìròyìn ni sókè lèyí láti kàní dámọdé tí pọn sẹnu fm nílùú ti lọrin pẹlú bí ọpọlọpọ òjò sírọ lónìí ọjọ ajé sí làwọn olùfẹhónúhàn tí wọn gbé àwọn bánà oríṣiríṣi lọwọ lábẹ àsíá ẹgbẹ ẹlẹgbẹ lábẹ àsíá ẹgbẹ tí wọn pè ní take it back movement ni wọn yabo ilé ìjọba nípínlẹ ọyọ onílùú ìbàdàn tí wọn pè fún ìgbésẹ kíákíá lórí bí ìṣòro ètò ààbò bó ṣe ń gògò sí àti ìjínigbé àwọn akẹ́kọ̀ọ́ tó fi máwọn olùkọ́ ní ìjọba àbílẹ̀ oríire nípínlẹ̀ ọ̀hún ṣe ni àwọn tó ń ṣe ìfẹ̀hónúhàn náà ni wọ́n ti ṣáájú kóra wọn jọ pọ̀ sí oríta mọ́kànlá nílùú ìbàdàn tí wọ́n sì ṣe bẹ́ẹ̀ tó lọ́wọ̀ọ̀wọ́ lọ sí àwọn apá ibìkan ní olúlu ìpínlẹ̀ ọ̀hún ṣáájú kan tó balẹ̀ sí ilé ìjọba nípínlẹ̀ náà ṣe ni wọ́n ń kọrin alájùmọ̀kọ papọ̀ kan eléyìí tí wọ́n sì gbé àwọn àwòrán àti pátákó fẹ̀ǹfẹ̀ lọ́wọ́ tí wọ́n kò rí síríṣi àwọn nǹkan sí lára àwọn olùfẹ̀hónúhàn náà ni wọ́n ṣèlérí pé òjò ńláńlá tó ń rọ̀ ọ̀hún ni kò ní sí ìdíwọ́ fáwọn bó ti ń wò kó mọ wọn ni ìgbésẹ̀ táwọn ń gbé ni èyí tí ó jẹ́ ti aráàlú táwọn sì gbọ́dọ̀ gbé láti tètè pé àkíyèsí ìjọba sí àwọn ìnira tó ń kojú àwọn ìdílé tọ̀rọ̀ kan nínú ìròyìn mìíràn ń ṣe ni mínísítà fọlọ́lù ilé wa yẹsan wike ló ti ní òun gbà ó pé òun lọ̀rọ̀ kan o lórí bí ìtẹ̀síwájú sí nípa à ń dámọ̀ lóò láwọn òpópónà tó jẹ́ gbòógì àtàwọn àdúgbò nílùú àbújá ó ní òun gbà pé ojú ìṣẹ̀lẹ̀ náà ni ó mọ̀ tó wà tó sì kọ́ni lóminú àtomi òde láì náà ni àwọn akitiyan táwọn ti gbé láti pé kí olúlu ilé wa kó lè dùn rí dùn wò nínú ọ̀rọ̀ rẹ̀ níbi ìjókòó ìpàdé àwọn oníròyìn lóṣooṣù tó máa ń ṣe nílùú àbújá lónìí ọjọ́ ajé wike lẹ́ni tó tún fi àìdùnnú ọkàn rẹ̀ hàn lórí ìṣẹ̀lẹ̀ náà ó fi dáhùn olùgbé ní olúlu ilé wa lójú pé ìṣèjọba tá a wà lóde yìí ni kò ní ká ọgbẹ́ra tó sì ti farajìn láti yanjú ìṣòro náà gómìnà tẹ́lẹ̀ rí nípínlẹ̀ kánò tí tún ṣe igbákejì olùwàpò ààrẹ sínú ẹgbẹ́ òṣèlú national democratic coalition ìyẹn ndc ọ̀gbẹ́ni rabiu musa kwankwaso ó ti tako àgbéjáde ojú òpó ìtàkùn ayélujára kan tó ń fẹ̀sùn kan pé ṣe lòún gbèrò láti ṣe ìwọ́de kan lórí ìṣòro ètò ààbò lórílẹ̀‐èdè yìí àpilẹ̀kọ tó fi léde lónìí ọjọ́ ajé kwankwaso sọ wípé àwọn àpilẹ̀kọ tí wọ́n gbé jáde kiri náà ló jẹ́ ayédèrú tí kò sì wá látọ̀dọ̀ òun àbẹ́gbẹ́ òṣèlú òun wá kí àwọn aráàlú níwọ̀ láti mọ́ sí máa tan àwọn ròyìn tí ó jẹ́ ayédèrú àbí òfigè kalẹ̀ mọ́ ẹgbẹ́ àwọn ọmọlẹ́yìn kristi lẹ́kùn àríwá ilẹ̀ wa nca wọ́n ti kan sára gbósùbà fún àjọ tẹlẹmúyẹ ilẹ̀ wa dss nílé ìtì adarí àpapọ̀ wọn olúwa tó sì àjàyí ń darí fún bí wọ́n ṣe náwó gan èèyàn márùn-ún tí wọ́n fura sí pé wọ́n lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ ìjì àwọn akẹ́kọ̀ọ́ gbé ní oṣù kọkànlá ọdún 2025 tó lọ àti àwọn òṣìṣẹ́ kan ní ilé ẹ̀kọ́ st mary catholic school tó wà ní pàpírí nípínlẹ̀ niger àpilẹ̀kọ tí wọ́n fi léde lónìí ọjọ́ ajé látọ̀rọ̀ ẹni tí ṣe alága ẹgbẹ́ náà reverend joseph john ayab ṣe ló ṣàlàyé pé ńṣe ni àwọn èèyàn tó bá jẹ́ èyí tí wọ́n ṣe ohun tó dáa láwùjọ ni wọ́n gbọ́dọ̀ mọ̀ pé kò yẹ káwọn máa bu ẹnu àtẹ́ lu ìjọba ní gbogbogbà tí wọ́n bá kùnà nìkan kọ́ ò ní tíjọba bá kùnà yàtọ̀ fún pé wọ́n bẹnu àtẹ́ lù ú ṣe ló yẹ kí wọ́n tó máa kan sára sí ìjọba nígbà tí wọ́n bá ṣe ohun tó tọ́ ìyẹn láwùjọ. èyí ló pin ìròyìn ní sókè ẹ̀ ṣinṣin fún bẹ́ẹ̀ sí tẹ́tí gbọ́ ìkànnì yín eléyìí tó ta wọn yọ.

0: lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ wákàtí tá a ti lò lẹ́nu iṣẹ́ òòjọ́ kó wá wá pẹ̀lú ọkàn apọn láti ṣàṣeyọrí tóun ti ìgbìyànjú tí kò tẹ̀tì láti wá mú kí ọkàn wọ òtútù pẹ̀sẹ̀ lẹ́yìn gbogbo kòókòó jàǹjà látàárọ̀ sí ló yẹ kájọ jùmọ̀ fi ètò tó dọ́sọ̀ ṣàgbéjẹ ara mara gbá yágiyági àtẹlébàrí ẹfẹ̀ àṣà èdè yóò tún máa gbẹ́wò ọ̀tún wọ̀ lóní sẹ́lẹ́nsẹ́ lórí ìkànnì diamond 88.7 FM ìlọrin lójoojúmọ́ láago mẹ́rin ìrọ̀lẹ́ 4 p.m. prompt lójoojúmọ́ àtẹlébàrí no dull moment chai yóò ti lọ dojú sẹ́rí máa dodo.
1: Ẹ máa gbọ́ ètò àdélébáre ní Diamond 88.7 FM. Wòlíì àgbà ló sọ bẹ́ẹ̀ àdélébáre àrénakore àkójá yìí bí. Ẹ ṣe mo dúpẹ́ o.

ilẹ̀ mi ò lóǹkà, báńkì mi ò níye, agbára mi pọ̀, owó mi pọ̀ Nàìjíríà yìí. Èmi mo ní gbogbo agbára Nàìjíríà yìí, ẹ̀rí rẹ̀ ń pa mí kíkọ̀, èèyàn rò gbogbo ẹ̀ wò ni, rántí o. Lóòótọ́ ló lè pa, ó lè kún, ó lè ru, ó lè sọ ọ́. Rántí o.

0: gbogbo koko ni oku ile o si ma be emi a ma so fun awon ota bi ku ba de ti won ma forun yo wa o bi ku tin pa buke ni paro iya ti nje talika ni o je joba.
1: Duro náà kó o tó ra multivitamin yẹn, béèrè lọ́wọ́ ara rẹ̀, ǹjẹ́ ó ń fún àwọn ọmọ rẹ ní aṣara lóore tó pé.

0: káàbọ̀ padà. Wọ́n gbọ́ Yorùbá. Ẹ jẹ́ ń lọ sọ́dọ̀ àlejò mi náà. Àlejò mi ń bẹ yàrá agbára fún tìrọ̀lẹ́ yìí. Kí n tó padà sórí ọ̀rọ̀ ẹ̀yin tẹ́ ń pè wẹ́ mọ́bìnú ẹ̀yin tẹ́ ń pè táà ti lè gbé gbogbo ẹ̀ náà lágbé. Á gbìyànjú ká gbé ilé ìta bá rí gbé ńbẹ̀. Bàbá ẹ káàbọ̀ sí yàrá agbára wa. Ẹ kú dédé àkókò ìsà.
1: Ẹ ṣe olótú, akínú ara léwu lọ́kùnrin àti lóbìnrin.
0: Ẹ bá akínú.
1: Ẹ lọ́mọdé àti lágbà, akínú pa kú àsìkò ọdún.
0: Àsìkò ọdún ni o.
1: Àsìtúkú oṣù tuntun.
0: Àwọn kan wà tó yẹ pé àṣejù ọdún làwọn ń ṣe.
1: Àṣejù ọdún náà
0: ṣe. Wọ́n bá pe àdúgbò ẹ̀dá. Alájẹ ẹ̀wọ̀ ẹ̀ tún ọ́fíìsì lónìí Monday. A ní AOM. Ọdún sì wà ń ta náà ni ra. Ọdún sì wà ń ta lónìí Monday.
1: Àṣejù ọdún
0: ni àṣejù ọdún nù. Àwọn aláṣejù ọdún nù.
1: Àtúkẹ́ àwọn orí ògbàdé náà pítọ̀. Àwọn akó òpin ọ̀sẹ̀.
0: Ṣé
1: mo kí wọn akí wọn náà
0: ni. Ẹ kí wọn orí ògbàdé.
1: Orí àgbàdé.
0: Orí gba
1: adé. Orí gba adé.
0: Àwọn bàbá mi jà ń pè.
1: Tí mo wà sí náfà, a lè kú sẹ́.
0: Àwọn ń rí àwọn bàbá mi
1: jà ń. Àwọn ń rí pátápátá.
0: Akí wọn.
1: Pé wọ́n kọ́ àṣekọ̀ ọdún. Orúkọ mi ni Olúwa Tíyan Lábọ̀dé púpọ̀ ọlá. Pẹ̀lú rẹ̀ òfin ọlọ́run mi ni alábòjútó Diamond Amusement Park ní Ìlọrin.
0: Tọ́ ọdún ó wá ọdún ó lọ ọdún ó tún wá yóò tún lọ yóò máa bá wa láyé láàyè torí pé yóò máa bá wa láyé yóò máa fi wá sáyé lọ yóò tún lọ yóò tún mí yóò tún dé yóò tún bá wa láyé yóò tún fi wá lẹ̀ náà ni. Ẹ já wò báyìí lẹ́yìn ọdún báyìí a rí ẹ tiẹ̀ kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ àwọn tó patronize lásìkò ẹ bá ń kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́.
1: Agbó Ṣùbàràǹdẹ̀ fún Ọlọ́run ọba.
0: Kábíyèsí Ọlọ́run.
1: A tún wá kí gbogbo àwọn olùbárà wa pátápátá àwọn ti lọrin àwọn tó wá látòkè òkun àwọn tó wá láwọn.
0: Àwọn ìpínlẹ̀ tó yí wa ká
1: pátápátá pé tọ́ adúpàtúpẹ́ ṣé o amọ̀lóore o láti ọ̀dọ̀ management àti bàbá tó ní iléeṣẹ́ àwọn oníkà kìíní pé amọ̀lóore ẹ ṣeun o ẹ kú ìfẹ́ tẹ̀ ní sí wa.
0: Pé àkó àjọṣepọ̀ ní bàjẹ́
1: láéláé pé ẹ̀yin lẹ́mọ̀ wá àwa náà lẹ́mọ̀ bá
0: ẹ̀sùn
1: ní báwa níbi tẹ̀ fi wá sí
0: amọ̀gòkè sí ni
1: agbára
0: ọlọ́run. Ọdún ti wá wá ọdún ti lọ lẹ́yìn tọdún lọ kí ni ká máa retí báyìí sá.
1: Ẹ ṣe olótú bẹ̀bẹ̀ tún lọ Diamond Park ni.
0: Bẹ̀bẹ̀ ń lọ.
1: Bẹ̀bẹ̀ ò dúró sá. A sọ pé number one ni pé swimming pool ti bẹ̀rẹ̀ báyìí.
0: Swimming pool ti bẹ̀rẹ̀.

0: 2 0 0 8 0 2 6 2 6 7 7 7 7 3 1 3 1 5 2 5 2.
1: Bẹ́ẹ̀ni
0: sá, àwọn nọ́mbà tán lè pè sí
1: náà
0: nù láti aago mélòó láti lè máa pè.
1: Láti aago mẹ́jọ àárọ̀ dàgo mẹ́jọ alẹ́ àgbè.
0: Títí mo bá pè báyìí náà títí aago mẹ́jọ alẹ́ yìí náà ẹgbẹ́
1: àgbè bẹ́ẹ̀ni.
0: Lẹ́yìn aago mẹ́jọ nǹkan.
1: Fóònù wà lọ́fíìsì.
0: Ẹ̀yìn ọ̀dà yẹn bá dákọ̀ yín bẹ́ẹ̀ sí jẹ́lẹ̀ kan sí kí mo fi
1: sílẹ̀. Orúkọ mi ni Olúwatí Ọlábọ̀dé Pupọ̀lá. Fún bàbá tó sì ti ń pè wá tó tún mẹ́sẹ̀jì wá pọ́jọ́ òbí. Ẹ ṣeun ẹ kúfẹ́ o, èní kọ́ lọ́jọ́ òbí o, ọ̀dọ̀ ọ̀la ọ̀la
0: ọ̀jọ́. Ọjọ́ ibi ti yín, ń gbà mí ìtẹ̀tí rí kéèkì náà èmi náà ti ẹ̀ lè gbàgbọ́ pé ni ni. Ọ̀dà ẹ sì ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ láyé ló gbọ́ ọlọ́run. Ńláńlá lè rí sáporo, ńláńlá náà lùlé àgbà wà so. Ẹ sì ọ̀pọ̀lọpọ̀ ẹ ti ṣe yí, ẹ sì ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ láyé. Ẹ ti fẹ́ ṣe eléyìí torí ọ̀la ni o. Ẹ sì tún ṣe ọ̀pọ̀lọpọ̀ láyé. Ẹ pẹ̀ kan ìkẹsẹ̀ lógo tọ́lọ́run. Àwọn náà wọn rìn kéèkì, àwọn olólùfẹ́ wa lórí ètò iná, wọn wọn rìn kéèkì jẹ́ Wednesday o. Ẹ má jẹ kéèkì tán o, ẹ jẹ́ yànda yín. Lórí ètò náà lọ́wọ́ àdélébára rìn nàkúrẹ́ àkóyá ibi ẹ̀ lẹ́mẹ̀ẹ́ jẹ́ gbórin ókè.

0: látinú yàrá ìròyìn Diamond 88.7 FM Ìlọrin ìròyìn àgbáyé.
1: Ẹ̀kọ́ ọ̀jọ́rọ̀ ìròyìn ìjákè ìjádọ̀ àgbáyé ló ń di sí ti gbọ̀yìn láti kẹ́ni Diamond 88.7 FM Ìlọrin. Ààrẹ Tinubu ti ṣe ìbánikẹ́dùn pẹ̀lú olùkọ́ tí wọ́n bẹ orí rẹ̀ nípínlẹ̀ Ọ̀yọ́. Ó ṣèlérí o láti dóòlà àwọn akẹ́kọ̀ọ́ tó wà lákàtà àwọn ajínigbé. Akọ̀wé ìjọba àpapọ̀ lẹ́wà tẹ́lẹ̀ rí Babasola Lawal àti ìfẹ̀gbẹ́ òṣèlú ADC lẹ̀. Àìjọ INEC sásìkò tí wọ́n lé o fún ìgbáradì ìfẹ́ tó dìbò gómìnà nípínlẹ̀ Ọ̀sun. Olótú ìjọba nílẹ̀ Israeli nílẹ̀ òkèrè ti pàṣẹ àkọlù sí Beirut. Lẹ́ka ti ìdókòwò ilẹ̀ Russia fi òfin di à ń kó epo ti ọkọ̀ bàálù jáde kúrò lórílẹ̀-èdè ọ̀hún. Lẹ́ka ti àmúlùdùn òǹkọrin ẹ̀mí ni Steve Crown àti aya rẹ̀ ni wọ́n ti kí ọmọ àkọ́kọ́ bí wọn káàbọ̀ sáyé. Lẹ́ka tiré ìdárayá ikọ̀ Super Falcons ni akọ́nimọ̀ọ́gbá wọn ti mú àjíbádé Òṣùàlà Nwádùsí àtàwọn ogún míì tí wọn yóò kópa nínú ìdíje ọlọ́rẹ̀ẹ́sọ́rẹ̀ẹ́ tí wọn fẹ́ gbá ṣáájú ìdíje WAFCON. Ẹ̀ṣinṣin fún ẹ̀sìn darapọ̀ mọ́ ìkànnì yìí tó tàwọn yọ ní Diamond 88.7 FM nílùú ti Ìlọrin. Ìròyìn lẹ́kùnrẹ́rẹ́ ń bọ̀ ní kò pẹ́ kò jìnnà.
2: Even along kiko re no opportunity by my ex in Japan
3: o le shidi kuro nile Nigeria tan patapata gba be o ko ni sha ni awon ebi ore atolo fe re lori ile na o le japa nitori ti o fe lati se be sugbon simi riranu mo gege bi ona bayo kan si awon isoro to nkoju orile ede yi lapapo koda bi o ba tile ko gbogbo nti se tire kuro nile sibe ile eni ni ile eni ilu re ni Nigeria je yo ma gbe olokan lajo
4: imoran yi lo n dese ti igboyin lati ikanni Diamond 88.7 Ilorin

0: kò mọ́wọ́ mẹ́sẹ̀ lórí àwọn ẹ̀sùn tí wọ́n fi kàn náà ṣùgbọ́n táwọn nígbàgbọ́ pé ṣe ni yóò bọ̀ nínú rẹ̀ tí wọn yóò sì dá padà sípò Alhaji Abdulmalik ló wá dúpẹ́ lọ́wọ́ gómìnà ìpínlẹ̀ yìí Malam Abdulrahman Abraza CON fún ọwọ́ tó fi mọ́rọ̀ ọ̀hún pẹ̀lú ìfarabalẹ̀ tó ṣe ohun ìṣedọ́gbandọ́gba láìrólé apá kan dákàn sí eléyìí tó ní wọ́n mọ ìjọba rẹ̀ sí ààrẹ náà lẹ́ni tó ní ṣe ni inú ń dùn fún àgbéjáde náà inú sì dùn sí gómìnà lórí ìfarajìn lórí ọ̀rọ̀ náà tó fi jẹ́ pé òtítọ́ padà lékè Alhaji Abdulmalik wá rọ ẹni tí ń ṣe gíwá àgbà ní ilé ẹ̀kọ́ ọ̀hún láti pé kó gbà gbogbo ìṣẹ̀lẹ̀ tó ṣì ṣẹlẹ̀ sẹ́yìn ọ̀hún ò tó fa ọ̀rọ̀ lọ́rí rọkúnlé rẹ̀ wá gbà níyànjú láti ṣẹ́ pẹ̀lú gbogbo àwọn ọmọ ẹgbẹ́ àti gbogbo àwọn ọlọ́gbà lókọ lókè nílé ẹ̀kọ́ gbogbo ǹsẹ̀ náà tó fi mọ àwọn ìkànkànrìnkànrìn láti rí i pé ṣe ni ilé ẹ̀kọ́ tó ti pé ọdún mẹ́rin lé ní 54 years ọ̀hún ni wọ́n gòkè àgbà ajàfẹ́tọ̀ọ́ ẹni tó jọmọ bíbí ìpínlẹ̀ kwara ni tó tún tako ìwà àjẹbánu comrade Mọ̀sùdù láàrin ọ̀sọ́ ló ti lọ rí gbé ìwé kanlẹ̀ o tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ FOI tó ní èyí tó fa ìgbà à ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ìjọba fún ẹni tí ń ṣe ọ̀nàrẹ́bù ìyẹn kọmíṣánná tó wà fọ́rọ̀ ètò ìdájọ́ nípínlẹ̀ kwara níbi tó ti ń pè fún wípé ṣe ni àwọn owó tó ń wọlé fún ìpínlẹ̀ kwara látọjọ́ 29 sí oṣù 5 ọdún tá a wà yìí ni kí wọn tẹ àwọn ìwé owó náà bóde ó sọ lójú ọ̀rọ̀ nínú àpilẹ̀kọ tó fi léde lónìí látọ̀dọ̀ comrade Mọ̀sùdù láàrin ọ̀sọ́ nínú ìwé lẹ́tọ̀ ọ̀hún ṣe ni comrade ọ̀sọ́ ló ké sí ìjọba àpínlẹ̀ kwara láti ṣe àtẹ̀jáde gbogbo àwọn owó oṣù ìpín olóṣooṣù tí wọ́n ń gbà látọ̀dọ̀ ìjọba àpapọ̀ tó fi mọ àwọn owó ìrànwọ́ tí wọ́n ń gbà àti àwọn ìdásí látọ̀dọ̀ àwọn tó jẹ́ láti ọ̀dọ̀ àwọn tó wà lórílẹ̀‐èdè yìí nílẹ̀ òkèrè àti láwọn ẹ̀ka tó jẹ́ ti aládàáni àwọn owó tó wọlé ńbẹ̀ tó fi mọ gbèsè tí ìpínlẹ̀ yìí ń san lóṣooṣù àti àwọn owó ẹ̀yà ó ní gbogbo ẹ̀ kí wọ́n ṣe ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé àtàwọn nǹkan míì bẹ́ẹ̀ wá sí bẹ́ẹ̀ kí sí àjọ tó ń pa wọlé lábẹ́lé nípínlẹ̀ kwara KWIRS láti tètè gbéra bẹ̀rẹ̀ sí ní ṣàlàyé owó tó wọlé lóṣooṣù ìyẹn lórí ẹ̀rọ agbóhùnsáfẹ́fẹ́ rédíò 5 ọ̀tọ̀ọ̀tọ̀ ní ìpínlẹ̀ kwara eléyìí tí wọ́n ti lè sọ lédè yorùbá nupe bàrùbá àti àwọn èdè míì èyí táwọn ọmọ ìpínlẹ̀ kwara tí wọ́n gbọ́ lágbọ́yé ìròyìn ìjákèjádò àgbáyé ló ń dé sí ètí gbọ̀nyìn láti kanada monday 3.7 fm nìlọrin a ó lọ fún ìdánudúró ránpẹ́ tá a padà dé ẹ máa gbọ́ ròyìn láti ilẹ̀ òkèrè àti láti ẹ̀ka tìrẹ ìdárayá ẹ má yìí kúrò níbẹ̀.
1: Social media, any money, pretty by me. I'm blushing. Most video you know, let's update everybody. As you can see, I'm at Bola Kale Street, Cherry White House. You let me get black. If I got gone, let me. Every morning, you must shave 7 a.m. every day. Most man keep fit. Lele, every shape me can see. Oh boy, I'm all to you.
2: O ma ṣe o. O sì ṣe bẹ́ẹ̀ fọwọ́ ara rẹ sílẹ̀kùn fólè fira rẹ lájínigbé lọ́wọ́. Gbogbo ohun tó ní í ṣe pẹ̀lú kọ̀rọ̀kọ́ndù ayé rẹ àti ara rẹ ló ti fi láyé lọ́wọ́ yìí. Àwọn tó o mọ̀ tó o sì mèrò ọkàn wọn. Ǹjẹ́ o ti ẹ̀ mọ àwọn tí ò ń bá dọ́rẹ̀ẹ́ lórí ayélujára tó bẹ́ẹ̀ ṣá? Ayé le o, èèyàn sì burú. Kìí sì ṣe gbogbo àwọn ọ̀rẹ́ ayélujára yìí náà ló fẹ́ dáadáa fún ọ. Ṣọ́ra mojú àwọn tó máa fàṣírí ayé rẹ lé lọ́wọ́ lórí ayélujára.
3: Ìmọ̀ràn yìí ló ń dé sétí ìgbọ̀nyìn láti ìkànnì Diamond 88.7 Ìlọrin.
0: Ẹ̀ka àbọ̀ padà ìròyìn ìjákèjádò àgbáyé ló sì ń dé sí ètí ìgbọ̀nyìn láti kẹ́nìdá Diamond 88.7 FM nílùú ti Ìlọrin. Ìyókù ròyìn rẹ láti ilẹ̀ òkèrè olotu joba le israeli benjamin netanyahu lo ti pase akolu si ekun gusu ni ololu ile lebanon beirut ele to je pe se ni won ti jo ngbe gberegi yakana pelu le iran iyen pelu iko agbebon hezbollah ele ti kini ohun to ti tayo ba se wi benjamin netanyahu so pe se ni afojusun awon daran papa julo ti won wa ni ni ti won wa ni dahi ni ele to je pe won je iko ti hezbollah

ni awon n se be se akolu si latuju ofurufu gẹ́gẹ́ bí wọ́n sì ṣàlàyé ọ̀rọ̀ wọn ní eléyìí wá tako àgbékalẹ̀ kógun omi kógun sinmi tí wọ́n kéde nínú oṣù kẹrin eléyìí tí wọ́n ní wọ́n kùnà pẹ̀lú bí ìjà náà sì ń tẹ̀síwájú ìkankan nílẹ̀ nẹ́bánà nínú ìṣèjọba wọn ló ṣàlàyé pé àwọn gbẹ́mìlẹ̀ ilẹ̀ amẹ́ríkà láti dá sí ìtọ̀ ọ̀hún ìyẹn láti dá sọ̀rọ̀ lórí àwọn akitiyan tí wọ́n ń gbé firi pe wọn gbé ilẹ̀ israeli lẹ́mìí gbóná fi fòpin sí àkọlù náà eléyìí tó ń gbẹ̀mí lọ́rùn àwọn aráàlú bákan náà ń ṣe ni àwọn aláṣẹ ní ẹ̀ka ìtòlera ní orílẹ̀-èdè olómìnira ti congo dr congo ni wọ́n mọ̀ ti ṣe bẹ́ẹ̀ wọ́n ti ń ṣe àjọyọ̀ lórí àwọn tí wọ́n ní àrùn ebola márùn ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n ti mórí bọ tó jẹ́ pé ara wọn ti yá o tí wọ́n sì ti kúrò nílé ìwòsàn wọn ni lọ́wọ́ tá a wà yìí búrẹ́kẹ́ àrùn náà ní ìrètí wà pé wọ́n fura sí pé kinní ọ̀hún ló ti ṣekú pa àwọn èèyàn eléyìí tí wọ́n ti tó bíi òjìlélúgba àti mẹ́wàá 250 níye bó tiẹ̀ jẹ́ pé àwọn tọ́rọ̀ kàn ọ̀hún ni wọ́n ní wọ́n ti ń gbádùn o gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣàlàyé ọ̀rọ̀ wípé ṣe ni àwọn elétò ìlera gan ni ìgbàgbọ́ wà pé wọ́n ń kó àrùn náà jù látàrí iṣẹ́ tí wọ́n ń ṣe sí ní ọjọ́ àìkú wọ́n ní ṣe ni àjọyọ̀ wáyé fún ẹgbẹ́ kan tó jẹ́ ti àwọn nọ́ọ̀sì mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ eléyìí tí wọ́n ní wọ́n tú wọ́n lẹ̀ kúrò ní ilé ìwòsàn ní bùnia ni olólo ìtúrè wọn ni ńṣe ni ọ̀rọ̀ àjàkálẹ̀ àrùn ebola ọ̀hún àkódìjọ̀bọ ni kinní ọ̀hún ló ti ṣẹlẹ̀ sí ẹnìkan tóun náà mórí bọ̀ tó jẹ́ láàbù ìyẹn òṣìṣẹ́ láàbù ni àwọn ilé ìwòsàn tó wà nílẹ̀ ọ̀hún tó jẹ́ pé òun náà ti gbádùn wọ́n sì ti túlẹ̀ ní ilé ìwòsàn ní ọ̀sẹ̀ tó kọjá lọ àwọn òṣìṣẹ́ elétò ìlera ni wọ́n ń gbá wájú lórí bí àrùn náà bó ṣe ń tàn kálẹ̀ tó sì jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n ń kó àìsàn náà látàrí bí iṣẹ́ wọn bó sì jẹ́ iṣẹ́ ẹlẹgẹ́ ìròyìn lẹ́ka ti okòwò ilẹ̀ russia ti fòfin de à ń kó epo èyí tó jẹ́ ti ọkọ̀ bàálù kó lórílẹ̀-èdè ọ̀hún títí di òpin oṣù kọkànlá ọdún tá a wà yìí gẹ́bí ilẹ̀ ukraine bí wọ́n sì ń tẹpẹlẹ mọ́ àwọn àkọlù sílẹ̀ russia láwọn ojúkò tó jẹ́ ibù fọ́pọ̀ wọn àwọn ojúkò ìgbépo àtàwọn ọ̀pá epo wọn kìí èfò ni wọ́n ni wọ́n ti mú àlékún dé bá àwọn àkọlù tí wọ́n ṣe sáwọn ojúkò ti epo nílẹ̀ russia ní ọ̀sẹ̀ mélòó sẹ́yìn wọ́n ní ṣe ni wọ́n fojú sun àwọn agbègbè ọ̀hún tí àkọlù náà tó sì ń fa àwọn ìjàm̀bá iná ọlọ́pọ̀lọpọ̀ eléyìí tó nira láti lè ṣàlàyé ṣùgbọ́n ṣá o nínú ìgbéni-lẹ́mìí-gbóná kan lẹ́ka ọ̀hún ṣe ni ìjọba ilẹ̀ russia kéde pé lákòókò yìí o àwọn ti ṣáájú fi òfin de ọ̀rọ̀ àǹkípo tó jẹ́ ti ọkọ̀ bàálù jáde láti ilẹ̀ russia ilẹ̀ russia ló jẹ́ ọ̀kan lára àwọn tó ń pèsè epo rọ̀bì àti afẹ́fẹ́ gáàsì jù lágbàáyé tó sì jẹ́ pé lọ́wọ́ tá a wà yìí wọ́n ti fi àdínkù dé bá ọ̀nà bí wọ́n sì gbà ń kó epo jáde yẹn epo tó wà fáwọn ọkọ̀ ní àtòrílẹ̀-èdè ọ̀hún gẹ́bí ìgbéni-lẹ́mìí-gbóná ṣe ń wà nínú ọjà gẹ́bí ogun ṣe ń lọ láàrin wọn pẹ̀lú ilẹ̀ ukraine wọn ni lójoojúmọ́ ni àwọn náà ń ṣe àkọlù látojú òfurufú sí ilẹ̀ ọ̀hún ṣùgbọ́n tí wọ́n ní ṣe ní ilẹ̀ russia ni wọ́n ń fojú sùn láwọn ibi tó jẹ́ kókó gbòógì láwọn iléeṣẹ́ tó jẹ́ ti elépo ní ilẹ̀ ọ̀hún lẹ́nu bíi ọ̀sẹ̀ mélòó sẹ́yìn ìròyìn láti ẹ̀ka amúlùdùn òǹkọrin ẹ̀mí ni ìyẹn steve crown ló ti kéde wípé àwọn ti bí ọmọ àkọ́kọ́ àwọn o ìyẹn eléyìí tó mú kí ọ̀pọ̀lọpọ̀ èèyàn kan máa ṣe ẹkú oríire lọ́tùn lósè látọ̀dọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ àti àwọn òǹkọrin ẹ̀mí míì ńṣe ni àwọn òǹkọrin náà ló gbé ìròyìn náà jáde sójú òpó ìtàkùn ayélujára rẹ̀ tó lẹ fọ́tò òun àti ìyàwó rẹ̀ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ tó fi ń dúpẹ́ fún ọlọ́run tó lẹ̀ mọ́bẹ̀ ó ṣàkàwé ọmọ náà bí ìbùkún ńlá o tó wọnú mọ̀lẹ́bí òun àti àsìkò ọ̀tún fún ìdílé náà crown lẹ́ni tọ́pọ̀lọpọ̀ èèyàn mọ̀ bí òǹkọrin ẹ̀mí tó sì pé ọmọ tí wọ́n bí náà ní ẹ̀rí ó ní àwọn dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún ẹ̀bùn tó fi ta àwọn lọ́rẹ̀ nínú mọ̀lẹ́bí àwọn ńṣe ni àlẹ̀móde rẹ̀ lójú òpó ìtàkùn ayélujára ló mú kí ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹgbẹ̀rún àwọn èèyàn tó jẹ́ olólùfẹ́ rẹ̀ àtàwọn olólùfẹ́ orin ẹ̀mí kí wọn ó ṣe bẹ́ẹ̀ láti máa kí kú oríire lórí eléyìí tó gbé lọ́wọ́ níbi tí òǹkọrin náà ti ń tọ́ka sí àgbéjáde iṣẹ́ orin mi tó gbé jáde gbẹ̀yìn eléyìí tó lóun fi ń dúpẹ́ fún ọlọ́run gẹ́gẹ́ bí ó sì jẹ́ olóòótọ́ sóun
iroyin lekati ere idaraya akorimo gba iyen Justin Madoku lo ti daruko balogun fun iko agba bolu iyen Rasida Tajibade Amole Chiamaka Inadusi ati Asisatu Swala ninu awon agba bolu meta le ni ogun ti won yo kopa ni bi deje olore sore ti won fefe koju ile Senegal Madoku leni to awosiran ti pe se ni Ngosi o kobi o ki o gbene lo ti pe ona pada wa o to fi mo Francisca Odega ti Gift Monday ele to ni si ni o npe won to fi mo omo agba bolu to fi le Belarus bugbe iyen Blessing nko ati yi to ngbe ni ile Turkey to yo mo le wa iyen Kafayatu Situ oni gbogbo won lo npe pada wa sinu iko ti Super Falcons ti won yo mo gba lejo ile Senegal ni ojo eti Friday ojo karun ninu osu kefa ta wa yi ni abala lekini ati lekeji won ni abala keji ni o wa yi ni ojo aje ojo kejo ninu osu kefa yi to je pe idije mejeji na ni o wa yi ni papa isin lati Raymond Star Sports Complex to wa ni ikene Raymond won ni iko ti Senegal hun ni won wa ni isori a ninu idije ti ife ye ti le adulawo fawon obirin le adulawo eyi ti o wa ye fun todun yi nibi ti won yo ti mo kopa pelu iko ti Morocco Algeria ti Kenya won ni iko ti le Nigeria ti won ti gba ami eye na fun igba kewa won yo mo koju ile Egypt Zambia ati ile Malawi ni apala ipele si ti won tu won si ninu idije WAFCON eleyi to gbera so ni ojo kedogun osu keje si ojo kerin dini ogun ninu osu kejo bakana leka tiri daraye gbegberun ni awon tuje ololufe iko Arsenal ti won si be ti won pa oro irora won ti o lori bi won se padanu ni le Europe to je pe won gbe kini onti ni ojo aiku tin sha na ode yi gbe iko na bi won se ndupe fun bi won se kokko gba idije ti Premier League ni ati odun 2004 ti won ti gba gbeyin ti won si gbe kini on jade lati saye re nile nilu London won ni ogoro awon tuja lati leyin ko Gunners ni won to sa won adugbo kaakiri ni ariwa olulu Britain ele ti won tin se afihan kini ohun iyen to je cup ti won gba ohun fun ideje ti Premier League ele ti won fi idunu won won ni se ni oko merin ototo ni won to telera won ti won sin sayeye ni bi ti atiri awon ti won ni oko kan ninu won gbe awon obirin to je ti ko Arsenal ele ti won se ifilole ijaluburi won fun idije ti Women Champions Cup ninu osu keje gẹbi won se gbe jade won ni iko Arsenal ni won fi di re mule pe idije ti Premier League champion ni won gba ni ojo kokan de ni ogun osu karun ni eleyi ti won sin sajoyo eleyun yato fun eleyi to sele ni ijeta ode yi ka to ma lo egbo awon kukuta menuba lekan si are Tinubu se bani daro kedun pelu oluko ti won be lori ni ipinle Oyo o seleri o lati don la awon akeko to wa lakata awon ajinigbe akowe ijoba telere nile wa Babasola wa ati fegbe oselu ADC le ajo enek isasoko to won le o fun igbarade ifeto debo gomina ni ipinle Osun nile okere ile Israel ni olotu ijoba won ti pase akolu sibe rot lekati idokowo ile Russia fofinde an gbe epo oko balu ko lorilede ohun lo sibomi lekati amulodun onkorin emi ni Steve Crown ni won ataya re ti ki omo akobi won kaabo saye lekeri daraya iko Super Falcons ni akonimo gba won lo ti daruko Ajibade Osuala Nwadusi atawon ogun mi bi eyi ti o kupa ninu idije lore sore ti o waye saju idije ti WAFCON injo mo pe layajo ni lodun 1980 ni ile ise mo maworan CNN to je akoko lagbaye ti o gbe royin fun wakati merin le ni ogun ni ori ojo opo ti cable ni won se fi lole re fun kon to ba nsele lagbegbe yin te fe to yara royin wa ni Diamond FM le ti e pe sori 0916 0627526 0916 0627526 Abiodun Akinwumi lo koroyin lo le gese olare waju ogun ni ilutu lo ka lede abinibi si eti gboyin e se se o fun be sin te ti gbo ikan ni yin eleyi to ta won yo

0: nípa.
1: Bí a bá ń sọ nípa àgbékalẹ̀ ìròyìn tí kò lẹ́jà bákan nínú.
2: Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ alájùmọ̀ ṣiṣẹ́ pọ̀ lápá ìlà oòrùn àríwá ti ṣàṣeyọrí.
1: Ètò eré ìdárayá.
3: Àwọn tí Ronaldo ní ìsìnì yẹn, àwọn tí Lionel Messi náà ń bẹ́ẹ̀.
1: Ètò amúlùúdùn tí kò lẹ́lẹ́gbẹ́.
3: Akinyin o.
4: Akinyin akinyin àlùyìn lọ́gbẹ́.
3: Ẹ bàrìbà.
4: Lórílẹ̀dẹ̀ Nàìjíríà.
1: Mélòó la ó kà nínú eyín Adípẹ̀lẹ́ Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi sílẹ̀ nígbà kọ̀ọ̀kan.

0: The time is 6 o'clock.
1: Ago mefa tilu.
2: Eh, ti ri Akinlabi mo wa ogujo bi ID card maker and printers international. De se wo mi o ba won. A bi won ti kogba wole ni.
3: Kogba wole bi ti bawo.
4: Opo ogujo bi ma ti sun si waju ko je ohun to lero.
3: Ijo je mo pe won ti ko ni le se to se ID card.
4: Oba stam
3: ati company si nikan.
2: Eh, looto.
3: Beni, ogujo bi tech obtinsi awon mere mere ni le se won.
4: Bi web development,
3: software development,
4: graphics design,
3: cyber security.
4: To fi mo ki kon ni nipa itako ayelujara.
3: Iyan digital literacy.
4: Àwọn akọ́ṣẹ́mọṣẹ́ onímọ̀ nípa ìtàkùn ayélujára ló ń bẹ nílé iṣẹ́ wọn.
3: Ohun ìwúrí ibẹ̀ tún ni ìdánilẹ́kọ̀ọ́ tí wọ́n ń ṣe fáwọn èèyàn
4: àti ìrànlọ́wọ́ fáwọn tó bá kẹ́kọ̀ọ́ yege.
3: Wọ́n tún láàyè tó gba àwọn akẹ́kọ̀ọ́ ọgọ́rùn-ún lẹ́ẹ̀kan ṣoṣo.
4: Àyíká tó gún régé ni wọ́n kalẹ̀ sí.
3: Bí iṣẹ́ gbogbo tó ń jáde nílé iṣẹ́ wọn ṣe dára tó.
4: Owó wọn ò gún pa rárá
2: o. Èyí máa dára o. O sì júwe ilé iṣẹ́ wọn fún mi.
3: Ó wà ní number 24.
4: Ògúndọ̀bí Legacy
3: House. Ládojúkọ Ogunni Boys.
4: Òpópónà Ọjàyá.
3: Off Taiwo Road.
4: Beside the Lake Hospital.
3: Ìlọrin ìpínlẹ̀ Kwara.
4: Tàbí kẹ́ máa pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé. 0803 397 0546.
3: Tàbí kẹ́ kàn sí wọn lórí ẹ̀rọ ayélujára.
4: WWW.

0: ẹkú àkókò yìí ọ orúkọ mi ni Reverend Pierre Olawa olùdásílẹ̀ ìjọ Fante Independent Baptist Church Bánkẹ́ òkè odò Ìlọrin àkókò Bible 2 lọ́wọ́ dùn láti máa tẹ́ máa tẹ́tí sí ìwàásù yìí olùwàyò ràn yín lọ́wọ́ ẹ sì níbùkún níbẹ̀ olùwàyò wà pẹ̀lú yín ojú sì bùkún fún ẹ àmì.
1: Mo kí wa pé àkàlẹ́ àdẹ̀kù oṣù tuntun lórúkọ Jésù oṣù jẹ́ ìlàjì ọdún ẹ̀mí wa tó rí ìbẹ̀rẹ̀ oṣù lórúkọ Jésù ni yóò rí òpin oṣù yóò dẹ̀ rí òpin ọdún yìí lórúkọ Jésù ayọ̀ àti àlàáfíà àti ìdùnnú lẹ fi bẹ̀rẹ̀ lórúkọ Jésù ẹ ò ní fẹ́ kan parí ẹ̀. Orúkọ àlùfáà tí ó mú ọ̀rọ̀ Ọlọ́run tọ̀ yín wá lálẹ́ náà ni àlùfáà Ẹ̀ṣọ́ Àwọ̀ Ẹ̀yọ̀ láti ìjọ orísun olómìnira ní ìlú Ìlọrin Fountain Independent Baptist Church tó wà ní Tánkì Òkodò nínú Ìlọrin ìjọ Ọlọ́run wá wà ní agbègbè Light Gas ní opposite Education Resources Center. Àwọn ìpàdé wa láàrin ọ̀sẹ̀ ó lọ báyìí ìjọ Wednesday Bible study ní agogo márùn àti ìpàdé àdúrà bákan náà níjọ Saturday là ń jáde fún ìjèrè ọkàn àti ìbẹ̀wò. Ẹ̀ka ìjọ wa náà tún wà ní ìlú Ṣàó ní ìyànà ìdíkò níbẹ̀ ni ìjọ Ọlọ́run wa wà. Ìjọ Ọlọ́run fún wọn ní orí ọ̀fẹ́ àti bá wa sìn fún àwọn ìjọsìn wọn ìdarapọ̀ mọ́ wa ó sì di alábùkún fún ẹjẹ́ kí a gbàdúrà. Olóore ọ̀fẹ́ jùlọ adúpẹ́ fún orí ọ̀fẹ́ tẹ fún wa láti tún rí ìmọ́lẹ̀ oṣù tuntun ọjọ́ titun nínú oṣù kẹfà. Adúpẹ́ pé ó jẹ́ oṣù tí ọ̀pọ̀lọpọ̀ baba ńlá wò ní orí ọ̀fẹ́ àti ríṣẹ́ ti mú àwárí. Ọlọ́run àfọwọ́ tẹtẹrẹ mú tẹ ṣe nínú ayé wa bàbá ẹgbà ọ̀pẹ wa. Olóore ọ̀fẹ́ jùlọ ẹgbà ẹ̀yìn wa. Adúpẹ́ fún gbogbo ìrìn àjò wa lónìí pé ẹ̀yin Ọlọ́run pa wá mọ́ ẹ̀jẹ̀ ká ṣìrìn. Ewu rírí ewu àìrí ẹ̀yin Ọlọ́run kó wa yọ olórí ọ̀fẹ́ jùlọ ẹgbà ọ̀pẹ́ àti ìyìn wa. Olúwa bí a ti ń lọ sínú ọ̀rọ̀ yín. Ọ̀rọ̀ yín ni ẹjẹ́ ó jẹ́ iyì fún ọkàn wa. Ẹjẹ́ ó jẹ́ ìbùkún fún ọkàn wa. Ẹni tí ó sọ Olúwa mo rí ara mi sílẹ̀. Ọlọ́run ẹ jẹ́ kí n lè sọ ọkàn yín. Gbogbo etí tó ń gbọ́ mi ní gbogbo àgbáyé. Ọlọ́run mo bẹ̀bẹ̀ pé kí ẹ̀yin Ọlọ́run sí ọkàn wọn payá láti lè gba òtítọ́ ọ̀rọ̀ yín. Mo dúpẹ́ torí pé o ti gbọ́ pé ó ṣe torí mo béèrè ní orúkọ ọmọ yín kan náà Jésù Kristi Olùgbàláwa àmì. Àwọn olùgbọ́ mi nílé ẹja gbé bíbélì wa ká sí sínú ìwé Dánẹ́lì orí kẹta. Ìwé Dánẹ́lì orí kẹta. Mo fẹ́ ka ẹsẹ̀ ìkẹjọ títí dé ẹsẹ̀ ìkẹẹ̀dógún. I want to read from the book of Daniel chapter 3 verse 8 to 15. Daniel chapter 3 verse 8 to 15. Eléyìí tí ó kà báyìí pé lákòókò náà ni àwọn ọkùnrin ará Kédíà kan wá wọ́n sì fi ara àwọn ará Júdà sùn. Wọ́n dáhùn wọ́n sì fún Nebukadnezar ọba pé kí ọba kí ó pẹ́. Ìwọ ọba ti pàṣẹ pé bí ẹnikẹ́ni bá ti gbọ́ ohun ìpè fèrè dùrù ìlù orin kátè àti onírúurú orin kí ó wólẹ̀ kí ó sì tẹríba fún èrè wúrà náà. Ẹnikẹ́ni tí kò bá sì wólẹ̀ kí ó tẹríba kí a gbèsò sí àárín iná ìléru tí ń jó. Àwọn ará Júdà kan wà Sadrak Meshach àti Abednego tí ìwọ fi ṣe olórí ọ̀ràn ìgbèríko Bábélì ọba. Àwọn ọkùnrin wọ̀nyí kò kà ó sí wọn kò sin òrìṣà rẹ wọn kò sì tẹríba fún èrè wúrà tí ìwọ gbé kalẹ̀. Ẹsẹ̀ ìkẹtàlá. Nígbà náà ni Nebukadnezar ọba pàṣẹ kí ní ìbínú àti ìrúnú pé kí wọn kí ó mú Sidrak Meshak Abednego wá. Nígbà náà ni a sì mú wọn àwọn ọkùnrin wọ̀nyí wá síwájú ọba. Nebukadnezar sì dáhùn ó sì wí fún wọn pé òtítọ́ a ní Sidrak Meshak àti Abednego pé ẹ̀yin kò sin òrìṣà mi ẹ kò sì tẹríba fún èrè wúrà náà tí mo gbé kalẹ̀. Ǹjẹ́ bí ẹ̀yin bá múra pé ni akoko ti o wu ki o se ti eyan ba gbo ohun ipe fere duro ilu orin tate ati oniruru orin ti e ba wole ti e ba si teriba fun erewura ti mo ya yo se gege sugbon bi eyin ko ba teriba a gbe yin ni wakati kan na so si aarin ina ileru ti njo tani olorun na ti yo si gba yin kuro ni owo mi ohun ti mo fe fi ba wa soro le lori loni ohun na ni o wa ni ese ikedogun ese to pari re na pe tani olorun na ti yo gba yin ni owo mi and who is that god that shall deliver you out of my hand ti a ba wo ese oro olorun o je ese bibele ile ti ogun sugbon ti mo fe mu awon nkan merin jade nipa igbe aye awon eberu meta won tani awon eberu meta won awon na ni Shadrach, Meshach ati Abednego bo ni won se je a re pe Shadrach, Meshach ati Abednego won je ene won je eya ara ile Israeli ti Nebuchadnezzar wa si Jerusalem lati ko ni igbekun lo si ile Babiloni tani Babiloni je ilu to je pe o je ilu aborisa o je ti oba won si je oba won oruko oba won je Nebuchadnezzar a ri pe Nebuchadnezzar je oba kan to je pe ko mo Olorun a ri pe Nebuchadnezzar je oba kan to je pe oba aborisa ni sugbon nitori ese awon omo Israeli ni Olorun se lu oba Borisa oba laigbagbo lati ko won lo si igbekun so ni igba ti won wa ni igbekun a ri pe lara awon odo ti Nebuchadnezzar ri pe on le lu lati fi se olori

mẹ́ta wọn fi kọ̀ láti ṣe òrìṣà ìdáhùn ọ̀rọ̀ yìí wà nínú ìwé ẹ́sítódù orí ogún ẹsẹ̀ ìkẹrin títí di ẹsẹ̀ ìkarùn-ún ẹ wo ìwé ẹ́sítódù orí ogún ẹsẹ̀ ìkẹrin títí di ẹsẹ̀ ìkarùn-ún torí pé ọlọ́run ti pa wọ́n láṣẹ láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ nígbà tó ń fi òfin fún wọn ní orí ní nígbà tí ó ń fi òfin fún wọn látọwọ́ mọ́sẹ̀ pé wọn ò gbọ́dọ̀ forí balẹ̀ fún èrè bẹ́ẹ̀ sì ni wọn ò gbọ́dọ̀ sí èrè ẹwọ ìwé ẹ́sódù orí ogún ẹwọ ẹsẹ̀ kẹrin àti ẹsẹ̀ karùn-ún ìwọ kò gbọ́dọ̀ yẹ èrè fún ara rẹ tàbí àwòrán ohun kan tí ń bẹ lókè ọ̀run tàbí ohun kan tí ń bẹ ní ìsàlẹ̀ ilẹ̀ tàbí ohun kan tí ń bẹ nínú omi ní ìsàlẹ̀ ilẹ̀ ìwọ kò gbọ́dọ̀ tẹ orí ara rẹ bá fún wọn bẹ́ẹ̀ ni ìwọ kò gbọ́dọ̀ sí wọn nítorí èmi ni olúwa ọlọ́run rẹ ọlọ́run òwú ni mi. So ṣé ẹ rí àṣẹ ọlọ́run tí àwọn ebérù mẹ́ta wọ̀nyí pamọ́ ìdí tí wọ́n tí wọn ò ṣe sin òrìṣà nu torí pé ọlọ́run ti pa wọ́n láṣẹ pé wọn ò gbọ́dọ̀ sí òrìṣà. Ohun àkọ́kọ́ tí mo fẹ́ ká mú nínú ọ̀rọ̀ yìí náà ni pé tá mo fẹ́ ká wò nínú àwọn ẹ̀kọ́ mẹ́rin tí mo fẹ́ ká wò nínú ayé àwọn ebérù mẹ́ta náà ni pé wọ́n jẹ́ olótìtọ́ sí ọlọ́run wọn they were true to their God. Kíni ìjó títọ́ tán jẹ́ sí ọlọ́run wọn náà ni pé ọlọ́run wọn ti pa wọ́n nílọ̀ pé wọn ò gbọ́dọ̀ sí òrìṣà pé wọn ò gbọ́dọ̀ tẹríba fún. So a dẹ̀ ri pé wọ́n jẹ́ olótìtọ́ sí ọlọ́run ìwọ olùgbọ́ mi ìjó jẹ́ olótìtọ́ sí ọlọ́run. Nínú ìlàkọjá rẹ nínú ìṣòro rẹ ǹjẹ́ ó jẹ́ olótìtọ́ sí ọlọ́run. Now ohun ẹ̀kejì tí mo fẹ́ ká wò ó wà ní ẹsẹ̀ ìkẹrìndínlógún ẹwọ́ verse 16 àti 7 ní ẹsẹ̀ ìkẹrìndínlógún a rí pé Nebukadnezari ó dún kùkù lájà mọ́ wọn láti ẹsẹ̀ kẹtàlá títí di ẹsẹ̀ kẹrìnlá pé bíbélì jura pé ìbínú ọba sì wù ní ẹsẹ̀ kẹtàlá. Onígbà náà Nebukadnezari ọba pàṣẹ ní ìbínú àti rí ìnúrú pé kí ìwọ kí ó mú Sadraki Mesaki Abednego wá nígbà náà ni ó mú àwọn ọkùnrin wọ̀nyí wá síwájú ọba. Ọba sì bí wọ́n léèrè ní ẹsẹ̀ kẹrìnlá pé ǹjẹ́ bẹ́ẹ̀ ni ẹsẹ̀ kẹẹ̀dógún ọba wá ní pé kí wọn kí ó forí balẹ̀ ní ẹsẹ̀ kẹẹ̀dógún ó ǹjẹ́ bí ẹ̀yin bá múra pé ní àkókò tí ó wù kí ó ṣe ti ẹ̀yin bá gbọ́ ohun ìpè fèrè dùrù àti ìlù orin kẹ́tè àti onírúurú orin tí ẹ kò bá wólẹ̀ tẹríba fún èrè wúrà tí mo yà yóò ṣe gẹ́gẹ́ ṣùgbọ́n bí ẹ̀yin kò bá tẹríba a ó gbé yín ní wákàtí kan náà so sí àárín iná ìléru tí ń jó ta ni ọlọ́run náà tí yóò sì gbà mí ní ọwọ́ ni. So a rí pé Nebukadnezari challenge ọlọ́run wọn níbí pé bí wọ́n bá kọ̀ láti forí balẹ̀ òun Nebukadnezari òun lo gbogbo agbára tọ́lọ́run fún lórí ayé tọ́lọ́run fi fún lórí ayé wọn. So ó ní kò sì sí ẹnìkankan tó lágbára láti gbà wọ́n lọ́wọ́ wọn lọ́wọ́ lọ́ kò sí ẹnìkankan tó lágbára láti gbà wọ́n lọ́wọ́ wọn. So a rí pé Nebukadnezari ń dúnkùkù lájà mọ́ wọn bì ṣùgbọ́n kí ni àwọn ebérù mẹ́ta ṣe wọ́n gbé ẹ̀mí ara wọn lé ọwọ́ ọlọ́run they entrusted themselves into God's hand. Kí ni n tí wọ́n ṣe ni pé wọ́n gbé ara wọn lé ọlọ́run lọ́wọ́ ẹ wo ìdáhùn tí wọ́n fún Nebukadnezari ní ẹsẹ̀ kẹrìndínlógún bíbélì jọra pé Sadraki Mesaki àti Abednego dáhùn wọ́n sì wí fún ọba pé Nebukadnezari kò tọ́ sí wa láti fèsì kan fún ọ nítorí ọ̀rọ̀ yìí bí ó bá rí bẹ́ẹ̀ ọlọ́run tí àwa ń sìn lè gbà wá lọ́wọ́ iná ìléru náà tí ń jó òun yóò sì gbà wá lọ́wọ́ rí ọba. So a rí pé the three Hebrews they entrusted themselves into God's hand. Wọ́n ní Nebukadnezari ọlọ́run wa ti pa wá láṣẹ àwọn baba ńlá wa ti kọ́ wa pé a gbọ́dọ̀ sin òrìṣà a gbọ́dọ̀ tẹríba fún òrìṣà a sì gbọ́dọ̀ sin. Ṣùgbọ́n tó bá ní pé lórí ọ̀rọ̀ ẹ pé oore ṣetán àti pa wá àwa náà ṣetán láti gbé ara wa lé ọlọ́run lọ́wọ́ kí ọlọ́run ṣe ìfẹ́ rẹ̀ ní ayé wa. Kí ni ìfẹ́ rẹ̀ tó fẹ́ kọ́lọ́run ṣe nú ayé àwọn ẹwọ́ verse 17 ní verse 17 wọ́n ní ọlọ́run tí àwọn ń sìn pé ó ní agbára láti gbà wọ́n lọ́wọ́ iná ìléru
only

0: Etí ṣùgbọ́n bíbẹ̀ kọ́ kí ó yí ọba pé àwa kì yóò sin òrìṣà rẹ, bẹ́ẹ̀ ni àwa kì yóò tẹríba fún èrè wúrà tí ìwọ gbé kalẹ̀. Ìrọ́dà wọ̀ bí Ọlọ́run wa bá ẹni tó bá wọ Ọlọ́run kó ṣe pẹ̀lú ayé wa, a gbàgbọ́ pé Ọlọ́run wa lágbára láti gbà wá, a sì gbàgbọ́ pé Ọlọ́run náà lè ṣe ìfẹ́ rẹ̀ nínú ayé wa láti ẹ̀ tí mọ́ gbà wá. So ọ̀pọ̀ ìgbà Ọlọ́run lágbára láti dáhùn àdúrà ní ojú ẹsẹ̀, ọ̀pọ̀ ìgbà Ọlọ́run ní agbára láti dáhùn àdúrà pé ká ní sùúrù, ọ̀pọ̀ ìgbà Ọlọ́run sì lè dáhùn àdúrà wa pé bẹ́ẹ̀ kọ́ òun ò fún wa ní ìbéèrè ohun tá a béèrè fún. So a rí pé àwọn ebérù mẹ́ta ìwọ̀n ẹ̀kẹ́jì tí wọ́n ṣe níbì náà ni pé wọ́n fi ayé wọn lé Ọlọ́run lọ́wọ́ pé Ọlọ́run ayé wa ní gbà á, tó bá wù ọ́ kó ṣe pẹ̀lú ẹ̀, tó bá wù Ọlọ́run wa Nebukadnezari yóò gbà wá ní ọwọ́ rẹ, tó bá sì wù Ọlọ́run wa ó lè mú ẹ̀mí wa kúrò ní ọwọ́ rẹ. So they entrusted themselves into God's hands and they are telling with this verse, they are telling Nebukadnezar that we are committing ourselves into God's hands to do anything he wish with our life. À ń fi ayé wa lé Ọlọ́run lọ́wọ́ kó ṣe ìfẹ́ rẹ̀ nínú ayé wa. Ẹ̀yin ènìyàn Ọlọ́run, ẹ jẹ́ a máa gbàdúrà fún ìfẹ́ Ọlọ́run kó ṣe lórí ayé wa. Gbàdúrà kí ìfẹ́ Ọlọ́run ṣe lórí ohun tó ń béèrè lọ́wọ́ Ọlọ́run. Má dòǹdò pé ohun tó béèrè gbọ́dọ̀ jẹ́ dandan kọ́lọ́run fún ọ. Gbàdúrà pé kí ìfẹ́ rẹ ṣe lórí ayé rẹ. The three Hebrews, they entrusted their life into God's hands. That God, our hands is in your hands. If it is your will that we should die, let us die and come and meet you. If it is your will that we should live, save us from his hand. And that is what they mean. Now, ohun ẹ̀kejì, ẹ wá wo ohun ẹ̀kẹta, mo fẹ́ ká sáré wo ohun ẹ̀kẹta. They already knew they would be thrown into the fire, but they have strong faith in their God. Wọ́n mọ̀ pé a sọ wọ́n sínú iná ìléru. Iná ìléru tá sì sọ wọ́n sí ikú ni. Ikú ni. So, ohun tí wọ́n sọ náà ni pé Ọlọ́run, ìgbé ayé wa ó ṣe kíni o, ó wà ní ọwọ́ rẹ̀. Ṣé ohun tó wù ọ́ pẹ̀lú ayé wa? Ẹ wá ohun tí Nebukadnezar ṣe ní ẹsẹ̀ ìkẹrin ìkọkàndínlógún. Bákan náà ni Bíbélì yóò wá pé inú sì bí Nebukadnezar gidigidi, ojú rẹ̀ sì yí padà sí àwọn ebérù mẹ́ta, ó sì pàṣẹ kí wọ́n mú iná náà kí ó gbóná ní ẹ̀mẹje. Mo fẹ́ kẹ́ wo ẹ̀kọ́ kẹta tá a fẹ́ kọ́ nígbà ayé àwọn ebérù náà ni pé Ọlọ́run wà pẹ̀lú wọn nínú ìlàkọjá wọn. God was with them in their trials. Ọlọ́run wà pẹ̀lú wọn nínú ìlàkọjá rẹ̀, nínú ìlàkọjá wọn. Mọ̀mọ́, bàbá, gbogbo etí tó ń gbọ́ mi lágbàáyé, ìjẹ́ mọ̀ pé Ọlọ́run wà pẹ̀lú wa nínú ìlàkọjá wa. God was with them in their trials. Ẹ wo ẹsẹ̀ ohun kan mẹ́rin ló ṣẹlẹ̀ láti ẹsẹ̀ ìkọkàndínlógún títí dé ẹsẹ̀ kẹtàdínlógún. Number one ni pé ojú ọba Nebukadnezar sì yí padà. Nínú kíni o? Nínú ìbínú gbígbóná ní ẹsẹ̀ ìkọkàndínlógún. Bẹ́ẹ̀ ni ojú ọba Nebukadnezar sì kún fún ìbínú, ojú rẹ̀ sì yí padà sí Sedrak Mesak àti Abednego. Ó dáhùn, ó sì pàṣẹ kí wọ́n kí ó sọ iná ìléru náà di ooru gbígbóná níwọ̀n ìgbà méje ju bí ó ti máa ń mú gbóná rí lọ. So ohun àkọ́kọ́ náà. Ohun ẹ̀kejì ni pé Nebukadnezar pàṣẹ kí wọ́n mú iná náà kí ó gbóná sí ju ti tẹ́lẹ̀ lọ. Ó ní kí iná náà kí ó gbóná ní ìlọ́po méje. Àwọn ẹ̀yà wa tó ń dáná àrò wọ́n lè mọ pé tán bá ní pé iná gbóná. Ẹni tí iná bá gbóná, tí àrò bá gbóná, òun fẹ́ súnmọ́. Ọba wa pàṣẹ pé kí wọ́n mú iná náà kí ó gbóná sílẹ̀ kejì. Then ohun ẹ̀kẹta ni pé a rí pé iná náà gbóná débi pé àwọn tí ó sọ wọ́n sínú iná náà èé fi iná yẹn dẹ̀ jó wọn run. Ẹwẹsẹ̀ kẹ kọkànlélógún. Ó ní nígbà náà ni a de àwọn ọkùnrin wọ̀nyí tí àwọn ti agbádá, ṣòkòtò àti ìborí wọn àti ewu wọn mìíràn, a sì gbé wọn sọ sí àárín iná ìléru tí ń jó. Ẹwẹsẹ̀ kejìlélógún. Ó ní nígbà náà ni àṣẹ ọba sì ti le tó àti bí ìléru náà sì ti gbóná gidigidi tó,
1: ọwọ́ iná náà sì pa àwọn ọkùnrin tí ó gbé Shadrach, Meshach àti Abed. The flame ní ẹsẹ 22 yẹn ẹ wo nǹkan fíréèmù orin náà yẹn ó sì pa gbogbo àwọn tí ó jó wọn run. Láti jẹ́ kẹ́ ẹ mọ the intensity of the heat bí iná yẹn bó ṣe lo bí ó ṣe mú bó ṣe lágbára tó. All we know is that God sent one of his own to be with them in the midst of their trial. Ẹ wo ẹsẹ̀ ìkẹrìnlélógún yẹn bíbélì jó yé wa pé níbẹ̀ gangan ni ẹsẹ̀ tá à ń lọ ó wà. Onígbà náà ni Nebukadnezari ọba rí i ó sì dìde dúró lọ́gán ní ẹsẹ̀ kẹtàdínlógún. Ó ní ṣùgbọ́n àwọn ọkùnrin mẹ́ta wọ̀nyí Shadrach, Meshach, Abednego ṣubú lulẹ̀ dìde ní àárín iná ìléru tí ń jó. Nígbà náà ni Nebukadnezari ọba wá rírì ó sì dìde dúró lọ́gán ó dáhùn ó wí fún àwọn ìgbìmọ̀ rẹ̀ pé àwọn ọkùnrin mẹ́ta kọ́ agbésọ sínú iná agbésọ sí àárín iná tí agbésọ sí àárín iná ní dídè. Wọ́n sì dáhùn wí fún ọba pé lóòótọ́ ni ọba ní ẹsẹ̀ 25. Ó ní ó sì dáhùn wí pé mo rí ọkùnrin mẹ́rin ní títú tí wọ́n sì ń rìn láàrin iná wọn kò sì farapa. Ìrísí ẹni náà sì dàbí ọmọ Ọlọ́run. Ọlọ́run wà pẹ̀lú àwọn Hebrew mẹ́ta. God was with them in their trials. Àwọn mẹ́ta ni Nebukadnezari sọ sínú iná ní ìrètí pé bóun ṣe sọ wọ́n sínú iná ojú ẹsẹ̀ iná náà ó pa wọ́n run iná náà ó jó wọn. Ṣùgbọ́n Ọlọ́run rán ìrànlọ́wọ́ látòkè wá. Ìwo olùgbọ́ mi ní àkókò ìrànlọ́wọ́ tó o nílò ìrànlọ́wọ́ níbi tó o ti ro kan ìrànlọ́wọ́ Ọlọ́run yóò rẹ ìrànlọ́wọ́ sí ọ. Ní àkókò tí àwọn Hebrew mẹ́ta yìí wọn ò retí ìrànlọ́wọ́ látọ̀dọ̀ ẹnìkankan ṣùgbọ́n Ọlọ́run rán ìrànlọ́wọ́ sí wọn. Ìrànlọ́wọ́ wá látòkè wá fún wọn. Olùgbọ́ mi ìrànlọ́wọ́ yóò wá látòkè fún wọn náà. Nínú ìlàkọjá rẹ ó rí ìrànlọ́wọ́ Ọlọ́run. Nínú ìlàkọjá rẹ Ọlọ́run yóò dìde fún ìrànlọ́wọ́ rẹ. Now a rí pé àwọn Hebrew mẹ́ta Ọlọ́run dìde fún ìrànlọ́wọ́ wọn. Ta ni ẹnì kẹrin? Bíbélì jó yé wa pé ẹnì kẹrin dàbí ọmọ Ọlọ́run. So Ọlọ́run rán ìrànlọ́wọ́ sí wọn. Kí wá ni ohun tó ṣẹlẹ̀ sí wọn? A rí pé okùn ara wọn Ọlọ́run tu àwọn mẹ́rẹ̀ẹ̀rin dẹ̀ wà nínú iná. Hebrew mẹ́ta pẹ̀lú ìrànlọ́wọ́ tọ́lọ́run rán látòkè wá ó jẹ́ ẹnì kẹrin wọn jọ wà nínú iná. So ẹ̀kọ́ kẹrin ta fẹ́ kọ́ nípa ayé wọn náà ni pé God came through for them. Ọlọ́run dìde fún ìrànlọ́wọ́ wọn telling us that the fire had no power over them. Tẹ bá wo ẹsẹ̀ kẹtàdínlọ́gbọ̀n ẹ rí pé Ọlọ́run dìde fún wọn. Kí ni Ọlọ́run bóun lọ́lọ́run ṣe dìde fún wọn náà ni pé Ọlọ́run ṣe iṣẹ́ ìyanu débi pé okun ara wọn Ọlọ́run tu a rí pé irun orí wọn iná náà ò lágbára lórí wọn. The fire had no power over them. Bákan náà ni irun orí wọn iná ò jó. Ìjọ ṣeéṣe kéèyàn kó sínú iná kí iná mọ́ jó. Ṣé iná ò lágbára lórí wọn? Iná ò jó irun wọn. Iná ò jó aṣọ wọn. Bẹ́ẹ̀ ni ara wọn ọ̀run èéfì iná. Hallelujah. So Ọlọ́run alágbára ni Ọlọ́run wa. God came through them. Ọlọ́run ò fi wọ́n sílẹ̀ nínú ìlàkọjá wọn. Ọlọ́run dúró tì wọ́n. So a rí pé Ọlọ́run gbà wọ́n kúrò nínú gbogbo kíni o kúrò nínú ìlàkọjá wọn gbogbo. Olùgbọ́ mi ta ni Ọlọ́run náà tó lè gbà wọ́n? Jésù ni Ọlọ́run náà. Ìjọ tí ì ní Jésù ìjọ tí ì mọ̀ gẹ́gẹ́ bí Olúwa tó lùgbàlà rẹ. Ìjọ tí ì fi yọ ọjọ́ tí ì gbà ní Olúwa tó lùgbàlà rẹ. Ẹ̀kọ́ ta wò lónìí náà ni ta ni Ọlọ́run náà? Ó jẹ́ ìpèníjà láti pe Ọlọ́run Shadrach, Meshach, Abednego níjà pé ta ni Ọlọ́run náà tí ó gbà wá lọ́wọ́ rẹ. A rí pé ìdí táwọn Hebrew mẹ́ta ṣe forí balẹ̀ láti ṣe òrìṣà Nebukadnezari ni pé wọ́n jẹ́ olótìtọ́ sí Ọlọ́run torí Ọlọ́run ti pa wọ́n láṣẹ pé wọn ò gbọ́dọ̀ bọ̀rìṣà. Ẹ̀kọ́ kejì taríkọ́ nínú ayé wọn ni pé wọ́n jọ̀wọ́ ara wọn sí ọwọ́ Ọlọ́run. They entrusted themselves into God's hands. That God, you own us, whatsoever you want to do with us, do with it.
0: onkon to ba fe se aye wa se se ngba ti nebukadnezar lo pa won pelu ina ile eko keta tari na ni pe olorun wa pelu won ninu ila koja won. God was with them in their trial times, and God has promised also to be with us in our trial times. Eko kerin tari kona ni pe God came through for them. Olorun si ona bayo fun won debi pe ina na ojo won, ina na ojo irun won, ina na si ju aso won, be ni ara won ko run efina. Mo fe ko orin kan ninu awon orin wa ele to je pe o je orin ti mo feran ju. Akoli orin na ebo ni ma fi ko o ko bayi pe God lead us along. O ni Olorun ma wa pelu wa, Olorun o si alabojuto wa. The author of the song say, only a shading green pasture so rich, so sweet, God lead his dear children along. Where the water still flow by the weary's one feet, God lead his dear children along. Some through the water, some through the flood, some through the fire, but all through the blood. Some through great sorrow, but God lead us his song in the night season and all that day long.

0: The time is 9 o'clock.
1: Ago mẹ́sàn-án ti lù.
2: Sùn láyọ̀, ètò tí a ṣàgbékalẹ̀ fún àtúntò ìdílé. Kí ló yẹ kí n lọ́kọláyà ó mọ̀? Ìdílé ò gbọ́dọ̀ dàrú. Aagogo mẹ́sàn-án àṣálẹ̀ ọjọ́ Monday lórí ìkànnì Diamond 88.7 FM. Ìrìn àjò ìfẹ́ ní abala àkọ́kọ́ tá a ti ń fi ọ̀rọ̀ wa lọ́kọláyà lẹ́nu wò.
3: Inú mọ́tò lèmi àtọkọ mi ti pàdé.
2: Abala kejì ìdílé aláyọ̀ ni. Abala ìlà ti ń gbàlejò àwọn ọmọràn tó mọyínú gbénú kara wọn.
4: Owó jẹ́ ìkan lára àwọn èròjà tí ó gbọ́dọ̀ wà nínú ohun tí a fi ń ṣètò ìfẹ́.
2: Ẹ gbà mí mọ̀ràn lábala kẹta. Bí ọ̀rọ̀ bá kọ òkè tó kan ilẹ̀, ó ní bí ká gbé kà sí.
5: Ẹ dákun, ẹ gbà mí nímọ̀ràn yìí. Tí yín náà ní bàjẹ́.
2: Ẹ̀yin olólùfẹ́ ó yẹ tó sọ́mọ́tò sí. Agbọ́lọ́hun bí ọ̀jẹ̀, olóyèdè Ṣèyí Jacob Àkọ́bí látọ́kọ ètò Kásùláyọ̀. Gbogbo ọjọ́ ajé Monday ní aago mẹ́sàn-án àṣálẹ̀ lórí ìkànnì Diamond 88.7 FM. Ẹ máa gbọ́ gbádùn.

olólùfẹ́ tèmi ni tiẹ títí láéláé. Ìwọ lobùrò mi, ìwọ lololùfẹ́ mi, ìwọ ni ìmọ́lẹ̀ tí ń tàn sí ọ̀nà mi nígbà tí òkùnkùn bá fẹ́ ṣó. Ìwọ ni ẹ̀rín músẹ́ ní ẹnu mi ní àsìkò ayọ̀. Ìwọ ló jẹ́ kí n mọ bí ìfẹ́ ṣe rí gangan. Ìwọ ló jẹ́ mọ pàtàkì ìfẹ́. Gbogbo ìgbà lọ́kàn mi máa ń ṣàfẹ́rí rẹ̀, olólùfẹ́. Nígbà tí ó bá dàbí ẹni wípé òórùn mú gan-gan-gan tó ń ta àwọn ènìyàn lára. Ìfẹ́ rẹ ní jẹ́ kó tutù mọ́ mi mìnìmìnì. Bẹ́ẹ̀ sì ni gbogbo ìgbà bí mo bá ṣe ń ṣí ojú mi sókè tí mò ń rí ojú òfurufú tó funfun lẹ́lẹ́. Bẹ́ẹ̀ ni mo máa ń rántí bí eyín rẹ ti funfun nínú bí ike. Olólùfẹ́, ìwọ gangan ni ìfọkànbalẹ̀ mi. Ìwọ ni àlàáfíà tí ń bẹ lókun àyà mi. Orin tí máa ń kọ sí mi létí ní gbogbo ìgbà náà ni wípé títíláíláí títíláíláí nìfẹ́ tí ń bẹ lọ́kàn mi sí ọ. Títíláíláí títíláíláí nìfẹ́ tí ń bẹ lọ́kàn rẹ sí mi. Ọkàn mi, ọkàn tiẹ, ẹ̀mí mi, ẹ̀mí rẹ, ẹ̀mí di méjì, wọ́n jọ ń mí túpe túpe papọ̀ nínú ìfẹ́, àlàáfíà àti ìfọkànbalẹ̀. Olólùfẹ́, èmi ni tiẹ títí láéláé.

0: bẹ́ẹ̀ ni o, kí ìmọ́lẹ̀ wá tàn fara yeré lábala rìn àjò ọ̀fẹ́ dáde mọ́mì ẹ jẹ́ àjọ rántí ọjọ́ ẹ má pààrọ̀ o, kì í ṣe dandan kẹ́ ẹ sọrúkọ yín fún mi o, tó bá wùyín nọ́ḿbà fẹ́ ni, tẹ́ ẹ bá ti pè wọlé oore kan tí mo fẹ́ kẹ́ ẹ ṣe fún mi rèé o, tẹ́ ẹ bá ti pè wọlé ẹ kàn lọ sórí hello láti ibi tẹ́ ẹ ti ń pè, tẹ́ ẹ bá fẹ́ sọrúkọ yín láti ìlà-o, láti gànmọ, láti ìlú péjú, láti láti alágbàdo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, láti ìlọrin nínú ìrìn àjò ọ̀fẹ́ báwo ló ṣe rí lọ́jọ́ tí ọkùnrin kọ́kọ́ bá yín sọ̀rọ̀, báwo ló ṣe rí lára yín, kí ló dé tẹ rẹ́rìn músẹ́ lọ́jọ́ tí ẹ kọ́kọ́ fẹ́ bá obìnrin sọ̀rọ̀, báwo ló ṣe rí lára yín. ọ̀rẹ́ wa kan níjọ́ tó máa kọ́kọ́ bóbìnrin sọ̀rọ̀, ó ti ń ṣọ ọmọ yẹn tipẹ́, ọmọ yẹn wù gan, mo ṣọ́ pé ti máa fọmọ yẹn lálá, ó kàn padà, ó kàn mú kọ́rẹ́jì, ó gbé ó mọ́kàn léńjọ́ kan ló bá lọ bá ọmọ yẹn kọ̀ǹfọ́ sórí yorùbá bọ̀ wọ́n níjọ́ kan nígi mojú náà ìyẹn ni ẹsán tẹ́ fẹ́ sọ ẹ ń pọ̀fọ́ ni sá ni rárá kọ̀ǹfọ́ ìjọ́ kan nígi mojú náà o sórí bí mo ṣe ń wo ẹ̀yìn mo ti máa ń ṣọ ẹ tipẹ́ kí wá ló ṣẹlẹ̀ láti wà tẹ́tẹ́ ń ṣọ mi ngbò sáà mi lókè tó mi lọlé ó ní wo mo fẹ́ ká mọ̀ fẹ́ra wa ni mo nífẹ̀ẹ́ rẹ̀ gan ìyẹn gbé ẹ̀ rèé ó ní bọ̀dá igi mojú náà títí dè ní igi mojú náà náà ń pè bọ̀dá yẹn kẹ́ni ìrírí yìí níjọ́ tí ẹ kọ́kọ́ bá obìnrin sọ̀rọ̀ ẹ ń béèrè tèmi ò ṣe sọ ọ́ta o kúrò ní kẹwàá tún fún lówó ẹ lórúkọ tuntun báyìí 091-36-55-69-52 àǹtí ayọ̀ ewé bí yìí àwọn náà sọ tiwọn dójú wọn rí níjọ́ tiwọn orin làwọn fi kọ jáde ẹ ń pilé rẹ fún yín nínú ìrìn àjò ọ̀fẹ́ báwo ló ṣe rí lára yín lọ́jọ́ tí ọkùnrin kọ́kọ́ bá yín sọ̀rọ̀ nínú ìrìn àjò ọ̀fẹ́ báwo lẹ ṣe ṣe lọ́jọ́ tí ẹ kọ́kọ́ fẹ́ bá obìnrin sọ̀rọ̀ kì í ṣe dandan kẹ́ ẹ sọrúkọ yín 091-36-55-69-52 hello ẹ kaalẹ̀ o ẹ má ṣe báyìí náà ẹ kúrò lójú ọ̀nà ẹ jẹ́ kẹ́ lómi wọlé hello ẹ ṣe sùúrù fúnra yín ẹ ṣe sùúrù. hello ẹ̀kalẹ̀ o
1: ẹ̀kalẹ̀
0: sà láti ọ̀làhà báwo ló ṣe rí níjọ́ yẹn níjọ́ tẹ́ ẹ máa kọ́kọ́ sọkàn ọkùnrin pé
1: bẹ́ẹ̀ni lẹ́tà la ọkọ̀ kọ́ ọmọ tí mo fi rán gan tí mo yẹ fún lẹ́tà ẹ̀ tí mo sá lọ ni
0: àṣírí tí yín bò lẹ́tà lẹ lẹ́yìn tẹ́ wàá kọ lẹ́tà kí ló ṣẹlẹ̀
1: ó ṣe à ń sọ pé ẹni tí ó fi lẹ́tà rán mi sí ọmọ yẹn wẹ̀ yìí kò rí inú ká
0: fowókọ sí lẹ́tà tẹ́ kọ ni
1: ìfowókọsí bọ júnior mi lọmọ yẹn apáta jẹun skul
0: ìyẹn lady yẹn
1: mo fi lẹ́tà yẹ
0: ok ṣó padà work àbí kò work
1: ó padà work o
0: nígbà tẹ máa kọ́ ríra pé a máa jọ sọ̀rọ̀ pé èmi mo fi lẹ́tà àbí báwo lè ṣe jẹ́wọ́ pé ẹ̀yìn lẹ kọ lẹ́tà.
1: mo wá àtọ́wọ́ pé èmi náà ni pé mo fi lẹ́tà àwọn ọmọ ń gbà ẹ́ pé bọ̀ ìgbà ojú
0: Okay, igba letter yen kini yen kan sha lo be ni e le follow up. Okan yen o ti le do a di follow up. Ba o lo seri nigba ti yin e ka le o. Yes, sir.
1: That's
0: my good girl.
1: Okay.
0: My ponta
1: then. Hm.
0: But
1: will
0: you
1: share
0: the logic? Yeah, I'm going to go to
1: the store. Hm. I'm going to go to the store. I'm going to go to the store. I'm going to go to the store. I'm going to
0: ma gbo na le wa lo ko koja be
1: eh gbo lo ma ti ta baun ki lo gbo le ti fun ko si yin ni ani wule rojo
0: oh
1: oh eh ona pa la o work de o ma work
0: ni jo yen bawo le se ni jo be se lo ba se kan ni wa maria maria o fe ma fe o
1: ko pu na ni anti ki lo yin bule nlo bo lo da nga kan wa na ni
0: okay e koko bere anti bule nlo Boloda.
1: Until
0: then, I down.
1: I'm
0: better. A route to my lodging, I know to Lagara.
1: I'm not telling you.
0: Gbogbo ẹyin tẹ́ ń tẹ àtẹ̀jíṣẹ́ lórí Facebook ẹyin tẹ́ ń respond sí fídíò orí Facebook gbogbo ẹ̀ mórí o ẹ kalẹ̀ o.
2: Yes sir.
0: Adúpẹ́ o. Àmì o.
2: Gbàdé mi ọkọ̀ bá ẹnìyàn tí wọ́n fẹ́ ń bá pàdé, mo ti rọra bá pàdé. Church la ti pàdé. Church la ti gbà pàdé. Àwọn mo ti rí ti pẹ́ tẹ́lẹ̀ àwọn àtàntí ẹ̀ ṣe gbogbo ẹ̀ àtàntí àwà dá.
0: Okay.
2: I was a soldier.
0: Ah. Atakoro wonu adule yin tin yin.

0: Bẹ́ẹ̀ni o. Ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọgbẹ́ ọkàn láti bí ọ̀sẹ̀ méjì mẹ́ta tí ò bá tiẹ̀ ti wá jù bẹ́ẹ̀ lọ ni a ti ń gbìyànjú láti fọ́ kókó ẹ̀kọ́ ńlá náà tó sì ń yí gbirigbirigbiri àfi bí ìgbà tí yímíyímí bá ń bá imí yí láàlà oko a máa dúpẹ́ o. A dúpẹ́ àlejò wa láǹfààní láti yọjú sí wa lálẹ́ òní. Ẹ mọ̀ kalẹ̀.
1: Gbogbo ara lé o àti gbogbo àwọn olólùfẹ́ ìkànnì yìí Diamond FM. Orúkọ tèmi ni Ìyáàfin Moyo Soluwa.
0: Ẹ ṣeun Ìyáàfin Moyo Soluwa. Tá a bá ń lérò tí kí ni nǹkan tí a lè pè ní ọgbẹ́ ọkàn gan-an?
1: Ọgbẹ́ ọkàn jẹ́ ohun tí a ṣe fún ni tó dunni tí a ò lè gbàgbé tí ò lè kúrò nínú mẹ́mórì wa but èèyàn nìdí àti gbé kúrò tó ṣe tó lè kúrò gbé ènìyàn gan-an ni ó gbé kúrò.
0: Wọ́n ní kì í ṣe tó lè kúrò ní rọrùn àmọ́ èèyàn fúnra rẹ̀ náà ni ó gbé kúrò. Kódà èmi tún wò pé nígbà míì ẹni tí ẹ̀sẹ̀ tẹ́ ẹ̀ sì rò kí wá ló dé tó jẹ́ pé yóò mọ fi nǹkan tí ń dùn yóò mọ fi wà sí yín àbí tí mò ń wí òye yín kò bá dùn mọ́ mi kí ọ̀rọ̀ tí mo sọ yẹn ṣó yẹ yín ṣá kì í ṣe pé bóyá ẹjọ́ ṣẹra yín àbẹ níjà. Gbogbo ẹ̀yin tẹ̀ ń darapọ̀ mọ́ wa lórí TikTok ẹ mọ̀ ṣeun Kairat Abiodun Simple Stitches gbogbo bẹ́ẹ̀ ṣe ń wọlé ẹ dákun ẹ máa bá ń tẹ láìkì dáadáa ẹ gbé kó lọ fà á ẹ ṣeun ojú òní tìyìn ẹ ṣe àyẹ jẹ́ kí gbogbo àwọn èèyàn yín náà máa rí. Ìyáàfin Moyo kí ló fà á tí o fi jẹ́ pé ọ̀tọ̀ lẹ́ni ó ṣẹ̀ ẹ̀yin ìyá wa ọ̀tọ̀ lẹ́ni tẹ̀ ń kanra mọ́ kì í ṣe pé ọkùnrin sóbìnrin nìkan o láàrin lọ́kọláyà ni ọ̀rọ̀ tí à ń wí yìí o. Kì í ṣe pé bóyá ìyàwó sí ọkọ ìgbà míì a máa ṣẹlẹ̀ láàrin ọkọ sí ìyàwó ìgbà míì a máa ṣẹlẹ̀ láàrin ìyàwó sọkọ torí ta bá ń sọ̀rọ̀ gbéyàwó ọ̀rọ̀ gbéyàwó kì í ṣe ẹnìkan ọ̀rọ̀ ti di tèèyàn méjì tó dẹyọ kan.
1: Tó ti là kọjá níbi tó ti ń bọ̀ tẹ́lẹ̀ bí its relationship or bóyá previous marriage kò gbúdọ̀ gbé wọnú ìgbéyàwó mi ó gbà pé ìyẹn ti lọ inú ìmí ni mo wà òkè báwo la ṣe fẹ́ ṣe tí ò fi níyanjú báwo la ṣe fẹ́ ṣe àtẹ̀mí àtọkọ mi tá a máa gbọ́ra wáyé ṣé mo mọ ohun tó fẹ́ ṣé mo mọ ohun tí ò fẹ́ because tí èèyàn bá choose láti má elope from the past relationship kò sí bó ṣe fẹ́ ṣe new relationship ẹ̀ kò lè work past ẹ̀ ló máa hurt present ẹ̀ léyìí tó túmọ̀ sí tó bá ti ń mú wa wọnú ìgbéyàwó mi àbí relationship mi you just have to make it known like pé okay my past is my past fine kò kí ń easy láti gbójú but èèyàn ní láti gbójú
0: and
1: one thing pé another thing ni pé èèyàn ní the comparison ìpè ẹ nígbà tí mò ń fẹ́ ex mi nǹkan báyìí ló máa ń ṣe ex ẹ ni kì í ṣe present
0: ex mi máa bá mi gbé báàgì bàbá ń lọ ọjà
1: tó bá ti lè fi ex ẹ sí ex ẹ present yẹn máa wúlò and something good will come out from the present but if you keep dwelling on your past my dear brother and sister kò sí nǹkan kan tó lè ti gbẹ jáde.

0: mi won ba temi wa wo pe ka jo fowo wewo kowo ba le mo emi nfi owo temi ba da wi pe ko ka le fi ri nkan achieve as toko ati yawo be mi se nfowo temi fifun be ni fifun obirin mi be lo na se se fi nta tete
1: ki le wi
0: gba ti emi a fi pada riyan ta mi lolobo toro je ni ti mo nife
1: o nfowo ta tete
0: mo nife si jubo
1: ah
0: gba temi a fi riyan ta mi lolobo lori irin ajo na ona ti ji mo ri pe mi o le dariji
1: e ba si wa dariji o
0: asen wa asen bo iye jo temi ba ri o mo n dun emi tori e pa oboro mo ohun gangan o ko o le soro laarin akegbe re ka si lo gba fe mi nigba na o se se ki oro mo ri bayi ara o gbe okan temi
1: kiyawo fẹran ọkọ ko ma kowo fun debi to ti wa tun lo fowo ta tete oju ti yin na ri die o eri pe bi yan ba ni tun tun po yo tun ri te to tun ju ti e lo o da iriri ti yin niyan ta ba wa so pe apere nti ma fa ogbe okan abi n tawon eyan n ri gege bi ogbe okan ninu igbeyawo tawon eyan mi na abi kile ele so siyen bi afikun
0: eh o lo su lati odo temi ohun ni mo so yen sugbon awon kan to ma n fa ogbe okan po eni ara awon kan to ma n fa ogbe okan po fun obirin bi ki okunrin mi soro okunrin mi ni to ba ti ejaja mo itan ibi ti iyawo re ti jade ko si un ti o le so boya for instance nsin boya iya iyawo ati baba iyawo won jo si to ma wa ni awon kan to ma nfa ogbe okan o po okunrin mi o mo idi ti iya iyawo ati baba iyawo n tan fi si mo lojo ti won ba ti nja abi to iyawo jaja so die fun
1: boya iya iyawo ati baba iyawo won jo gbe po mo mangwe ban baba ti o ronun ni ya ti o si lodo baba ti oro buku ni o le fogbe okan lo to
0: gbogbo e lokan e na su obirin mi si ran olorun awo obirin kokan won de bi pe boko wa ba pe wa joko to so to ndun lokan fun wa ojo ta ba ti ni ikosinu ojo meji ba ngbo to ndun to so na fi bu ni nti o soju wa o
1: ye
0: to so fun wa so n to mo nfa gbe okan okunrin mi de wa se pe to ma sise lo latara kan de lale iyawo fe so tinu tinu e fun won fonu o je
1: ba se ma te fonu ma ndun
0: yin e ti fi ni abo ni kini ko kini kan fonu yi so be lo lotu ta ba ni ka ma so ile asu ile amo
1: ile asu ile amo oju ojo gan ojo ti n lo ibi e ba de yi won daba pe kin yonda yin lori ago mewa ti ku seju mewa tori an ba le yin won ma won binu pe bologbe yawo mi si late kan ife okan oluwa lori TikTok oluwa kemi lori TikTok alaja amoke awesome glory man gbogbo eyin te wa nbe e ma ba tap we e seun o eyin iya ati baba te n gbo wa nle ohun ti a n gbeyewo yi tori akoko a le je tan lojo kan a wa mo yin je die die mo fe mo ero okan ti yin ki lawon kan te ro po ma n fa ogbe okan kini bawo loro ogbe okan ta n so yi bawo lo se ri egbon ti alejo wa so won ni obirin mi toko e ba kan ra salaye irin ajo to ti rin fun yo wa so di nti o fi ma bu boluwa ti fe lori TikTok e seun o thanks for the likes nje je mo wi pe be na lori lodo okunrin mi so birin be lori lodo obirin mi so okunrin bi yes bi daddy e na se ma na mo mi eko niyan eh to ju ajabale wo gan so e ka gboru e lenu ediye awon nkan kan wa teyan ogbodo se in as mo te pe oko mi ni yawo mi ni awon nkan kan wa teyan ogbodo se ni won ma fi nso awon ti won wa gba awon mo npe there are boundaries in le ni kan da so e ka le o e ka le sa ami o
2: fi oko mi pa na da
1: ko si yonu
2: Hello.
1: Wo wa pelu yin.
2: Ma gbin ya ju dada lati le.
1: Esun enu yin ma phone yin dada. E jina die si phone.
2: Ka ti ma gbin ya ju dada lati
1: le. Ehn, mo n gbo yin dada.
2: Wo kiki ni mo bara mi lokunkun.
1: Okunkun.
2: Be ni.
1: Ah. Iyen lagbara die.
2: Mo yo bara mi lokunkun ti mo di akanda nipa oju. Ton wa fi ra mi kale. Dandari pe toro kin toro je ti mo se wa wa yi ipinyanju ti mo ti gbianju kale lati dada nbi se ti mo se wa nibe ni mo se ṣugbọn ọna lọwọ so won atari mo ni omo ti mo bi ti won ran mi lọwọ ṣugbọn bi mo se wa wa mo ba nawo owo mi mo n to ṣugbọn re ni to mo ran mi lọwọ dada akọkọ nu elekeji oni pe mo ni yawo meji ni mo ni but o kan be inu won ha ni aje to ni pelu mi ke se pe se ka fun mi o mo ko teme lorun
1: e ma binu o ki e to ni pe ni ja oju le ti ni yawo mejeje abi
2: ben
1: mo wa pelu yin
2: mo ba wo ni ko odun merin agboro ba
1: ti sele oju isele kini in to wa nfa gbe okan fun yin niyan ni tiyawo yin keji yin abi ki lo ma nse fun yin to je ogbe okan yen tori akoko ni o
2: eh to ma nse fun mi ni pe mo ni dipo ran mi lowo latari ti awon mare dagba
1: okay bi pe riran lowo ati ma gbo bukata abi
2: ala ati ma gbo bukata po
1: kini nkan na
2: ba shop me ti mo wa ti mo ti mo ti ra ke ni awon yan ma pe ko se ti mo ti shop mo ba ti mo wa ni mo ba won gbadare ti e to yin ni ti ka ta me ti ko se ni mi ko se ni mi ni wan je ko ka fun pe ha ni ke ba ti ni wo ko to lo ti yin yi o yin lo ko yin de wa de ti to so ara yin ke na me lowo mo ba na wo owo mi to ma ke mo wa ran mi lowo ki ma fi ri yen to
1: nijo mejo a tesiwaju ni ori koko oro yi ki la won ta le se to ba ni nto fa ogbe okan fun yan ninu igbeyawo a si fe ki pe nto ka sele a fe ki dile o daro ki la won gbese ta le gbe kolon fun wa lojo ori ka le jo wa oraye elo e ka le o iroko loju opo yen eje ase suru fun ra wa 0913655695 hello e kale o
3: e kale sa
1: yes sir
3: e kwa ta re ku eto
1: edumare ni nto
3: e ni damu
1: amen
3: emi na ni ogbi okan to tin pa mi no je gan ni kukuru omo aburo mi kan wa ti mo feran gan tori wi pe lati kekere mi ni mo toju omo yen ko sa daba lowo o wa re iya mi ti wa darugbo ti ti pe are won pada wa so da are agba mo foro gun won toju iya mi won wa omo yi igba to lo gbodo aburo mi kan won wa ti sodo mi pe tori ko ma ti mo feran tele na ni ko ma ran mi lowo ṣugbọn nígbà tí mi sí nítorí pé mo jẹ́nìkan tí máa ń ṣe fíìmù káàkiri nígbà tí mi ò sí nílé tí mo travel mo sáré pé ọmọ yìí padà lóyún.
1: Ṣọmọ yín àbíyàwó yín.
3: ọmọ àbúrò mi tó wà lọ́dọ̀ mi ni.
1: Ok.
3: So mo sáré pé ọmọ yìí lóyún mo ṣèwádìí mo fẹ́ẹ́ fi mo padà mẹni tó lóyún fún èmi fúnra mi ni mo gbé lọ sí sílùú yẹn ni pé kán bá mi bá ẹni yẹn sọ̀rọ̀ pé kẹ́ni yẹn ti yọjú. Ṣùgbọ́n nígbà tó di òjọ́ kan ó sọ fún ẹ̀gbọ́n rẹ̀ wípé òun sùn òun bára àwọn níhòhò òun ò dá sọ́bùra. Ẹ gbádùn Yorùbá mi.
1: Mo wà pẹ̀lú yẹn jó yá kánkán.
3: So wípé òun ṣùgbọ́n nígbà tí mo padà wá ó ní pé ṣé kìí ṣe dájí àwọn ló ń wá èmi máa ń pè dájí. Fisikisi dájà àwọn ọlọ́wà bá lásìkò kìíní yẹn dùn mí mo sọ̀rọ̀.
1: Tẹ́ẹ̀sì sí ń lé tó bọ́ sásìkò tẹ́ẹ̀sì ń lé.
3: Mo ní pé rọ̀rọ̀ wo ni kìíní yẹn sádùn mí mo kàn àbúrò mi sábẹ̀ mi òun náà bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n gbà tó dòjọ́ kan tí mo tí àwọn tí a fọ ta ni pé káà sí bẹ̀ tí bá a bá wí tún ò yọjú mo fẹ́ sọ fún yín wípé wọ́n padà gbé mi. Wọ́n sì tì mí mọ́lé wọ́n sì gbé mi lọ sí ẹ̀kọ́tà tí mo jìyà sí ìmọ̀dí. Ọmọ yẹn padà bẹ̀ mí o àbúrò mi náà padà bẹ̀ mí.
1: Ṣọmọ yẹn padà jẹ́wọ́ ẹni tó lóyún.
3: Ó mẹni tó lóyún.
1: Ok. Ó kàn fi yín ṣe cover up.
3: Bẹ́ẹ̀ni.
1: Ṣé wọ́n ti wá ẹ ti padà mẹni ó lóyún.
3: A mẹni tó lóyún.
1: Kíní yẹn wá ń fa ogbé ọkàn fún yín gan.
3: Wọ́n ń kọ ọgbẹ́ ọkàn fún mi gan.
1: Ṣé
3: mo jìyà tí mọ̀dí.
1: Ẹ jìyà tẹ́ mọ̀dí.
3: Ọmọ
1: inú ilé sì ni ọmọ yín náà bí ọmọ yín náà ló sì jẹ́.
3: Bẹ́ẹ̀ni bí mo tún ṣe ń sọ yìí omi tún jáde lójú mi nítorí pé inú mi ń bàjẹ́ lójoojúmọ́ kí n bá ti rí ìyá rẹ̀ ní dáríjì ó wù mí kí n dáríjì ṣùgbọ́n ẹ wo. Inú mi ò dùn torí ó pọ̀ bí ọkọ̀ fún mi nígbó.
1: Ẹ má bínú ẹ jẹ́ kí n sọ nǹkan fún yín. Ibi tí à ń bá ọ̀rọ̀ yìí bọ̀ nígbà tí a bá fi wakọ̀ ẹ̀gúnlẹ̀ ẹ rí i pé níjẹ̀ ẹjọ́ àbíjẹ̀ ẹ̀ẹ́dógún ni a sọ̀rọ̀ lórí ìdáríjì. Ohun tó nira gbáà ni ìdáríjì. Ẹ jẹ́ kí n lé nǹkan kan sí yín. Tí bàbá èèyàn ó ku ọjọ́ mẹ́ta tó máa kú ó wá pe ọmọ ẹ̀ pé máa bọ̀ ìwọ tí mo bí kẹ́yìn nínú ọmọ. Ó wá pe aṣọ ara ẹ̀ kan tóun mọ̀ ṣé mọ̀ pé téèyàn bá ti fẹ́ kú àwọn àgbàlagbà máa ń sọ pé ó máa rí nǹkan tó ṣókùnkùn tẹ́lẹ̀. Ó wá pe ẹni tí àti rọrùn ẹ̀ tó ti ń kànlẹ̀kùn ọ̀run ó kujọ́ mẹ́ta tó máa kú ni ó wá pe n tó ṣẹlẹ̀ lójú ayé ni ó. Ǹfẹ́ dákọ ẹni tọ́rọ̀ ṣẹlẹ̀ sí. Ó wá ní wọ lágbájá tó jẹ́ aṣọ ara mi. Ọmọ mi rèé o ọmọ yẹn fẹ́ jáde ó ní mọ́ jáde mo mọ̀ pọ́mọdé ni ẹ ṣùgbọ́n tó o bá ṣe ń dàgbà ọ̀rọ̀ ìyá máa yí ẹ. Ǹjẹ́ o mọ̀ pé nígbà tí a wà ní báyìí èmi ni mo ṣe báyìí fún ẹ ó ní bẹ́ẹ̀ ni èmi ni mo ṣe báyìí fún ẹ bẹ́ẹ̀ ni. Ní látijọ́ tí èèyàn ti máa ń délé ayé kí ni oore pàtàkì tó o ṣe fún mi rí ló bá ń sunkún ilé sọ́nkán pàtàkì tí mo ṣe fún èrè. Ó wá lọ gba agbára kágbára ó wá wò pé ta ló lè fagbára yẹn ṣe níjàmbá ó wá wò pé èmi tí mo jẹ́ olóore aláàánú rẹ̀ ló fẹ́ ṣe níjàmbá. Ó wá ṣí ẹ̀yà ara kan ẹ̀ ó wá fi han ẹni yẹn wá ń ké ó má sunkún o ṣèbó ọmọ bó ṣe jẹ́ ó ní òun ti ń lọ ní tòun o òkú gbì ní kòtò ariwo he lókè òun á lọ á kù yín sáyé ṣùgbọ́n ronú pé wàdà o òun ti dáríjì ẹ̀. Ohun tóun ṣe pè ẹ́ kó tẹ̀ ṣojú kanú àwọn ọmọ òun ni pé òun ti dáríjì ẹ̀ àmọ́ yíwà padà torí òun ti rí bí òun lọ lòun ṣe pè ẹ́ o ma sunkun ko sogbon kankan ta fe da se mo won le pada wa mo ojo keta leni ti o soro yen kuro laye eni ti won soro fun ku ni odun meji seyin eni won soro loju e nigba na o wa ni ile eko ipele kini ni girama onito ohun ti capacity ja ohun na ti di eni to ni molebi a tun se poro tan so itin to bi ogbon odun seyin se iru eyan be so ye ka dariji eni ta se lore ta mo bo se loko ta kole fun won ta ra nigba na ile oko ni won ma ra fun yan ki oko ati awo ma ba se sin ara le oko fun ohun ti o wa fi sore ni pe ko sona bi olore re o se ku nitori po gbagbara kagbara o si fe gboye ninu egbe bi to wa o wa fi aburu kan olore re eniyan wa fo nle pe wa won mo mi daada o ma se won ni jamba o amo ko gbo o so mo si pe ti an ba pe keyan o dari jiyan ni woye awon ologbon aye won mo wo pe eni ba go ni mo dari jiyan sugbon ogbon die ago die na la fi lole aye a so yoku leyin eto abi nti mo wi oye yin
3: oye ka
1: mo banu je nku o edumare ti weyin mo ka pe won gbe yin lori television ti gbogbo aye roju yin ka pe won lu yin ta gbangba ebe na la be yin pe e dariji oko ja be n ba mi dun yin na amo n to ti sele afi ki asaforiji to ra nse lohun na o n dariji wa oni bi ta le soro mo fun eni ti ekun pa ya e je o tori ekun o pa ya ti wa je ri amo a petu si lokan na ni tori obe gi omo lowo obe ti se ti o se en ro pe won o le gba ipe kankan ma labala edun okan yo tori ojo yi nsare gidigan ates wa junjo mejo labala ye dakun eyo kan pre eni tin be loju opo iko mo dabi pe an ba won binu olohun seun o ti re olohun seun to re bo eje n pe okan nu awon olorin wa wole ama kin to pe olorin wa wole intin dun eni ni won so tayo ani good evening Mr. Seyi won mo ko mi dele dele oloye de seyi Jacob esun my name is Ahmed from Harmony Estate eni ni birthday yawo won won wa ranti ki yawo won o ye ka fin le gba yawa Memunat Arike aya Ahmed e mama binu e ma binu si ololufe yin tori ti yin kin le mo pe e binu ma fi orin kan ma fi be yin orin to se gbona feli feli yen ni orin teni Zion oko yin wa nse leri pe awon oni se ru e mo mo ti fun won punishment o won si gbudo ran ti mo ni ki won ra fun yin yen ni o e ni ki won fi chat emi ati won han yin tori bi won se ko sori WhatsApp to wole se wa 08195 abi 081 oro yin kamila gidi gan ni lori 0913655864 ibi won fi atejise un sinu mo ti so fun pe e lo ran bye bye won ni awon ra kini kan lale yi in fe da ko awon ti won ra ko mo da bi ipo lowo mo ni eyun o ti to e ta ni kera e si pada ra na o le jola o le jotun la ko da o le je weekend ti nbo e woju fonu won ki e wo nti mo ni won ra fun yin ki won o fi bebe ameleyi mo n ba won bebe on your own is behalf e fi oni eleyi fi rengbe e ma binu dele dele abi ama binu e je ki Mr. Ahmed o te pimpin ti won ba fe te pimpin o.

0: kalẹ o.
1: Gẹ́gẹ́ orúkọ tèmi ni Abimule láti Egbèjìlá.
0: Ok.
1: Àbá tí èmi dá lórí ọ̀rọ̀ ọmọbìnrin yẹn ni wípé ó gbọ́dọ̀ lọ wá bí òṣèlú ṣe ojútùú sí bàbá rẹ̀ ni. Because bàbá rẹ̀ ni bàbá rẹ̀ o. Bàbá rẹ̀ ni ìyá rẹ̀ náà tó sọ pé tí òun tí òun bá fẹ́ ṣe tí wọ́n bá fẹ́ jókòó òun ò ní bá wọn jókòó ń bẹ̀. Ọ̀rọ̀ kù sọ́wọ́ ìyá náà kó mọ bí ó ṣe tu ìyá rẹ̀ nínú nígbà tí ara náà ti jáde láyé. Ká mọ bí wọ́n ṣe jọ jókòó jọ sọ́ láàrin wọn bí wọ́n ṣe yọjú sí bàbá wọn. Ìbọn bàbá ń gbọdọ̀ wà ń bẹ̀ bí bàbá ò sí ń bẹ̀ náà ọ̀rọ̀ ó padà jẹ lọ́jọ́ iwájú gẹ́gẹ́ bí ìmọ̀ràn tèmi Ọlọ́run jẹ́ kó bàjẹ́ àgbádo yín.
0: Ẹ ṣeun.

0: Hello. Hello.
1: Hello.
0: Yes, sir. Yes, sir. Hello. Hello. Yes, sir. Mutin Boy.
1: Mundi, auto sele yi o sele se mi gangan ti mo ba yin soro
0: kini nkan to sele se yin gangan
1: baba o ma ye o ti alai ti fe ya
0: okay
1: mo ba kan si fe si ya o ko ma ye ni sam e mi ni se baba mo ni rara o ani a puro a o ju awon egbon aburo ba won ko se n to pele won tan fun pari school kí sá má tán yìí bó sọ fún ọmọ ní èmi fẹ́ gùn lẹ́mí lọ́sọ̀rọ̀
0: mo fẹ́ gùn lẹ́mí
1: àwa bàbá ẹ̀gbọ́n bàbá wọn olúwa sí ìyàwó
0: wọn
1: sì wọn fọkọ ṣùgbọ́n èmi náà sí bí bàbá ṣùgbọ́n àwọn ọmọ yẹn náà sí bí bàbá àwọn náà sáyìn àwọn náà sí ẹ̀fíkín ṣùgbọ́n gbogbo ìnáwó èmi àti ìyàwó ló gbé
0: kó
1: parí kó.
0: Pe ko ti e kan wa seye ojo yen ko mo dabi eni pe eni mi gba se e se pelu pe baba re ti ku e wa won idile baba eni to le se baba fun elu e ka le o
1: e ka le kwetu
0: e seun
1: oru ko me ni oga senior me ka le ki o ma kun tara wa ni mo ta le guru labe ni tari ọmọ yẹn àti ìyá gangan ẹni tọrọ wà lọwọ rẹ ju ìyá ni ìyá ni ó sì sùúrù
0: kọlọ ń jẹ ìyá yẹn wa máa gbọ wa báyìí torí ọmọ ni ó fọrọ ránṣẹ sí wa.
1: ṣé wàá rí bàbá tó lóun ò lè lọ pé kéèké fọmọ òun bí dínú gangan
0: ní
1: bàbá yẹn sọ òun nǹkan tó wà òkè ni ó lè di pé kó dí òun kọlọ fa àrífín. Bàbá náà ti wò pé jàjẹbi lòun fẹ́ jà yìí àwọn kọ́ lòun bí ọmọ náà bàbá bàbá ọmọ náà sì ní bàbá ọmọ máa jẹ bàbá ọmọ náà máa jẹ bá bá ti wá lọ sí bàbá tọ̀hún náà tọ́ba ti mú pé òun wà tọ́ba ti wá lóhùn ní wá tó bàbá tọ̀hún náà wọ́n pàdà tó ń pẹ̀tọ̀ àwọn ti lọ bá bàbá yìí o ti lóhùn lè wá o ẹ pín gbà ni bàbá wọn tó sì bàbá.
0: Ok, tí wọ́n bá ti lọ bẹ bàbá tó jẹ́ bàbá tó bí ọmọ yẹn gangan tó bá lóhùn ò lè wá
1: tó bá lóhùn lè wá wọn á lọ jíṣẹ fún bàbá tó ń pè tó à ń ti lọ bẹ àmọ lóhùn lè wá bọ tó bá ti di pé kò bá sọkún fún oníṣẹ ọhún náà bá fi lè rọ nípa lójú àgbo wàhálà lè ṣẹlẹ lọhùn
0: nípa
1: pàtí bàbá tó ń sọkún lè dúndùn bàbá nù.
0: Ẹ ṣeun.

0: bẹ́ẹ̀ni o, bójú ń rọ̀, bóòrù ń ràn, ìkùrọ̀ lálábàákú ẹ̀ wà, ìyẹn fún lọkọ láyà. Hello, ẹ kalẹ̀.
1: Hello, ẹ kalẹ̀.
0: Ẹ kalẹ̀ sà. Ẹ ṣeun. Ok, láti pàṣà ẹyẹ ń kọrin. Ok. Kó lọ bẹ bàbá ẹ̀.
1: Ìyá ló ní àdúrà, bàbá ló ní ilé. Ó ti wù kó le tó ọjọ́ kan àwọn èèyàn ti sọ̀rọ̀ pé àjọ bí ó ní ẹ̀jẹ̀ bí ra iláyé ṣe ń yẹn tí ó wà bẹ́ẹ̀ lójú kó lọ́jọ́ ìyàwó ẹ̀ ni. Àkọsílẹ̀ burúkú wọn kò sì dáa. And secondly, kó sọ ìyá ẹ̀ lọ kó bẹ ìyá ẹ̀ ní gbogbo ọ̀nà nǹkan tó bá ṣẹlẹ̀ láàárín òkùnrin yìí bàbá ẹ̀ kan yanjú ẹ̀ kó tó pé ọjọ́ ìyàwó jẹ́ because kó má bàa di ìgún
0: ìyáyé
1: fúnra ayé ọmọ rí àwọn ọkùnrin yìí kì í ṣe kó tó dáa. Gbogbo ọkùnrin tó sì ń gbọ́ àwọn náà kọ́ kì í kọ́ mọ́.
0: Ẹ̀wọ̀n nǹkan tán dálẹ̀ báyìí. Mo ní ẹ̀wọ̀n nǹkan tán dálẹ̀ báyìí. Àwọn ọkùnrin abímọ má tọ́ ni o.
1: Gbogbo nǹkan tó bá wù kó ṣẹlẹ̀ yìí, ẹ̀ṣẹ̀ tó ń kú ìyàwó ṣẹ̀ tẹ́ bá ti lè bímọ, ẹ tó gẹ́gẹ́ bí bàbá fún ọmọ.
0: Ẹ tọ́jú ọmọ yín àbí.
1: Tọ́jú ọmọ kó ká kó tọ́jú ọmọ ẹ̀. Ọlọ́run ní ọmọ náà ń tà
0: ṣùgbọ́n. Àmì o, àmì o, ẹ ṣeun, ẹ ṣeun, ẹ ṣeun.

0: bó ṣe rọrùn fáwọn kan ò nira fáwọn ẹlòmíì. Gbogbo ẹ̀ ẹ̀yin bàbá wa ẹ jẹ́ á tọ́jú ọmọ o. Gbogbo ohun tó lè ṣẹlẹ̀ láàrin ọkọ àbí ìyàwó ẹ má jẹ́ kó ṣàkóbá fún àwọn ọmọ wa. Ọmọbìnrin tó fọ̀rọ̀ síta lálẹ́ yìí, ọ̀rọ̀ yẹn náà bí ìgbà tí ó níbi tó dùn dé kó tó lè sọ. Hello, ẹ̀kalẹ́ o.
1: Hello, ẹ̀kalẹ́ o.
0: Ẹ̀kalẹ́ sà.
1: Ọlọ́run ní bá alákà yín dé.
0: Àmì o.
1: Orúkọ mi ni Ṣíhád Tojú.
0: Ẹ̀kú ọjọ́ méjì àbọ̀.
1: Rúpẹ́, àyà ti sọ̀rọ̀ pọ̀. Ẹ̀sìn gẹ́gẹ́ ti sọ yẹn náà ni torí ọmọbìnrin yẹn ó gbìyànjú gbogbo ọ̀nà tí rẹ̀ kó sì wá láàrin bàbá àti ìyá yìí. So orí pé kó má fi di egbò fún gẹ́gẹ́ fi kálukú rí. So eléyìí ó tún máa fi jẹ́ nǹkan fún ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin. Láti gbogbo nǹkan tó bá wù kó máa ṣẹlẹ̀ láàrin àwa àti ìyàwó wa. Ká má jẹ́ kó máa ṣe ju ká má tọ́ mà. Torí pé ọmọ wáyé tiẹ̀ lọ́tọ̀ ni.
0: Àbí
1: àjọ ayé tiẹ̀. Àwa náà sì wáyé tiwa láti fi ká náà wá gbé ayé tiwa lọ́tọ̀. Àwọn náà wá tiwa náà lọ́tọ̀ ni. Ìpọ̀ yẹ ká tó wá ṣe ní tó tún wá fi àfẹ́ẹ̀kì àwọn ọmọ. Ìfi dàbá ní ṣe tó kú díẹ̀ ká tó káàtó ni àbí ìyá. Tò ká má jẹ́ kọ́lọ́ àfẹ́ẹ̀kì àwọn ọmọ. Lọ́ọ̀ nílùú ètò ìṣẹ̀lẹ̀ báyìí nísìnyìí. Sọ àmọ́ ọmọ gba kí wọ́n gbé wá papọ̀ tó yẹ pé ọlọ́run ní kí wọ́n ọlọ́run sọ wá papọ̀. Àyà wù báyìí nísìnyìí. Tò kí ọmọ yẹn kó gbìyànjú tó yẹ kó sì wá láàrin ẹ̀kọ́ tó di péjọ ẹ̀yìn ẹ̀ tó máa dé. Bàbá yẹn ò lè ṣe bàbá fún rárá kò lè ṣe bàbá fún.
0: Bàbá yẹn tiẹ̀ tí lòun ò lè ráyè ṣe pé ká má bínú. Gbogbo ohun tó jẹ́ ìnáwó òun ó ṣe o. Òun nífẹ̀ẹ́ rẹ̀ gẹ́gẹ́ bíi bàbá sọmọ o. But tá a bá ní ká sọ ń tòótọ́ tòótọ́ ó ní bàbá kan lọ bá bàbá ẹ̀.
1: Mọ́mà ló jẹ́ kó rí nù. Ọlọ́run bá yóò bá a tún.
0: Àmọ́ ọmọ yẹn ni ó ń dun ọmọ yẹn gidi gan. Ó ń dun. Gbogbo báwọn èèyàn ṣe ń sọ̀rọ̀ ń sìn ó tún mẹ́sẹ̀jì pé they don't know what I went through. Ṣùgbọ́n gbogbo ẹ̀.
1: Bá tó bá wá àwọn kan tó bá jẹ́ àwọn abẹnú tí nídìílé tàwọn ìyá yẹn àti ìyàbá yẹn tí wọ́n bá wọn sọ̀rọ̀. Tí àsọyé kò sì wá tí ẹ kò sì wá láàrin wọn. So bí ìgbé fi lọ ní bó ṣe yẹ kó lọ.
0: Ọ̀dà ẹ ṣeun àdúpẹ́. Ọjọ́ ti ń rebi àná, oorun ń rebi àti wọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́. Àwọn èèyàn ti gba yín nímọ̀ràn o àǹtí wa wọ́n ní ká dáríji bàbá wa náà ni o. Ohun fáǹfààní ẹ̀yìn tẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa tó ṣẹlẹ̀ láàrin ọmọbìnrin yẹn àti bàbá ẹ̀ náà ni pé bàbá ẹ̀ ó ti fi ìyá ẹ̀ sílẹ̀ láti ìgbà tó ti wà nílé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀. Gbogbo ìgbà tí wọ́n bá sì ń lọ bá bàbá pé kó tiẹ̀ wá gbìyànjú bàbá sọ́mọ afẹ́ra báyìí o. Wọ́n ní ká mú báyìí wá ní skul o. Wọ́n ní kí dádì wá wá ní skul. Wọ́n ní kí ráyè àmọ́ ọmọ ti dájọ́ ìgbéyàwó sọ́nà báyìí. Bàbá tí ó tọ́jú ọmọ ìyẹn stepfather wọ́n láwọn ò lè wá jókòó pé gbogbo ìnáwó làwọn máa ṣe àbáwọn ò lè jókòó. Ọmọ ló wá tẹ àtẹ̀jíṣẹ́ sí wa pé kí ni kóhun ṣe. Àwọn èèyàn sì ti gbà mọ̀ràn pé kó dáríji bàbá ẹ̀ kó wá bí ó ṣe bẹ́ẹ̀. Ọmọ yẹn náà ni ó tún lọ bẹ bàbá ẹ̀ báyìí pé kí bàbá ó lè wá bá a ṣẹyẹ kí wọ́n lè fi ìjókòó pọ́nlé lọ́jọ́ ìgbéyàwó ẹ̀.

0: bóyá màá rí kan àbí méjì mú wọlé ń bẹ́ẹ̀.
1: Alẹ́ kú ètò oníbàjẹ́ pẹ̀lú àṣẹ Ọlọ́run. Yorùbá tó sọ pé àwọn òǹbí ni ò tó òun wo ni. Ẹ wo nǹkan náà, ìyá ló mọ nǹkan torí tó fi kúrò ń bẹ̀. Ìgbà tó ti wá kúrò ń bẹ̀, ṣé ìyẹn ti wá ní kó mọ́ take responsibility lórí ọmọ? Ó ti mọ àwọn ọkùnrin lára tẹ bá ti kúrò lọ́dọ̀ wọn, wọn ní take responsibility lórí àwọn ọmọ. Àwọn tó ń sọ̀rọ̀ pé kọ́mọ lọ bẹ bàbá torí ègún, kò ségun kankan tó fẹ́ ṣe lọ́mọ lórí because ọmọ ní wùwà irú eléyìí sí bàbá òun ni. Bí mọ́mọ́ tọ́ ni wọ́n, tẹ bá ti kúrò lọ́dọ̀ wọn, kádàrá ló gbé ìyá kúrò lọ́dọ̀ wọn. Wọn ò ní mọ̀ pé kádàrá ló gbé wọn, kó wọn ní take responsibility kankan lórí ọmọ mọ́. Ọ̀rọ̀ tẹ́ ń sọ yóò ṣẹlẹ̀ sí èmi kékeré gan lára tí mò ń bá yín sọ̀rọ̀ yìí. Ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ tó yẹ kí èmi gan gbé wá sórí rédíò ni, ṣùgbọ́n dàbí ẹni pé kò tí ì tó àsìkò. Mo bí ọmọ méjì, ọkùnrin kan, obìnrin kan. Ìgbà tí wọ́n wà ní ọ̀dọ̀ mi, mò ń lọ kú tọmi lọ́ra jà. Bàbá wọn láti sọ pé òun ò lè gbà kí n máa kó ọmọ káàkiri tí mò bá ń lọ travel. Because màá kọ́ àwọn ọmọ yẹn sọ́dọ̀ sísà mi ni. Tí n bá ti dé màá lọ kó wọn padà. Ó lóun ò lè gbà kí n tó darí travel ńjọ́ kan. Ó ti lọ kó àwọn ọmọ méjèèjì sọ́dọ̀ sísà mi, ó kó wọn sọ́dọ̀. Ẹ̀gbọ́n fi jáde primary school, ó fi jáde secondary school. Ó lóun ò ní ran ní institution. Àbúrò wà ní primary 2. Ìgbà tó padà yá ti frustration pọ̀ tó ń frustrate àwọn ọmọ yẹn. Ẹ̀gbọ́n padà sá wá sọ́dọ̀ mi. Ó láti sọ pé òun máa lọ mú àbúrò náà wá ni. Àbúrò yẹn náà wá padà wá sọ́dọ̀ mi. Àwọn méjèèjì ti wà lọ́dọ̀ mi. Mo padà rí Mary. Ọkọ tí mo fẹ́ ó gbà mí tọwọ́tẹsẹ̀. Ó gbà mí pẹ̀lú àwọn ọmọ. Ọ̀sán kan òru kan làwọn ọmọ yìí sá wá sọ́dọ̀ mi. Èmi ni mo wá admission fún ọkùnrin. Ó ti jáde yunifásitì, ó ti sáfù, ó ti ń ṣiṣẹ́ ǹsìn. Àbúrò òun náà ti jáde yunifásitì, òun náà ti ń ṣiṣẹ́. Bàbá àwọn òbèrè wọn. Èmi ni mò ń gbé jíjẹ, ni mò ń gbónú, mo ni mò ń take gbogbo responsibility lórí àwọn ọmọ. Débi pé ó fún àwọn ọmọ ọkùnrin, ó padà ṣèyàwó. Ó fún un ní bus cutter tó ní kó máa gbé. Ó sì ń frustrate ọmọ ọkùnrin yẹn lé. Báyìí, mò ń wá owó tí mo fẹ́ fi gba lé mi fún èyí ọmọ ọkùnrin sí ni. Tóbìnrin bá fẹ́ ṣèyàwó sí, ó láti máa sọ fún mi pé òun ò ní lọ mú ọkọ bá. Pé kò ní ṣe ìṣe bàbá fún òun. Àwọn náà ń fà náà. Èyàn òṣòbìnrin tí ó rí ìdùnnú nílé ọkọ tí ó kúrò ń bẹ.
2: Ẹ kalẹ̀ o, ẹ dákú ọjọ́ mẹ́ta. Ẹ dákun, ìmọ̀ràn tèmi sí ọmọ yìí lálẹ́ ni pé bó ṣe.
3: Ọ̀rọ̀ tó dáa ni, ṣùgbọ́n ojú tèmi fi wo yàtọ̀ sójú táwọn èèyàn fi ń wò ó. Yorùbá ni wọ́n ń pòwe kan, wọ́n ní òbí ni kò tó ń wo ni. Ó yẹ ká lè sọ̀rọ̀ sí ọkùnrin náà tó fi ọmọ lẹ̀ láìtọ́, tó nítorí pé ń bá ìyá rẹ̀ jà. Ṣé gbogbo àwọn ọkùnrin tó kù tí wọ́n advice náà, ṣé àwọn náà ò rí lọ́dọ̀ ìyàwó wọn ni? Ṣé báwọn náà rí lọ́dọ̀ ìyàwó wọn? Ṣùgbọ́n nítorí àti tọ́mọ làwọn náà ṣe ń fi ara dá gbogbo nǹkan tí wọ́n ń dà. Ohun tí ò wá lè fara dà ya wọn, táwọn ọmọ tún wá ń yọjú sí, tó tún wá ń lé wọn dànù. Ṣé téèyàn kan ò bá tó àwọn ọmọ yẹn kán fẹ́ ṣe ìyàwó lọ́jọ́ tòní? Ṣé òun mọ ìjàpún fẹ́ jòkó bàbá ìyàwó? Àìmọye ọmọ tí wọ́n bí sínú ayé tí ò ríyàn tọ́ débi pé wọ́n ti ẹ̀rù nípa àwọn fẹ́ ṣe ìyàwó. Ó yẹ ká fi áńgù náà wò ó. Tá a bá ń bọ́mọ wípé ọ̀run rẹ̀ ni bàbá rẹ̀, ó yẹ ká bá bàbá tó bí òun náà tí ò tọ́ tó jẹ́ lòmíì máa bá tọ́mọ rẹ̀, ó yẹ ká bò náà wí. Ó jẹ́ bí.
0: Ẹ̀yin èèyàn wa, ẹ má bínú, a mọ̀ tẹ̀síwájú lọ́jọ́ mẹ́jọ. Ẹ ṣeun gan ni o, àdúpẹ́. Ká sùn láyọ̀, àkọ́bí nkì yín, a jí láyọ̀ lálàáfíà ara, ó dìgbà kan náà o.
4: Oh. pàtàkì ní ìlera jẹ́ fún ni àrùn tó takú tó lóhun òní bíire sọ fún báyìí wípé kìí ṣe lé rẹ̀ iléeṣẹ́ miracle apps international mr guarantee àgbà oníṣègùn ìbílẹ̀ tó mọ ewé àtegùn tó fi ń sanmọ aráyé lóore ti dé láti ṣàyẹ̀wò àìlera lóríṣiríṣi ọ̀nà pẹ̀lú irinṣẹ́ ìgbàlódé kí wọ́n lè mọ àìsàn tó ń bá ọ fínra àìsàn wo ló ń ṣèwọ tó o ti rò pé ò sọ́nà àbáyọ àwọn kòkòrò ara ti ń fa ìṣòro ságọ̀ ara ẹni ọwọ́ ó máa kú rìrì kẹsẹ̀ ó máa kú rìrì ojú ẹni ó máa wò bàìbàì kára ó máa yún ni àìlèṣedéédé ọmọkùnrin àti nǹkan àlejò ọmọ obìnrin ti ń ṣe ségesège tí ó mú kí ni obìnrin ó máa wú lábàdì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tètè gbéra báyìí máa bọ̀ wá sílé iṣẹ́ miracle aba international mr guarantee ó lè jẹ́ mọ̀ràn lásán ló nílò lọ́rọ̀ rẹ ó sì dayọ̀ ó ti tọgbó tọgbó igbó ti dí ó ti tọ̀nà tọ̀nà ọ̀nà ti gbàyà mọ́ wulẹ̀ sòkò kiri mọ́ o fún èyíkéyìí ìṣòro tó ń bá ọ fínra ẹ máa pè sórí nọ́mbà yìí 0706679793 lẹ́ẹ̀kan sí 0706679793 iléeṣẹ́ miracle apps international mr guarantee ló sọ pé a ò ní fàìsàn lògbà
5: ẹ káàbọ̀ sí orí ètò ìlera rẹ ṣe pàtàkì
4: láti iléeṣẹ́ miracle apps international mr guarantee
5: ẹ pè mí sórí nọ́mbà mi 0703650-8206 lẹ́ẹ̀kan sí 0703650-8206 gbogbo ń tọ́lọ̀ ń dá dáadáa mọ̀ ni ọlọ́run dá ewé àtegbò fún ìlera ọmọ aráyé kódà ọlọ́run ti ṣẹ̀dá ìwòsàn síwájú àìsàn ó sì fi ìmọ̀ rẹ̀ mọ àwọn àyàn fẹ́ tiẹ̀ láti fi ṣe ìwòsàn fún ọmọ aráyé kò sí àìsàn tí kò gbóògùn àyàfi tí ìwọ kò bá tí ì rí ènìyàn gbòógì tó kájú ẹ̀ láti fi òpin sí àìlera ara tiẹ̀ mọ́ wá sọ ìrètí nu ìwòsàn tó tọ́ wà bíi tàtijọ́ pẹ̀lú òtítọ́ inú àlàáfíà yóò sì jẹ́ tiẹ̀.
4: Ní iléeṣẹ́ miracle apps international mr guarantee
5: àwa kì í ṣe awo gba àrùn àrùn tí a kó látara ìbálòpọ̀ ibi ẹ̀gbin ilé ìwòsàn tàbí ilé ìgbọ̀nsẹ̀ làwa ń tọ́jú nílé iṣẹ́ tiwa orúkọ yóò wù tán bá pè fún ọ nígbà tí ìwọ ṣe àyẹ̀wò wọn bá pè ní urinary tract infection tàbí kán pè ní bacterial infection àrùn ojú ara ni gbogbo àwọn nǹkan tí mo kà sílẹ̀ yìí
4: pé mi miracle apps international mr guarantee
5: olóòtú ìṣètò.
6: Mo wà ní Gàkànbí ní ìlú Ìlọrin gbogbo ibikíbi tó bá ti gbéra sáti sọ pé Gàkànbí ló ń lọ sọkalẹ̀ nílé epo NNPC ní Gàkànbí rìn síwájú díẹ̀ ìyànà tó máa kọ́kọ́ kàn ló ń lọ sí chọ́ọ̀chì dominion wà á rí pẹ̀tẹ́ẹ̀sì kan tó dojú kọ mọ́ṣáláṣí ibẹ̀ ní ọ́fíìsì wa wà.
7: Àbí kò gbèmí sóyè ọ̀bá ní sọ̀rọ̀ yìí.
5: 0703650-8206 lẹ́ẹ̀kan sí 0703650-8206 àpẹẹrẹ wo ni ìwọ ò máa rí tó o bá ní àrùn ojú ara urinary tract infection wàhálà àti ṣẹ̀yọ́ pẹ̀lú títa ríro àti ọ̀pọ̀lọpọ̀ ìnira láti ṣẹ̀yọ́ ní gbogbo ìgbà ìtọ̀ rẹ yóò máa wá ṣeré ṣeré ẹ̀yọ́ rẹ yóò máa skátà bí iná wẹ́dà kúrọ̀kúrọ̀ lójú ara àti gbogbo ara ẹ̀yọ́ rẹ yóò máa yẹ́lò ẹ̀yìn ro ara ríro ooru láti inú wá internal heat látàrí àìlèṣe ẹ̀yọ́ dáadáa eléyìí lè fa àrùn tí a mọ̀ sí àrùn ìṣètọ̀ tí yóò sì nira láti ṣẹ̀yọ́ fúnrara rẹ tọ́jú ara rẹ eléyìí léwu
4: pé mi miracle apps international mr guarantee
5: olóòtú ìṣètọ̀ sórí nọ́mbà mi 0703650-8206 lẹ́ẹ̀kan sí 0703650-8206 má sọ pé mo ti náwó mo ti gbìyànjú káàkiri mi ò rí àyípadà kàn sí mi.
6: Gbogbo ibikíbi tó o bá ti gbéra sáti sọ pé Gàkànbí ló ń lọ sọkalẹ̀ nílé epo NNPC ní Gàkànbí rìn síwájú díẹ̀ ìyànà tó o máa kọ́kọ́ kàn ló ń lọ sí chọ́ọ̀chì dominion wà á rí pẹ̀tẹ́ẹ̀sì kan tó dojú kọ mọ́ṣáláṣí ibẹ̀ ní ọ́fíìsì wa wà ní Gàkànbí ní ìlú Ìlọrin.
5: Àwọn àpẹẹrẹ wo ni ìwọ yóò máa rí tó o bá ní àrùn ìṣètọ̀ ìnira láti ṣe ẹ̀yọ́ pẹ̀lú títa ríro kí ẹ̀yọ́ tó jáde lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àsìkò síbẹ̀ ṣeré ṣeré ni ó mọ jáde kí ẹ̀yọ́ tó dúró wàhálà ńlá ni ẹlòmíì ó mọ ṣe ẹ̀yọ́ sára bí ò bá tètè débi tí ó ti lọ ṣẹ̀yọ́ tí ò bá tètè tọ́jú àrùn ìṣètọ̀ ó lè ṣe àkóbá láti ṣẹ̀yọ́ fúnra rẹ tàbí kó o mọ tọ̀ sára kódà ó ti sọ ọ̀pọ̀lọpọ̀ ọmọkùnrin di akúrẹ̀tẹ̀ lọ́dọ̀ aya wọn. Níléeṣẹ́ wa lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìwádìí a ti ṣe àrídájú ògùn fún àrùn ìṣètọ̀ tó dájú torí ijọ́ tí a bá bí ewúrẹ́ ọjọ́ yẹn náà ni ewúrẹ́ máa ń rìn ọjọ́ tó bá bẹ̀rẹ̀ sí ní lo ògùn tiwa ọjọ́ náà ló máa bẹ̀rẹ̀ sí ní rí àyípadà lágbára Ọlọ́run. A ó ṣe àyẹ̀wò lẹ́kùnrẹ́rẹ́ àti ìwádìí fínífíní kó tó di pé a fún ọ ní ògùn ìwọ yóò sì dúpẹ́ fún Ọlọ́run gẹ́gẹ́ bí àwọn tó ti wá tí wọ́n ti ń dúpẹ́. Kàn sí mi èmi bàbá
4: miracle apps international mr guarantee
6: gbogbo ibikíbi tó o bá ti gbéra sati so pe ga kan bi lo nlo so kale ni lepo NNPC ni ga kan bi ni siwaju die iyana to ma koko kan lo nlo si church dominion wa ri petes kan to doju commercial lashi ibe ni office wa wa
5: tabi ko pe mi sori number mi 0703650 8206 leko si 0703650 8206 ilera loogun oro Olorun oba lo ba iwosan yo wosan lagbara Olorun
8: e ku kale ibigibi te ba te ba tin gbo mi dide akoko yi aisan ti o gbogun ko ni seni ko kan wa o ouko mi ni baba garanti mo wa ni
6: ga kan bi ni ilu Ilorin gbogbo ibi kibi to ba ti gbera sati so pe ga kan bi lo nlo so kale ni lepo NNPC ni ga kan bi ni siwaju die iyana to ma koko kan lo nlo si church dominion wa ri petes kan to doju commercial lashi ibe ni office wa wa
8: ni ko gbe so ye oba ni so yi 0706 66 79 97 93 ijo mo wi pe aisan to nde la mo le je afowoba aini akiyesi lati ara ijekuje Imoku mo lilu ara re nilokulo ati aise aiwa re lore kore nje o fe gbe igbesi aye lalafia ni wo ton gbo mi di akoko yi eya ra se pataki ta ba toju re alafia yo je ti e lati ori di ese re sugba ti o ba toju e yara yi inira nla ni yo de ba gugba re ti alafia re si le di fi afia olohun de wi ategbo fun iwosan o si fi mo awon to mo lilo re pelu olohun mo fi san wa de wa mole tori isani o komulewo toju sara re ni ile ise baba ganti awa ki ise awo gba awon aisan isan ara la wa ntoju lodo tia tori laisi isara to peye a o le se onkohun tori isan lo ngbe eje lati okan lo si gbogbo wa be lo nda eje pada si okan wa
5: pe mi miracle apps international mr guarantee olootu iseto
8: mo wa ni
6: ga kan bi ni ilu Ilorin gbogbo ibi kibi to ba ti gbera sati so pe ga kan bi lo nlo so kale ni lepo NNPC ni ga kan bi ni siwaju die iyana to ma koko kan lo nlo si church dominion wa ri petes kan to doju commercial lashi ibe ni office wa wa
8: ni ko gbe mi so ye oba ni so yi
5: 0703650 8206 leko si 0703650 8206
8: ti kude o se ba de ba isan are wahala nla ni yo de ba gbogbo are fun apere ese yo kuta etai bi pajapaja atelese yo ma dun e ese yo wuwo lati gbe bata yo ma jabo lese re ati le gbe owo soke inira ni yo je ati mu kan lowo tabi ko iwe inira ni yo je ikan yo ma jabo lowo re owo gbigbon ese gbigbon ara tita ohun owo ohun ese owukun ohun ibaradi eyin ejika ori keke re yo ma we ati duwo bere mu kan ile tabi kiun inira nla ni yo je ti o ba joko fun igba pipe ati dide yo di wahala elomiye ko le rin lai lo popa maso are bi arugbo ojiji ti o ba ti si akiyesi kudie kudie lagba are kasi minister
6: ga kan bi ni ilu Ilorin so kale ni lepo NNPC ni ga kan bi ni siwaju die iyana to ma koko kan lo nlo si church dominion wa ri petes kan to doju commercial lashi ibe ni office wa wa
8: tabi ko pe number yi 0706669 9793 0706669 9793 ti wahala ba de ba isan to ngbe eje lo si okan o le fa ki ifunpa re ma lo soke ni gbogbo igba ori fifo aya didun airorunsun dede aile mi daada ti o ba tete toju ifunpa giga o le fa ki owo kan ese kan o da ise sile tabi ki enu wo segbe kan pelu aile sowo daada
5: pe mi miracle apps international mr guarantee olootu iseto
8: mo wa ni
6: ga kan bi ni ilu Ilorin gbogbo ibi kibi to ba ti gbera sati so pe ga kan bi lo nlo so kale ni lepo NNPC ni ga kan bi ni siwaju die iyana to ma koko kan lo nlo si church dominion wa ri petes kan to doju commercial lashi ibe ni office wa wa
8: ni ko gbe mi so ye oba ni so yi
5: 0703650 8206 leko si 0703650 5082 06
8: ti suga ba po ninu ege o le da wahala sinu san re eleyi yo nira fun isan lati gbe ege ka kiriara oniton yo mo se eyo bi e ma hun ki le to mo ti era yo si ma pe bo eyo re yo ma wu yo ma gbe ohun gbe yo ma gbe ebi o si ma pa lore kore koda egbo ara re ko ni tete jina lasiko tori isan re ti da se sile ti isan to lo si ile si omokunrin ba da se sile o le so okunrin di sekansun tabi ki o gba agbara omokunrin patapata sibe o ti lo ogun ale lori si isi sugbon ko sise toju isan re koda ti isan to lo si bi irina re ba da se sile o le si akoba fun irina re ti o ba ri kude kude lago are ma bora are pa
5: Pay me Miracle Apps International, Mr. Guarantee. Olo tu iseto.
8: Mo wa ni
6: ga kan bi ni ilu Ilorin. Gbogbo ibi kibi to ba ti gbera. Sa ti so pe ga kan bi lo nlo. So kale ni lepo NNPC ni ga kan bi. Ni siwaju die, yana to ma koko kan lo nlo si Church Dominion. Wa ri petesi kan to doju commercial lashi ibe ni office wa wa.
8: Ami ko gbemi so ya ba ni so yi.
5: 070-36-50-82 06 leko si 070-36-50-82-06
8: tori aisan nipa mimara ki n pe pariwo mi sita ki n tu e sile loruko ohun nile ise baba gan ti a o si ayewo finfini pelu irinse igbalode lati mo koko nkan to n de laamu lagu ara iwo ti o ni arugbo nile asiko ojo ti a wa yi ni awo kaaro male egun ma n da won laamu tori awon isan ni aisan je aleju ara awon ki se ile ara toju isan are ti isan are ba wa ni alaafia yo nira fun aisan lati di omole tori isan ni okunlewo toju isan are fun itoju isan ara Baba gati wa ni
6: ga kan bi ni ilu Ilorin so kale ni lepo NNPC ni ga kan bi ni siwaju die yana to ma koko kan lo nlo si Church Dominion wa ri petesi kan to doju commercial lashi ibe ni office wa wa
8: e pe baba gati so yewo bani so yi 0706679 9793 a o ni fi esan lo gba o baba gati la mi e

0: ó ń pàtàkì ní ìlera jẹ́ fún ni àrùn tó takú tó lóhun ò níbi rè sọ fún báyìí wípé kìí ṣe lé rẹ̀ ilé iṣẹ́ miracle apps international mr guarantee àgbà oníṣègùn ìbílẹ̀ tó mọ ewé àtegùn tó fi ń sọmọ aráyé lóore ti dé láti ṣàyẹ̀wò àìlera lóríṣiríṣi ọ̀nà pẹ̀lú irinṣẹ́ ìgbàlódé wọ́n lè mọ́rọ̀ àìsàn tó ń bá ọ fínra àìsàn wo ló ń ṣèwọ́ tó o ti rò pé ò sọ́nà àbáyọ àwọn kòkòrò ara ti ń fa ìṣòro ságọ̀ ara ẹni kọ́wọ́ ó máa kú rìrì kẹ́sẹ̀ ó máa kú rìrì ojú ẹni ó máa wò bàìbàì kára ó máa yún ni àìlèṣedéédé ọmọkùnrin àti nǹkan àlejò ọmọbìnrin ti ń ṣe ségesège tí ó mú kí ni obìnrin ó máa wú lábàdì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tètè gbéra báyìí máa bọ̀ wá sílé iṣẹ́ miracle aba international mr guarantee ó lè jẹ́ mọ̀ràn lásán ló nílò tọ́rọ̀ rẹ ó sì dayọ̀ ó ti tọgbó tọgbó igbó ti dí ó ti tọ̀nà tọ̀nà ọ̀nà ti gbàyà mọ̀wulẹ̀ sòkò kiri mọ́ o fún èyíkéyìí ìṣòro tó ń bá ọ fínra ẹ máa pè sórí nọ́mbà yìí 0706679793 lẹ́ẹ̀kan sí 0706679793 ilé iṣẹ́ miracle apps international mr guarantee ló sọ pé a ò ní fàìsàn lògbà.
1: Ní gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ó fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó Diamond 88.7 FM ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá ìfikùnlukùn lẹ́ka amúlùúdùn eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o Diamond FM ìkànnì tó ń tàn yẹrin.

0: sọ nípa àgbékalẹ̀ ìròyìn tí kò lẹ́jà bákan nínú.
1: Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ alájùmọ̀ ṣiṣẹ́ pọ̀ lápá ìlà oòrùn àríwá ti ṣàṣeyọrí.
0: Ètò eré ìdárayá.
2: Àwọn tí Ronaldo ní ìsìnìyẹn, àwọn tí Lionel Messi náà bẹ́ẹ̀.
0: Ètò amúlùúdò tí kò lẹ́lẹ́gbẹ́.
2: Akinyin o.
3: Akinyin akinyin àlùyìn lọ́gbẹ́nu. Lórílẹ̀dẹ̀ Nàìjíríà.
0: Mélòó mélòó la ó kà nínú eyín Adípẹ̀lẹ́ Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi sílẹ̀ nígbà kọ̀ọ̀kan.